0: kiki da ke mo sun o nikan la wo ta jo da o
1: omo si mo na debi ohun eyi o komo ya la seju aso mo to ya jo ya
0: se mo pe ikan ni splash 105.5 fm le fun bala ofele le ni lu ti badan oru ti a bi osan ni gbogbo bi ta fe de patapata ibe la de ye nikan ko ni di alo idiwo ko ni si ko wa si ojo ta mu ta fe mo gbon sa fe fe tolohun ni mo gbo ti wa ko si asiko ta wa la fe fe tolohun ni mo se ti wa ko si igba ta ba ti wa la fe fe bayi ti igba yun ni mo je ti wa awa na ko o a n fi ase olorun beere ohun to da sinu aye wa ni sẹyin naa ri bi olorun oba se sola re bayi bo wu a se kan bi ojo bo wu a se kan bi erun bo wu a se kan bi oye bo ba si wu a pe ko bi o loyun ko bi eyo kan bo wu a pe o bi meji bo wu a pe o bi meta elomi a bi merin emi ti re n to bi meje ri
1: o
0: gba nkan gbe ayo lo bade tori pe ha ha ha ha ha o na ni igbeje yen je fun awon to ni won pẹ̀lú eléyìí ni mo fi ń kí n kàbọ̀ sórí ètò tá a pè ní agolaaji mo kí n kàbọ̀ sórí lórúkọ ọlọ́run ọba o mo kí n kàbọ̀ lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí mo kí n kàbọ̀ lórúkọ ìgbìmọ̀ aláṣẹ mo kí n kàbọ̀ lórúkọ ọ̀gá eléyìí tó ń rí sí gbogbo ètò tó ń jáde láti ìkànnì ọmọlúàbí mo kí n kàbọ̀ lórúkọ àwọn amojú ẹ̀rọ mo kí n kàbọ̀ lórúkọ ọlọ́wọ́ bọ́tìnì wa mo kí n kàbọ̀ lórúkọ gbogbo àwọn tó wà lẹ́nu lóró mo sì tún kí n kàbọ̀ lórúkọ sisi ongo viral

abẹ́ rí bọ́lọ́ ṣe wá to ọ̀rọ̀ tèmi báyìí tó ń gún tó ń dùn tó ń dùn tó ń dùn tí gbogbo nǹkan sí. Ó kí n lórúkọ ara tèmi gan-an Aminat Adetun Ọmọdéṣọpẹ́. Ọmọ lọ́wọ́ Jàmọ́ra wẹ̀n. Ọmọ Gẹ̀ṣinyọ́wá. Lásẹ̀gun Abísóyè Yèyí Ọba Lákòdì. Òun kí n lórúkọ onírìnṣẹ́ àtìlú ilé ìfẹniyẹn hàn. Aya Badmus nílẹ̀ Ìbàdàn. Ṣé rí pé lọ́pọ̀ mọ́ra wọn Ifẹ̀ àti Ìbàdàn wọ́n ti jọ lọ́pọ̀ mọ́ra wọn ló. Mo tún ti dé tèmi nìyẹn o.

0: Ẹ̀kọ́ tó kọ́ wa ni pé nínú gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, ká mọ ibà ṣe máa ṣe.
1: Ká mọ fọpọlọ ṣe
0: mọ̀. Ká mọ fọpọlọ ṣe bẹ́ẹ̀ ni, ká mọ fi ọpọlọ ṣe. Irú àwọn tó lọ jójó trending lórí TikTok yìí sin tán jẹ́ final year student. Kí ni wọ́n fẹ́ sọ fáwọn òbí wọn lé? Kí ni wọ́n fẹ́ sọ fáwọn òbí wọn lé?
1: Owó onírúurú aláta.
0: Owó onírúurú aláta.
1: Owó oníyọ̀.
0: Owó oníyọ̀. Ní ìparí gbogbo
1: ẹ̀kọ́
0: wọn, tẹ́ ti ń bábọ̀ látọdún márùn-ún sẹ́yìn, nǹkan kékeré báyìí, òun lẹ fi bàjẹ́. Nísìnyìí, àti mọ nǹkan tí
1: ọ̀rọ̀
0: wọn tó máa padà já sí. Bọ̀ Ọlọ́run á rọ àwọn management, Ọlọ́run á rọ̀ wọ́n nú fún ọtẹ pé wọ́n á lè suspend ẹjọ́ tí wọ́n ìjìyà tán fẹ́ fún wọn yẹn.
1: Èmi náà bá wọn ṣàdúrà bẹ́ẹ̀ o. Àwọn oní oníṣẹ̀mí oníṣẹ̀mí yìí ń kọ́.
0: Àwọn oní oníṣẹ̀mí oníṣẹ̀mí yìí, tí èèyàn bá ṣẹ̀, wọ́n ẹni tí wàá fẹjọ́ rẹ̀ sùn. Wọ́n ẹni tí wàá fẹjọ́ rẹ̀ sùn. Tó bá wò pé ìbágbé pọ̀ ẹ̀yin méjèèjì, kò bá tẹ ẹ lọ́rùn mọ́, ìwọ lè wá, o lè excuse ẹ̀.
1: Kò wá bòmíì lọ́mọ gbé.
0: Kò wá bòmíì lọ́mọ gbé. Bóyá ó ti ọkọ fílẹ̀fù, bóyá bí oṣù kan àbí oṣù méjì, bóyá ara rẹ̀ ó sì wálẹ̀, bóyá nǹkan kan ló mú tó yẹ kó fi ń hùwà bẹ́yìn àbí nǹkan kan. Tó bá kọ́kọ́ kúrò nílé fún bóyá oṣù kan àbí oṣù méjì, tó padà wá, tó rí pé bó sì ṣe ń ṣe náà nìyẹn, wà kúrò pátápátá ni. Kò sí irú ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣe láyé tí wà wá rò pé ikú ló kan. Ọ̀rẹ́ lẹ dẹ̀ pé ra yín.
1: Irú ọ̀rẹ́ wo nìyẹn?
0: Irú ọ̀rẹ́ wo nìyẹn?
1: Show me your friend, I know who you are.
0: Ẹ jọ̀ ẹ jẹ́ kí a mọ ká mọ ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Torí tó bá ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn ni kò ní pa ọmọ làkejì ẹ̀. Kò sí irú ẹ̀ṣẹ̀ tó lè wù kó ṣe ẹ̀ tó. Kìí ṣekú ni.
1: Ó wá ń kàn.
0: Kìí ṣekú ló ń kàn.
1: Ẹ ṣeun, ó go viral lóòótọ́.
2: Ta bá tún bá dùnú délé, ọ̀nà má jàrí kó ṣe dáadáa.
1: Ṣé ẹ rí àwọn ó ń go viral méjèèjì yìí? Ó kí o nǹkan kí ẹ ṣe ra go.
2: Èyí kò ṣe dáadáa.
1: Ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ mọ bẹ́ẹ̀ ti mọ̀ sí o. Ẹ mọ bẹ́ẹ̀ ti mọ̀ sí, ẹ mọ̀ fowó lugbó o.
2: Àlòkọ́lé rí kò ní lè mọ̀.
1: Ìwọ ọ̀rẹ́ náà mọ̀ gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ rẹ. O ti ṣe sábà bí aburú bá wọn o. Nítorí pé wọ́n lẹ́ni abẹ́rẹ́ bá fi dàpọ̀ àyàn. Tọ̀ ìfẹsẹ̀lẹ̀ tó kó fill the gap. Kọ́lọ́n kó ṣàánú wa. Mariam Ọpẹyẹmí, bó wà ní lọ́sẹ̀ tí ń bọ̀ báyìí?
0: Lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run, màá tún mú ongo viral míì wá fún yín, torí ojoojúmọ́ ni nǹkan ń ṣẹlẹ̀ ní sákun ayélujára. Tó bá dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ báyìí, ni màá ṣe máa jẹ́ ẹ̀yin aráalé, ẹ̀yin tèmi, màá ṣe máa ja yín sí.
1: Oh my God, ó ta lẹ́nu lónìí, ó ta lẹ́nu lónìí.

0: tẹ́yìn náà bá ti fẹ́ jẹ ti yín ẹ pè mí mà wá.
1: Kọjá o,
2: a ẹ ní joyè.
1: Bàbá
0: yín sì tún gbóhùn sáfẹ́fẹ́ fún yín Ọlọ́run.
1: Bàbá joyè o,
2: a ẹ ní joyè.
1: Bàbá jẹ balógun o,
2: a ẹ ní joyè.
1: Bàbá ti jẹ amúnibí.
0: Kódà ní tó bá yín darí ètò bẹ́ẹ̀ bá fẹ́ ni o, lówó tí o gara.

máa múra wẹ́rẹ́wẹ́rẹ́ lọ sí agbolé sọ̀rọ̀ sókè nìyẹn o. Àbíbò wà ní àtijọ́ yàrá ti fúyẹ́ báyìí. Oh my God, oh my God, oh my God. Ó sì ti dùgbẹ́gbọ́ ti kàn sí kò sí nǹkan bí náà. Àbíbò wà ní a tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ nù iṣẹ́ tún ti bẹ̀rẹ̀ lákọ̀tọ̀nà. À ń lọ sí agbolé sọ̀rọ̀ sókè nìyẹn gẹ́gẹ́ bí mo ti sọ fún yín. Ẹ má gbàgbé o, kí mo máa ń sọ fún wa ní gbogbo ọjọ́ mẹ́jọ tá a bá ti pàdé lórí ètò yìí báyìí wípé abala sọ̀rọ̀ sókè yìí ọ̀nà méjì là ń gbé gbà. Ọ̀nà àkọ́kọ́ òun ni wípé ẹ láǹfààní àti pè wá wọlé kẹ́ ẹ sì sọ ohun tó bá ń dùn yín lọ́kàn. Ó ti níye ìṣẹ́jú tá a fún yín káwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye kí wọ́n sì bá wa ṣe kíni kí wọ́n sì bá wa gbà yín nímọ̀ràn tàbí kẹ́ ẹ na ọ̀ràn yẹn ń bẹ fún wa. Èmi gẹ́gẹ́ bíi atọ́kùn ètò wọ́n sì wá ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́ fún àwọn èèyàn wa tó ń gbọ́ wa pàápàá jùlọ àwọn tó máa ń fi ọgbọ́n àti ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ní tó ń ti òye àti ẹ̀mí ọlọ́run tó ń darí wọn tí wọ́n ní tí wọ́n sì bá wa fi wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún. Agbọ́nrin méjì ti abala ongo viral tó gbanu.

0: ká máa múra lọ sí agboléngo sọ̀rọ̀sókè nìyẹn agbagbolé nífàájì bọ́ sí ongo viral láti ongo viral bọ́ sí sọ̀rọ̀ sókè ẹ ti máa wò pé bogan là ń lọ láàárọ̀ yìí ṣe rí ẹ̀yin ọkùnrin ẹ nílò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún pàápàá jùlọ àwọn ọkùnrin tí wọ́n bá ti fọ́ sí kátígórì ọ̀rọ̀ tá a fẹ́ sọ láàjì yìí ìbéèrè kan tẹ́mi kọ́kọ́ fẹ́ béèrè ni pé kí ló dé tó jẹ́ pé tí ọlọ́run bá ti ṣẹ́gi ọlá tó pọ̀ rẹpẹtẹ fún àwọn ọkùnrin kan kì í ṣe gbogbo ọkùnrin o àwọn kan nínú àwọn ọkùnrin tọ́lọ́run bá ti ṣẹ́gi ọlá tó pọ̀ rẹpẹtẹ fún wọn kí ló dé tí wọ́n máa ń fẹ́ ṣe bí ẹni ṣìwàáwù.
1: iṣẹ́ kalọ̀ ẹ o kájọ máa rọ́ọ̀kì bèbí mi ṣó kọlọ̀ ẹ kájọ máa rọ́ọ̀kì.
0: kí ló dé tó jẹ́ pé irú kọ́lọ̀ tí wọ́n máa ń ṣòwò sí àwọn aya wọn nínú ilé àwọn kọ́lọ̀ yẹn àdàmọ̀dì kọ́lọ̀ ni àwọn kọ́lọ̀ tí kì í fi bẹ́ẹ̀ bright ni.
1: kálọ̀ ẹ o kájọ máa rọ́ọ̀kì bèbí mi ṣó kọlọ̀ ẹ.
0: eléyìí kì í ṣe pé bóyá mo fẹ́ ṣègbè lẹ́yìn àwọn obìnrin láàárọ̀ yìí rárá o ohun tó ṣẹlẹ̀ òun la tún jọ ní kájọ wò láàrin ara wa bó o la ṣe máa ṣe tírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ò ní máa ṣẹlẹ̀ láwùjọ ṣe rélé tí mo gbé wá lónìí máa pè ní pé kó tó di pé gbàǹkangbì ṣẹlẹ̀ àkọlé tí n wò fún un kó tó di pé gbàǹkangbì ṣẹlẹ̀.

kí ló dé tó jẹ́ pé ojú tá a fi gbéyàwó délé òun kọ́ la fi ń tọ́jú ẹ̀. Kí ló dé tó jẹ́ pé ọwọ́ ìfẹ́ tá a fi fa obìnrin wẹ̀ ẹ̀dẹ́ wa ọwọ́ yẹn kọ́ la máa ń lò pẹ̀lú wọn mọ́. Kílódé tó jẹ́ pé ilẹ̀kùn ọkàn obìnrin tá a kàn kókókó fún ìfẹ́ tóbìnrin yẹn náà wá wò pé ẹni tó ti ń kọ́lẹ̀kùn ọkàn mi jẹ́ ń ṣe fún un. Kílódé tó fi jẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn obìnrin ló máa ń sábà kábàámọ̀ ṣíṣílẹ̀kùn ìfẹ́ fún ọkùnrin tó kàn án. Ṣé rí pé àwọn ìbéèrè tí mò ń béèrè láàárọ̀ yìí ṣé rí pé àwọn ìbéèrè tó lágbára díẹ̀ ni. Torí ká lè jọ lògbà pẹ́ òun náà ni ètò àgọ́ láàjì ṣe wà òun náà ló ṣe wà.

yẹ já lọ tààràtàrà sínú ta mú wá láàárọ̀ yìí obìnrin kan ló sunkún wa o ẹkún yìí pọ̀ o tẹ bá sì rí obìnrin tí mò ń sọ nípa rẹ̀ yìí arẹwà obìnrin ni ṣùgbọ́n nítorí pé ọwọ́ ìyá ilé ọkọ ti dùn ó ti jẹ́ kí ẹwà yẹn ó ti jẹ́ kó ṣamọ̀lára. Àsọdùkọ́lé léyìí ohun tí mo rí òun ni mo ń sọ. Mo ti rí tí ẹnìkan ti ń sọ pé kí ló dé tójú yín le báyìí ṣé nítorí ọ̀rọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ ni o. Bí ẹ bá wá torí eléyìí pè mí ní feminist mo ṣetán láti dá yín lóhun kò sí wàhálà ẹ pè mí bẹ́ẹ̀. Ṣé ẹ rí obìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ láàárọ̀ yìí ó jẹ́ kó di mímọ̀ fún mi pé àtọ̀hún àtọkọ òun ilé ẹ̀kọ́ gíga fásitì làwọn ti pàdé.

wọn wa pàdé nílé ẹkọ gíga fásitì nu ìmọ ẹkọ ọtọọtọ òun ni àwọn méjèèjì jọ ṣe ìmọ ẹkọ ọtọọtọ òun ni wọn jọ ṣe. ní kété tí wọn parí ilé ẹkọ gíga fásitì òun náà ni ọlọrun gbé ìrànlọwọ rẹ dìde yìí ni fún ọkọ arábìnrin yìí tó sì lọ sílé òkèèrè.

0: lẹ́yìn ọdún márùn-ún tó lọ sílé òkèrè ó padà wálé. Wọ́n ṣètò ìgbéyàwó. Lẹ́yìn tí wọ́n ṣètò ìgbéyàwó tán wọ́n gbéra wọn sílé gẹ́gẹ́ bí lọ́kọ-láyà. Ìrìn àjò ọkọ wá di pé kó lọ sílé òkèrè kó tún padà látàrí iṣẹ́ ajé eléyìí tó ń gbé káàkiri. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi bímọ àkọ́bí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi bímọ ẹlẹ́ẹ̀kejì wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n bímọ ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí wọ́n ń gbé lọ́wọ́ báyìí. Kí wá ni tó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yẹn ni pé ó ní ní gẹ́rẹ́ eléyìí táwọn wọnú ìgbéyàwó ló di pé bí ọkọ òun bá ti lọlẹ̀ òkèrè yóò ní kí ìyá tiẹ̀ àti àwọn àbúrò rẹ̀ méjì kan ọkùnrin kan obìnrin kan tí wọn àti ìlọlé ọkọ tàbí fẹ́yàwó kan wá láti máa bá òun gbé ní gbogbo àsìkò eléyìí tó bá fi lọ sílẹ̀ òkèrè. Àwọn yẹn wá dúró gẹ́gẹ́ bí monitoring spirit. Oníṣẹ́ wa rí gbogbo ọgbà tí àwọn eléyìí bá fi wà lọ́dọ̀ òun mọ́ṣùmọ́tọ̀ ni ó lágbára pọ̀. Ó ní bóun bá lọ bí iṣẹ́ tóun bá pẹ́ dé lásán wọn ò ní bóun sọ̀rọ̀ ọkọ òun ni wọ́n pè nílẹ̀ òkèrè tí wọ́n sì ṣe àlàyé fún. Àìmọye ìgbà ni wọ́n mọ ya fọ́tò òun bóun ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tí ó sì mọ ní ayé aago tóun wọlé bọ̀ wọ́n tí wọ́n sì mọ sẹ́ǹdẹ̀ sí ọkọ òun nílé òkèrè. Oníṣẹ́ wa rí gbogbo eléyìí òun ò kọ́kọ́ mọ rí bọ́dí tìlátọ̀dọ̀ ọkọ òun tó wà nílé òkèrè bíi pé àwọn àkókò tó máa ń fi owó ránṣẹ́ bóyá kó fowó ránṣẹ́ ní òpin oṣù kò wá ní fi owó ọ̀hún ránṣẹ́ lásìkò tó máa ń fi ránṣẹ́ yóò mọ tó bíi ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kó tó fi owó ránṣẹ́ sáwọn. Oníṣẹ́ wa rí gbogbo ìgbà tí ò bá fowó ránṣẹ́ yìí tóun bá wá mú owó tóun pé kóun fi dáná oúnjẹ nínú ilé àwọn ìyá ọkọ òun àtàwọn àbúrò ọkọ òun òun ó rí pé yàtàyòtò làwọn ó wà tí wọn ó mọ sè tí wọn ó mọ sọ tí gbogbo nǹkan ó mọ rósì fún wọn àbí òrùlé kan náà sì làwọn jọ wà. Ó ní ìyún nìkan tún wá kọ́ o.
1: Ìrọ̀rùn náà bẹ̀ máa yí.
0: Oníṣẹ́ wa rí gbogbo ohun tóun bá ṣe nígbà tí ọkọ òun ò sí nílé tó sì jẹ́ pé òun kì í rìnrìn ya o òun kì í sì kọjá ààyè òun o ṣùgbọ́n àwọn ẹbí ọkọ òun tí wọ́n ń bá òun gbé yìí bẹ̀rẹ̀ látorí ìyá ẹ̀ àtàwọn àbúrò rẹ̀ bí ìgbà téèyàn ń parọ́ mọ́yàn tó sì ń mú páàsì èèyàn lẹ̀ fọ́kọ èèyàn ni ọkọ ó ti wá bẹ̀rẹ̀ sí ní tó jọ tó bá ti wá dé báyìí àtáàkì burúkú lọkọ òun ó gbé wá gbogbo bóyá bí oṣù kan àbóṣù méjì àbóṣù mẹ́ta tọkọ òun bá wá lò pẹ̀lú òun tó bá wálé báyìí àwọn ò ní fi ìgbádùn ló rárá bó ti ń wúwo mọ gbogbo ọ̀rọ̀ gbogbo ìṣe tí wọ́n ti fi ṣọwọ́ sí ọkọ òun nígbà tó wà nílé òkèrè tó bá dé yóò wá máa fi ya oró rẹ̀ lára òun yóò wá máa fi inú rẹ̀ ru òun tó bá ti dé.

Emi bere bere kan o eni kini bere ohun mo ni nigba te segbeyawo tan igba wo leyin ri pe eleyi sele oni nigba to hun wa nu oyun akobi oni oko ohun ti lo sile okere oni ni kete to nbi mo tan ko si ni tosi awon se eto somo loruko awon se gbogbo nkan in his absence ni mo toro gafara o oni se wa ri leyin wa agba na lo ri wi pe won le ni ohun gbo mo dada won le ni ohun gbo won le won le ni ohun lo sere lo adugbo won le ni ohun rin rin ya won le ni ohun se oni gba ti oko ohun wa wale lo so pe se bi eni towo e ba dile ni o mo so pe orin rin ya kakiri ko ohun to pada lo sile okere ohun ri pe oloyun mi ko to lo ko ohun to lo pe to ba ti wa loyun mi bo se wa mo be ki to mo be ki to mo be ki ti enu awon iya mi oni ka o a wa mo wo se ri ko si nkan to buru ju ninu keyan o gentle keyan o didirin ni oda se ri keyan ba ti tutu ju nigba mi o mo nfe fa awon kankan si yan lorun teyan gan ti o pada wa lo di wahala ti eyin wa mo ba wahala n yi kito kito kito ohun kankan ni mo ro ti mo fi so be o mo wo arabirin yi daadaa mo ri wipe e ma awon omo get inside yen awon omo e ma to ba so pe get inside leyan awon omo to je wipe won ma n tele rules and regulation awon baba won awon ki fa wahala awon ki won dabi awon jensi kan to je pe to ba gbe wa ni worowo awon o gbe pada ni gbigbona to ba wa gbe wa ni gbigbona oh my god double gbigbona lo ma gba awon dabi awon omo kan papa julo obirin to moro yi wa mo wo daadaa mo ri pe o je obirin kan to je pe ah ko to le wa so n to so yi gan oro n ti o ti gba gbogbo kan re kan madam mi so pe didirin o e ma se mi gbo ohun ti mo n so ni pe e tutu gan e ti tutu ju lori oro yi ìdí ẹ̀ ni pé tó bá ṣe àwọn obìnrin kan ni wọ́n ti gbé gbogbo ẹ̀ parí wọ́n ti gbéná wojú àwọn tó bá yẹ kí wọ́n gbéná wojú níwọ̀n ìgbà tí wọ́n bá ti kẹ́fín pé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ nínú ìgbéyàwó àwọn ẹ wá já tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. arábìnrin yìí wá dáhùn ó ní àwọn àgbà kan wà tó yẹ pé tó ń báwò pé jẹ́ kó ń pe ọkọ̀ òun nílé òkèrè kó ń tiẹ̀ bá sọ̀rọ̀ ìfẹ́ káwọn jọ ṣeré káwọn jọ ṣàwàdà ó ní tí ó bá dáhùn náà báyìí ó pe gbogbo rubbish tó ń ṣe ní nàìjíríà gbogbo ẹ̀ ni mò ń gbọ́ o gbogbo bó ṣe ń rìn gbogbo bó ṣe àti pé bó ti máa ń bá màá mi sọ̀rọ̀ gan-an gbogbo ẹ̀ pátápátá ni mo máa ń gbọ́ ó lóun á sọ pé bó ló ń ṣe ń bá mọ́mí sọ̀rọ̀ mọ́mí tó yẹ pé full respect ló máa ń fún wọn òun ò kí ń dúró bá wọn sọ̀rọ̀ orí ìkúnlẹ̀ ni university graduate ọmọ tó lẹ́kọ̀ọ́ ni wọn ó ní tòun ti bẹ́ẹ̀ náà kò tẹ́ wọn lọ́rùn ọ̀rọ̀ tí ò da òun ni wọ́n máa ń sọ fún ọmọ wọn nílé òkèrè tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó máa ń padà wá di wàhálà sí òun lọ́rùn ní gbogbo ìgbà ó ní ìjọ kan ti wà rí tóun lọ bá mọ́mì pé mọ́mì kí ni mo ṣe kí lẹ́ṣẹ̀ mi mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ mi fún ọkọ mi mọ́ mi ò wùwà tí ò da mi ò rìnrìn ya ó ní mọ́mì sọ pé kí n tèmi àti tiẹ̀ kí n tèmi mo wá béèrè pé ọmọ ìlú wo ni mọ́mì ẹ fẹ́ mọ ọmọ ìlú tí mọ́mì jẹ́ kí n sọ ẹ́. àwọn kan ti ń sọ pé Èkìtì ni wọ́n rárá Èkìtì kọ́ àwọn kan sọ pé Òǹdó ni wọ́n rárá Òǹdó kọ́ àwọn kan sọ pé Iléṣà ni wọ́n ẹ̀ẹ́gbà wọn kì í ṣe Iléṣà àwọn kan sọ pé Ifẹ̀ ni wọ́n wọn kì í ṣe Ifẹ̀.
ọpẹ mi sọ pé ìjẹ̀bú ni wọ́n rárá wọn kì í ṣe ìjẹ̀bú kódà wọn kì í ṣe ọmọ abẹ́ òkúta òkè ogun kọ́ wọn ń ṣe barapa òkè ogun àti barapa ìpínlẹ̀ ọ̀yọ́ ni ẹ mú láàrin ògbómọ̀ṣọ́ ọ̀yọ́ àti ìbàdàn ṣùgbọ́n wọn kì í ṣọmọ ògbómọ̀ṣọ́ o wọn dẹ̀ kì í ṣọmọ ọ̀yọ́ ṣùgbọ́n wọn fara pẹ́ ìbàdàn mọ́ ọ̀yọ́ ṣe mọ̀ pé yẹn kì í nílé bàbá kó mọ́ nílé ìyá ẹ wá máa fill in the gap bóyá ìbàdàn ni bàbá mọ̀ grandma ni o àbọ̀yọ̀ ni màmá grandma ẹ máa fill in the gap.

láì bópo lọ lé olóró wọn ní baálé wọn ti wá dé báyìí ọkọ arábìnrin tí mò ń sọ yìí wọn ti wà round báyìí wọn ti ẹ ní àwọn ṣe ìnáwó kan nígbà tí ọkọ àwọn ò sí nílé àwọn ṣe ìnáwó kan nílé bàbá wọn ni wọn ti ṣèǹnáwó yẹn o wọn ní lójú patí ń bẹ ní àwọn àbúrò ọkọ àwọn àti ìyá ọkọ àwọn wọn wá dàbí mẹgáàdì monitoring spirit tààràtààrà wọn ní báwọn bá ti bóyá ní ojú patí táwọn bá ti lọ bì kan báwọn bá ti wà wọn kò dédé rí àbúrò ọkọ àwọn obìnrin lẹyìn àwọn táwọn bá tún rìn sí ọwọ ìsàlẹ àwọn ò tún rí àbúrò ọkọ àwọn tí ó tẹlẹ àwọn wọn bá sọ pé ẹ lọ jókòó wọn sọ pé àwọn ń wo bí gbogbo patí ṣe rí ni wọn ní ẹnìkan wà táwọn wá ń bá sọrọ lójú patí yẹn wọn sì ṣe fídíò àwọn wọn sì sẹẹdì ẹ sọkọ àwọn ọkọ àwọn wá pè lọjọ patí yẹn ó wá bẹ̀rẹ̀ sí ń sọ pé ta ló ń bá sọ̀rọ̀ yìí o mo ti rí fídíò kan o màá sẹẹdì ẹ sí ẹ màá dẹ̀ pè ẹ padà kó wá sọ irú ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn níbi patí yìí kò sọ bó ṣe jẹ́ fún mi mo fẹ́ mọ bẹ́ni yẹn ṣe jẹ́ ó nígbà tóun lọ wo fọ́nrán tọkọ òun fi ṣọwọ́ sí òun ẹni tó ń bá sọ̀rọ̀ ó jẹ́ àbúrò bàbá tó bí òun àkọ́bí tiẹ̀ tó tún wá jí ọkùnrin lòun bá sọ̀rọ̀ ó náà wá fún lésì pé ṣé o ò mọ lágbájá mọ́ o ò mọ́ mọ́ ìlú òyìnbó lòun náà ti dé nítorí patí táwọn ń ṣe yìí bó dẹ̀ ṣe dé yìí kò ní ìyàwó rẹ̀ lára bóun ṣe ní òun lára yìí ó ní ṣe mọ̀ pé ń ta fókù òkúrì jẹ́ tiẹ̀ nítorí pé lójú agbó ń bẹ̀ tóun ti fún ọkọ òun lésì bẹ́ẹ̀ ó ní ìyá rẹ̀ ti ń bá a jà pé àti ìgbà náà wà ń kọ́ bó bá tiẹ̀ wá jẹ́ pé ẹbí lẹ jẹ́ lọ́wọ́ ẹ kẹ́ mọ́ lọ́mọ́ra yín tó bá wọn kò sí tá àrírí o àwọn ẹbí a máa mú nǹkan lẹ̀ fúnra wọn náà gbà mí o ó lòun wá lọ bá wọn bí tọ́jú kò sí pé gbogbo tá a jọ máa ń ṣe nu ilé ẹ má ṣe dé bí yìí o ṣe mọ̀ pé inú ẹbí òun lòun wà yìí òun ò sì tí ì fi ọ̀rọ̀ yín lọ ẹbí òun kankan rí kó mọ́ dàbí ìgbà tó yẹ pé ọmọ lọ ilé ọkọ ó wá ń rojọ́ màdàmú mọ́mì grandma ẹ jẹ́ ọmọ bẹ́ẹ̀. ó ní mà that will be the first and the last time tó máa ra ja wọn lóhùn kékeré. oníṣẹ́ wa rí bọ́kọ̀ òun ṣe dé yìí tí òun ti bẹ̀rẹ̀ sí ní rí bọ́dí ìtì as usual òun wá fẹ́ kú inú ilé fún wọn. oní tó má sí kú inú ilé yẹn tó ń bá máa padà síbẹ̀ àti yakọ̀ òun ni o àtàwọn àbúrò ọkọ̀ òun ni o òun ò fẹ́ rí wọn mọ́kánmọ́ bóun gbé mọ́ tàbí kẹ̀ ilé tí àwọn jọ ń gbé wọn tó jẹ́ pọ́kọ òun ló kọ òun òun bù wọn òun yọ̀ǹda rẹ̀ fún wọn tí ọkọ òun bá mọ̀ pé òun ní òun fẹ́ kó lọ kọ́ ilé míì fún òun torí pé wàhálà yẹn ti pọ̀ jù ọmọ tó ń gbé lọ́wọ́ báyìí ọmọ yẹn ò tí ì ju ọmọ ọdún kan àti oṣù mẹ́wàá lọ. onídìrí tọkọ òun sì ti dé ìtọ́tù ti lóòdù ẹ̀ payì ọkọ sọ pé ẹ bóyá tóun bá ti fún ẹ lóyún bóyá kínní kankan ìgbé àwo kúkú bàbá sásùn ó lóun ò wá fẹ́ gbèrú ìgbésí ayé bẹ́ẹ̀ mọ́ òun fẹ́ kúrò lọ́ọ̀dẹ wọn. you know I will ask questions you know. mo wá bèrè mo ní ẹjọ́ mà ọ̀rọ̀ yìí ṣe ti fi tó àwọn dádì yín létí àwọn mọ́mí yín létí wọ́n wá dà wọ́n láwọn ò ní bàbá mọ́ ìyá làwọn ní wọ́n làwọn ti fi tó mọ́mí àwọn létí wọ́n ní orin kan ṣoṣo tí mọ́mí àwọn ń kọ ni pé ilé ọkọ ẹni lèèyàn máa ń gbé òun wá rí pé
iru level to n gba level ti mummy un na gba ni lefu pe keyan ma pa nkan mo ri ki nkan o fi ke mo fi hanyan oni ru level yen ni oni mummy wa mo so pe oko ti won lo de bayi o jo o lotu to wa re leyi o lo wa so fun mo pe un o da mu ko n to re leyi won so pe mi o fe ko koko re le ife olohun o ba bututu si ori oke ni mummy un ma na from one mountain to another adura da o adura in fact emi te nwe na mo like adura gan but adura without igbese the thing no dey work baba faya allahu kasima faya ayase ya ayase ni pe teyan ba ti sadura tan ko si gbe igbese to to ati eyi to ye ima boye get in ti mo so yen sha meyan ba ngbadura ko de ma gbe igbese teyan ba ngbadura bi ke ma so pe e ori fun awon so pe o ke ga e ka fatia 14 sinu omi abi e gbe omi adura yes it works o man sise but teyan ba paracetamol di ekun ko ti lewo abi kin fi we pe obirin fe bi mo wa ni onilo ise abe won wa ni ara e sa mo bo omi sinu ori ikun re mi a no dey there won o ma yo la yo ju aye bu mi o so bo re mi e ma ri mi bi ala igbagbo ohun ti mo nso ni wi pe baba ngbadura ka si ma wa ojutu ka tun ma wo awon ona wo ni olohun gan ma ntara adua la ona fun yan pe a se bayi se bayi se bayi o de ma ri bo se kori jowo ye aye bu mi o mo ti abala mama to bi arabirin tan soro re laaje yi ehun ni mo ti agbonu be yen lo ehun obirin o gbodo ka wo gbera ko wa joko tetere lori oro omo re se mo pe irun tan so laaro yi ona ma jari ko se dede ma jari ko se daada bi gba nko bi to lagbara ju ba nlo ba lo sele nu ile won ko iya yawo lo ta lusi ko si ntokan ya oko omo ti e pe perepere omo ti ya yawo ni odin olodum ma je ko ma wa odin ma ja won mo wo ku ma je won si sare je won ma gbe ninu ayo ati alafia to nti ife re pete ni akokoda ye to ba ti bi wa lai de na penu ohun ti mo so fun arabirin ni pe e hold on e ma cool lord oko yin e ja gbon ti awon eyan ti won so lori eto agolajin e ja gbo oro awon ologbon e je gbo oro awon oloye e je ka mu nlo ninu ogbon won ninu amoran won ka fi rin irin ajo yi tori pe nigba mi teyan ba be bode nle oko re ti an ba itilekun eyan le mo ri lekun simo tori pe ariwo ti o gbode kan ni pe ko sani to le o ohun lo le ara re to bo a je wi pe iya oko o ni fe re tele to je pe omobirin kan ti wa nkan na bi kan to fe wole se mo pe bo n ba ti le silekun to ba ile bo ta bayi awon o silekun fe leyun ti o fi wole ni to birin mi ba si wole bayi won o tilekun pa ni o won ni silekun mo inti mo so ti yeyin o ma wa ye be o ta won ya oko won ti lobin kan ti tun fe fo mo won e wo la riri iwe n bi la ye ilawa abi ope yemi mo su silekun jade fe nikan bayi mo su ti lekun wole fe lomi ni o ati yako ati ya yawo ati yawo atoko atawon aburo ategbon atawon baba eja mo fomo lu abi to irin ajo gbe yawe emi mo nke mo ma nwite emi o tori ko le ba da ko le ba dun ka wa na le lale ale daada ni o ka ma ba lale ele oni mo se pariwo

ẹjẹ́ iṣẹ́ ojú òpó lẹ̀ fún ẹ̀yin èèyàn wa láti bá wa dá sí ọ̀rọ̀ yìí láàárọ̀ tòní. Àwọn nọ́mbà tá a máa ń pè yẹn náà látún pè tó bá wá jẹ́ pé ẹ̀yìn gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. Àwọn nọ́mbà náà rèé o 070-6949-3000 àti 070-144-75770.

0: ẹgbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 0706-949-3000 àti 0701-44-75-770.
1: Ẹ
0: sọ pé Àgòláàjì.
1: Àgòláàjì o.
0: Ẹ̀ka àrọ́sà, orúkọ yín bolẹ̀ ti pèsè.
1: Adéwuyì láti orí mẹ́rún.
0: Adéwuyì láti.
1: Orí mẹ́rún.
0: Orí mẹ́rún mú.
1: Ní Mòwe.
0: Ní Mòwe nù. Mòwe Ìbàfọ̀. Ọ̀rọ̀ rẹ o. Kí ni kóbìnrin yìí ó ṣe?
1: Ọmọbìnrin yẹn máa ní lọ́wọ́ Kẹ́bìnrin ṣe rọrọ̀
0: yẹn.
1: Ó máa ní lọ́wọ́ kó ọ̀rẹ́ yẹn kò látọ̀ fún yín.
0: Kò la ọ̀rọ̀ náà tán yányán.
1: Ó máa ní lọ́wọ́ kò jù bẹ́ẹ̀ yẹn lọ.
0: Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ó ti yé mi. Kí wàá ni kó ṣe? Ó làtán ò làtán. Ṣé kó kú òlé ọkọ rẹ̀ ni àbí kó wà ńbẹ̀ náà? Tọ́. Ṣé ẹ mọ̀ pé tó bá kọjú sẹ́nì kẹyìn ní kọ sẹ́lòmíì? Obìnrin náà kú lè ní lọ́wọ́ lóòótọ́ ká mọ̀ mọ̀. Ìbéèrè ni pé yàtọ̀ sí ibi iṣẹ́ ìbúlẹ̀ yìí náà tún máa ń lọ. Wọ́n ní ibo làwọn fẹ́ lọ nígbà tí gbogbo ọ̀nà ti tight bẹ́yẹn. Kódà báwọn bá fẹ́ lọ ibì kan gan-an, àbúrò ọkọ àwọn tó jẹ́ obìnrin á sọ pé ṣé mo lè tẹ̀lé yín. Nígbà náà dẹ̀ ti ri pé bí ọ̀rọ̀ ṣe dà nìyàwó sọ pé ẹ̀jẹ̀ ká jọ lọ. So kò síbi táwọn rìn.

0: ó yá ẹjẹ́ ṣáré ṣe sọ́mrì rẹ̀ nítorí màdámù tí ọ̀rọ̀ yìí kàn tán gbọ́ wa lọ́wọ́. Wọ́n gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí o. Èkínní nínú gbogbo àwọn ọ̀rọ̀ ta ti ń gbọ́ bí yìí òun náà ni pé ẹ lọ ṣe sùúrù tó pọ̀. Wọ́n ní ẹ mọ̀ tí ì jáde o torí tẹ́ ẹ bá fi lè lọ jáde o lè lé òṣìlẹ́kùn fún síta tí ó fi wọlé. Wọ́n ní ẹ mọ̀ ìjáde ṣe mọ̀ pé n tẹ́ ẹ̀ ń sọ ni pé ẹ fẹ́ kú òun ilé kí gbogbo ẹ wá yíta méjì kẹ́ ṣẹ̀ṣẹ̀ wàá máa tuntun. Wọ́n ní ẹ mọ̀ tí ì lọ ṣe mọ̀ pé àwọn ọkùnrin ló ń sọ̀rọ̀ wọ́n sì ní olè ní mọ́ mẹ́sẹ̀ olè tọ̀ lórí àpáta. Wọ́n ní ẹ mọ̀ tí ì jáde ńlé. Wọ́n wá ṣe lálàyé pé pẹ̀lú bọ́rọ̀ ṣe rí yìí ihun tálákátá màmá ń jẹ ló fi ń lọ ọmọ ẹgbẹ́ ẹ̀. Wọ́n ní ihun tí màmá ń ṣe yìí tí wọ́n wá jọyẹ monitoring spirit yìí àwọn ti hùwà ẹ̀dá pẹ̀lọ́kọ tiwọn. Wọ́n wá fẹ́ kí ẹlòmíì ọmọ míì kó wù sí ọmọ tiwọn tó dọ́kùnrin ìdí nù tí màmá fi takú. Kò wá sí méjì o ju pé eviction lọ̀rọ̀ màmá máa padà jẹ́. Wọ́n ó evict màmá kúrò nínú ilé náà ni ṣe ti rí pé ọ̀rọ̀ yín gba sùúrù máa. Wọ́n tún wá jẹ́ kó di mímọ̀ pé níṣe tọkọ yín wà nítòsí yìí ló mọ oyún ẹlẹ́sìn mìíràn kankan o ẹ mọ́ lóyún ara àwọn ọmọ tán mú wánu o. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé bí ọkọ ń ṣe wà ń léyìí gan ló dáa àsìkò tó wá léyìí gan ló gbayì jù kẹ́ ẹ mú ọ̀rọ̀ ń kẹ́ ná bẹ́ẹ̀ láàrin ẹbí ẹ pẹ́ bí ọkọ yín ẹ pẹ́ bí tiyín náà àtẹ̀yìn àtọkọ yín àtàwọn tọ́rọ̀ kàn the stakeholders nínú ìgbéyàwó onígbéyàwó kẹ́ ẹ wá jọ jókòó kẹ́ ẹ wá jọ sọ́ kẹ́ ẹ sì jẹ́ kó di mímọ̀ fún wọn pé option méjì lẹ fẹ́ fún wọn o ìsídà kí ẹ lọ mọ gbé lọ́tọ̀ tàbí kọ́kọ́ yín ó mọ mú yín lọ sílé òkèrè pé ẹ tún bá ìyá ọkọ yín àtàwọn àbúrò rẹ̀ gbé mọ́ hell no. Wọ́n tún mọ̀ wá gẹ́gẹ́ bí àmọ̀ràn pé kò sí tó burú jù o bẹ́ẹ̀ bá rí àwọn pàìtọ́ ṣọ́ọ̀ṣì yín àwọn olùṣọ́ àgùntàn ṣọ́ọ̀ṣì tẹ́ ń lọ fún counseling ó lè jẹ́ pé counsel tí wọ́n fún yín nígbà tẹ́ fẹ́ ṣe ìgbéyàwó ó lè jẹ́ pé kò kún tó kí wọ́n tún ṣe ìmíì fún yín pé bí èèyàn bá ti wà nínú ìgbéyàwó irú ìgbésí ayé báyìí ìgbésí ayé báyìí ìgbésí ayé báyìí kò rọrùn o pẹ̀lú ìdílé tuntun tá a fi lélẹ̀ irú ìgbésí ayé báyìí irú ìgbésí ayé báyìí eléyìí ló dáa fún tọkọtìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ṣe mọ̀ wọ́n ti mú wá fún wa nínú àmọ̀ràn tán fún wa lónìí wípé nínú àwọn ìwé mímọ́ bíbélì ábúráhámù gbà tó fẹ́ yàwó tiẹ̀ kò gbá àwọn ẹbí tiẹ̀ gbé o ó lọ ń gbé lọ́tọ̀ ni bẹ́ẹ̀ náà ni sámúẹ́lì gbà tóun náà níyàwó tiẹ̀ òun náà lọ gbé lọ́tọ̀ ni èwo ni kí ìyá ọkọ àti àwọn àbúrò ọkọ méjì kí wọ́n wá wà lé ìyàwó lọ́rùn nínú ìgbéyàwó ó kù díẹ̀ káàtó ṣe rí pé àwọn ọmọràn tá à ń rí gbà láàárọ̀ yìí àwọn ọmọràn tó dáa gbà tó sì ń tọ́ wa sí ọ̀nà tí ò ní jẹ́ kí ilé yìí ó dàrú ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa o.
1: Kí a ti máa ṣayé yìí sí o òye mi.
0: Ọ̀gbẹ́ni Adéwuyì láti Mòwe, Ọ̀gbẹ́ni Abbey láti Àpáta, Ọ̀gbẹ́ni Samson láti Arema, Ọ̀gbẹ́ni Saheed láti New Garage àti Ọ̀gbẹ́ni Akin Akinwumi láti Àpáta, Ọmọọlá láti Òkè Àdó, mo dúpẹ́ lọ́wọ́ yín àti Ọ̀gbẹ́ni Abdulganiyu láti Ọlọ́run Ṣògo. Gbogbo àmọ̀ràn tẹ́ ẹ mú wá fún wa ló dáa gbáà. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tẹ́ ń tẹ́ lé wa nìkan ni ọmọlúàbí.
2: Ẹ̀sùn kìlẹ̀ ló yẹ ká ṣe.
0: Wẹ́rẹ́wẹ́rẹ́ a mọ̀ lọ láàárọ̀ yìí ká lè láǹfààní àti pàdé ara wa bó bá di ní ọjọ́ mẹ́jọ ọ̀nà ṣíṣe ongo viral dágbére fún àwọn aráalé.
3: Orúkọ tẹ̀mí mẹ́yà mọ̀kọ Yẹmí Ali mo dágbére fún yín lórí ètò àgọ́ láàjìn pé ó tún di ọjọ́ mẹ́jọ o.
0: Kárí aláyọ̀ ká pàdé
3: ní kọ́ pàdé bẹ́ẹ̀ ni.
0: Ó dá nọ́mbà ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ pé tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí òmíì tẹ́ fẹ́ bá mi sọ òun náà léléyìí o 08167782354 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 08167782354 èmi náà mọ̀ fẹ́lẹ́ yìí ṣẹlẹ̀ láàárọ̀ tòní o a wà ní lọ bí ẹja tó lọ inú igbó tí ò dé sàlẹ̀ odò a ní lọ gẹ́gẹ́ bí ẹran tó wọ inú igbó tí ò dé inú igbó kìjikìji o a lọ lónìí a tún padà lọ́sẹ̀ tó ń bọ̀ láyọ̀ àti àlàáfíà ni títí wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a pàdé o Aminat Adetun Badmus òun lorúkọ tèmi ọmọ Adésọpẹ́ ni mí ẹ tún lè pè mí ní AAA alága kárí aláyọ̀ ká pàdé rè o odigba kan na.

ọjọ́ Saturday, October 10, ní ìlú Jẹ̀bú-òde, ní Simplitech, ní Ìjàrí, 33 signboard wà ńbẹ̀, gàdàgbà gàdàgbà, ní Simplitech, máa bọ̀ jẹ́ àjọ gbàdúà, jẹ́ àjọ wá ojú Ọlọ́run, dandan ni kádùá rí ó gbà. Ìwọ náà wo bàdúà ọba máa gbà, àwọn èèyàn ò ní gbà mọ́. Matthew, wo ọmọ tí a jí gbé lọ, tí ìyá rẹ̀ ń sáré bọ̀ sórí òkè, kí ló kọlù tí a jí ọmọ gbé lọ? Ilẹ̀ Yíbò láti Ìbàdàn. Ṣùgbọ́n ọ̀rọ̀ àṣẹ jáde sí ìyá ẹ̀ wípé ibi ẹgbọ́mọ rẹ sí kásìrí ó tú. Matthew, fúnra ẹni tó jí ọmọ gbé, ó tà ní 1.5 million. Odidi ọmọ Ọlọ́run ló ní wọ́n mọ̀ bá wọ́n wá jáde, ó wà ń fò òkè, ó wá ṣe dúpẹ́. Ọlọ́run nìyẹn o, ẹnìkan ṣàmì lórí rẹ, àánú ọ sọ̀rọ̀ o. Àánú máa sọ̀rọ̀. Matthew, máa gbọ́, Sàtánì fi ìyà sí ọwọ́ èèyàn méje láti jẹ ènìyàn. So wà ń bí báyìí, ṣé a máa mú níkọ̀ọ̀kan? Matthew, alákọ̀ọ́kọ́, ìyá ń bẹ lọ́wọ́ aya. Bàbá tó sàmì, ò ní jìyà owó aya. Matthew, ìyá ń bẹ lọ́wọ́ obìnrin sà, tí máa fi jẹ̀yàn. Màmá tó bá sàmì lọ́wọ́ obìnrin, ò ní jìyà lọ́wọ́ wọn. Bàbá tó bá sàmì lọ́wọ́ obìnrin, ó ní jìyà lọ́wọ́ wọn. Judges chapter 16 verse 15 to 21.

0: Splash FM 105.5.
1: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lo Golden Mon aládùn tó kún fún mílìkì. Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
2: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
1: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: Ìyá mi, ó mà dùn gan ni.
4: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, sọ gbogbo èèyàn di wúrà.
5: Òórùn dídùn tó peléke, kí ló ń sí ọ̀rẹ́ mi?
6: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
5: Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀?
6: Adìẹ lòdì gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
5: Bẹ́ẹ̀ ni o, noodles aládùn tiwa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lòdì gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
7: Growing moments are filled with chances to be active and learn.
8: Did you see, Mom? I made such a big jump.
9: Great job, my boy. You get better with each game.
7: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
8: I feel so strong.
7: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
10: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
11: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri. Ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bí kò ṣàlàyé. Nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọ̀la àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣé tó ń fúnni ní ayọ̀ tó ga jù? Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ bá wí ní ìgàlọ́, làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Lágelú FM *347 *1004 *2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹ báwọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmìlọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
12: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
14: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
15: Hey, who they beat?
16: Now everybody wear carry tom tom.
15: Whether na traffic, long queue, or busy day,
16: no lele.
15: Ask for tom tom at your neighborhood store today. Tom tom, breathe through it.

0: pade ọdọ kun ni kan ni last week Tuesday ah oba ni o ni aye ti su o mo ni kilo sele ah o ni daddy o ni gbogbo nkan to se laye o lo oke lati yori o ni daddy o lo ti pe 47 ko si yawo ko somo ko so nkon ko si le iri do yara kan to ngbe gan ko se mu ya lo o de sise o lo ti sise as age of 21 o de sise to fi pe age of 47 no achievement o de sise mo ba ni ki se nkan won ye lo lasan o lati gbadura ni o ni o gbagbo pe te ba gbo wole mi te ba da oro sori ni o gbagbo pe oro ma gbo gege bi gbagbo re bo de pray fu bo da oro sori e ma yen de lo in to ya mi lenu ni pe ni igba to de ojo Thursday o pe fu mi o ni daddy o lo o ti ri ijo lo ti ngbo iyanu o ma ngbo ni o lo won oriri ko sele so ori o ni ore on ta won ti wa ti pe o ni o ma lo le bo se nu yara kan yen olobo wa be gba kankan ba o se close to o ni ko se o la lori o ni ojo Thursday to pe mi o ni la le Wednesday ko pe ko wa o wa lo be laaro igba to de be laaro o lo pe kilo fe se bayi olobo sara e fu pe in ti be lokan ore ah so pe oluwa
1: oluwa
0: e to ma bini
1: e to ma bini
0: pe kilo fe
1: pe kilo fe
0: oluwa mu mi pade o je mo ipe olo salaye fun ni ojo na ma yen fun ni moto ikanu awon moto e ore o fun ni ikanu awon moto e o de fun ni 5 million lati bere business en awon simi mo gbadura yara modu aka asete no be jade o ba nu pade ni mo so fe pe o nilo kaka no etie o nilo ki ogun ere ko jade to ba nbe ni wori to wa ni ugeli o wa ni benin city get ready lati pade woli ma release royin fun e to ba dago mejo gbogbo eyan olorun e ja pade ni social media loruko jesus wa ri anuba awon eyan ni testimony every day
2: e ko so oluwa sa mo dupe lowo olorun pe olorun mu mi lo si ko mi mo dure mo de sorry so awon mo ti bere ise pada awon sa lo si church mo wa ri eni ti a don sise ti ko se ni computer ti sise yen mo so wa sa so mo ni pe ko n sa si oju omo wo ko n wo oju e ko sa temi be nkan ti lo si church mo se wa bi si program ta ma se dalale ni ago mejo lale ngba ti o di ale mo sa asa gbadura mo sa lo sun ni mo wa ri pe eku jade latara ta omo yen mo ri pe ote ti se ninu alayin ota re o si ninu alayin mo wa ri pe eku jade latara ota e bo sa se ji niyen ni oju re yen ni mo wa taji mo wa ni pe lowo olorun pe nkan to ko sele sote lowo ti se kini to ti gbe fo pe olorun olorun mo gbo iwuro laraaro mo le ti wa gbo program on Facebook lalale na mo dupe lowo olorun se bi oba awon na to je foju sunkun omo e sisa e sa
3: idu oju oluwa yemi ni to jo mo ya bi daru bi ba wo tu ba ni oso keji o ti oku bi je nile bi bo bi abi je so fa dupe ima to ya ha wa ko ni abu o daji mi kan o lo ti sala si wọ́n ló ti ṣaláìsí nígbà tó bá fi débẹ̀ ló bá wo gbogbo bá fi bọ́ lójú mi mo kò kí kó padà sílé mo bá lọ bí òun ló ṣe dé ọba nígbà bá fi débẹ̀ ló kọ́ fún mi lẹ́sìn òun mo bá fi lẹ́sìn òun ló kọ́ lálẹ́ ẹ̀ kò nígbà mọ́ ọjà àárẹ̀ ọ́fíìsì òun ẹni ọ́fíìsì lẹ́nu ọ́fíìsì lẹ́nu nígbà tá a fi sí lẹ́nu ọjà àtìsí ìfúnkọ́
4: Baba se bi oba oruko mi ni Grace Benson lati ijo baba se bi oba ni Leo Junction ni Akure ni ojo Sunday an pe opapo awon e ton pe o ni agbara e mo wa n gbadura be pe Olorun e ton ba to wa lowo mi ni kan pe
5: wọ́n jẹ́ wàá pè wọ́n wá ní káwọn ní 200 jáde torí owó mọ́tò lókù lọ́wọ́ mi. Ẹnìkan wá lóun fẹ́ ṣe owó àwọn ni ẹ bá mi gba owó mi ìdání tí n bá ṣe yín lówó tán màá gbà ìgbà tí máa bèèrè wọn làwọn ti bá mi dá owó yẹn mú yẹn ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹnìyẹn. Ìgbà táwa ó ṣàwá ṣetán tá a ṣetán pátápátá tá a dẹ̀ rí dájú. Sọ ẹ̀mí yẹn wá ni máa lọ lé mi wá ní kí ló ṣẹlẹ̀ mo wá fi wọ́n lẹ̀ sí bí mo túbọ̀ rò pé mi ti ń dùn mo ṣàwá lọ ìgbà tí máa dé ní tí máa dé nù níyà àbí mo lálejò mo wá wọlé mo bẹ́ẹ̀ ni ẹ jókòó àwa kíra wá ẹ̀lẹ́ ọwọ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àwọn máa yà yín ṣọ́ọ̀ṣì lé mo ní à ń pẹ́ ṣọ́ọ̀ṣì wa ọwọ́ ni ó kàn pẹ́ díẹ̀ èmi náà ṣàjókòó mo ń wò pé kí ló bá wá ọwọ́ ni ṣé màá ra jẹnẹrétọ̀ ó ní jẹnẹrétọ̀ yẹn ní láti pé òun ti ní sólà òun ń rà òun dẹ̀ gbé síbẹ̀ àmúnirára òun ni ó ní 150 lòún rà mo ní ẹ

0: ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún mọ̀ sí wípé ibi tó bá pí ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bá ra data
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Supreme noodles, boom boom, Supreme noodles, boom boom.
4: Sit up, Supreme noodles.
3: Supreme noodles,

0: Mucinex, effective anti-malaria for all ages. Marketed by Genit Pharmaceuticals Limited.
1: If symptoms persist after 3 days, please see your doctor. Read the leaflet inside.
2: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí lè gbà, oṣù rí lè gbà. Àìmọ̀ yí ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri. Ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣetán láti dẹ̀rẹ̀ pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wí ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládilú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládilú FM 96.7. Ó máa lágbára dùn ní yùgàyùgbà. Owó látùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládilú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg's Superstar? The countdown begins. Don't miss a single moment.
4: Superstar Quiz Show!
5: Ifolocom o.
6: Yes, na Folocom.
5: As you dey buy your DSTV, eh? Remember say 1 month DSTV Yanga subscription follow the decoder wey you just buy so. And for GoTV, the tori na the same o. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Ben yo, ma je kenikeni ogbe omara. Woran yo je gbadun ayo pelu DSTV ati GoTV to ship baje. 15,000 naira pere ni DSTV kan bayi. Atagbada ati decoder tell MB re papo papo ni. To si fosu kan woran yo lori ikani Yanga lese kobo. GoTV na pelu decoder re ati antenna re 15,000 naira pere ni to si wo ikani jo ni lori re fosu kan le sanshile kan tete lo gba ti e bayi ko to tan because ti won ba ja to wa nle ba ti tan promo do pinu wo awon bi to ti le rire number 114 MKO Abiola Way Ring Road Omogafo Building Ibadan number 44 Oyo Road Samanda by Hexagon Lounge Ibadan Alaji Awe Shopping Complex along Odife Road opposite Hope Junction Ibadan to fi modo awon ojulowo alagbata DSTV ati GoTV to ba sumo julo DSTV ati GoTV igbadun ti o ni.
7: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
8: Wait, these are finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
9: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
10: Yoruba bọ̀, wọ́n máa ń sọ pé kò sí ẹni tí ó lè dá wà láyé. Lóòótọ́ ni ilé ayé, àwọn ohun kan wà tí ènìyàn méjì ni wọ́n fi ń ṣe. O lè fi ọwọ́ rẹ bá ọwọ́ ara rẹ pàdé. O lè gba ọ̀pá ìdíje lọ́wọ́ ara rẹ. Dájúdájú, o lè dákọ orin ohun méjì fúnra rẹ. Àwọn ohun kan máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ènìyàn bá fọwọ́sowọ́pọ̀. Ìdí nìyẹn tí Leadway Pension àti Power Pensions fi fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ṣọ̀kan láti The Leadway PFA. Wọ́n kọ́ ìrírí ọgbọ́n àti ìfaramọ́ wọn jọ láti ràn ẹ́ lọ́wọ́ kó o kọ́ ọjọ́ ọ̀la tó lágbára sí. Leadway PFA, ọjọ́ ọ̀la rẹ ni a nífẹ̀ẹ́ sí gidi.

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí lè gbà, oṣù rí lè gbà. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ́dú ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rẹ̀ pé ìkẹ́ ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́ wí ní ìgà lọ, làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀, nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú FM. Ẹ̀wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yùgàyùgbà. Owó látùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: The Black Experience is 10 years old, a decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan, a remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city for incredible performances from Terry Apala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous PZ,
4: Lyrics, Chill Natural,
3: Tem Keys, Lekondo Konsu, and many more. Sunday, 11th of October 2026. Time 2 p.m. Venue Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Lux Ride,
5: Cap Constructions,
6: Jaru Entertainment,
7: by Lagilag FM.

je ka ma fi akoko yi ka ma fi kedun iyen pelu gbogbo awon ile ti won padanu eniyan won iyen ninu ijamba oko ofurufu ile to lanfani lati sele iyen ni ana ki olorun oba mi edumare ku ba wa tu won ninu eko ojumo ni gbogbo bi kibi te ba tin lanfani lati ma gbo mi yen kaakiri agba nla aye e ba kan na ka ma kira wa ku dede asiko yi ojumo iyen ni tibuto orilede wa Nigeria ojumo re ojumo alaye ojumo dunun ile to mo wa loni ikoni splash fm 105.5 ile funfun balafelele nle ibadan afin oba muritala adebayo akande mfr ekerin olubadan ti le ibadan kabiyesi baba afin ere ile itawa ti gbe ngbohun si afefe iyen lori eto ta pe ni jawon si nibi ta ti ma lanfani lati ma jara wa si gbogbo to ba se nlo iyen lori iroyin ere idaraya lolokan ojokan lapa bibi le ti le gbo ele ite ti le mo bo se nlo loruko lootu eto yi otun baba Babatunde Omolawu Alex Ferguson ni agun ta so lu okunrin ogun bakan na Desmond Adegboye ga agba wo alaye lo lowo button mi ti o je ke ma gbadun mi yen fun ti taro yi adero nke adesola iyen atokun eto yi ko tun lanfani lati wa iyen lori eto leni amọ mo ni gbagbọ mo tun fọwọ eso ya wi pe to ba di ola o tun tẹ sọwọ waju to ba tin ku oba to nku alagbede dodon ni kenikan o fe na iyen ni pe be ba ti ri adero nke adesola pelu ase olohun tun ba mi pade sikiru ayinde oju itere loruko tite mi omo ma akiti kori ni gboro ode omo akiti kori wa oya papapa eja sun sọwọ waju amọ ka to ma lo *347*1004*1#*347*1004*1#. O na la fi jo pade. Ba ba so ni pati cash e. *347*1004*1#. Abojo opo ti aye lukara. Iyen www.cashier.ng. Tun lanfani lati ba wa pade iyen lapa be. O ma ja sibe lowo kan e ma gba yi pe ba ba nso nipa promo yen iyen play 3 get 30 ticket yen na lanfani lati ma lo lori emba cashford million tun lo bi 100 iyen 100 million naira wo le wa un la gbe kale yen fun emba cashford de ta de tin pin yen lati ojo kini yen ninu osu kesan lati bere si ni pin independent cashford won to ma gba owo yen alaye ti gba ti e lo bakan na cashford every friday awon to ntewo gba 1 million yen na ntewo gba iyen o papo ma awon daily payment lori sirisi bi ru ti taro e mo ja gbokun si nbe awon iyen o tun lanfani lati gbenu si yen laaro e oya papapa eje ngba rin gbogbo orilede wa Nigeria wole papa julo lagbon ti tawon obirin tori pe ta ba nso nipa iko ti super falcons ele to je iko agba oje lobirin torilede wa Nigeria awon agba bọọlu ninu ko ti super falcons saaju ifigagbaga ile to ma waye ba ba nso nipa olympic qualifier ni los angeles 2028 ti o ma waye qualifier yen ti bere si ni ma lo lowo o tori pe bo ba n di ojo e ti friday yi o ni ko ti super falcons torilede wa nigeria won o mo lanfani lati wa ko yen pelu orilede ti comoros igbese alakoko ati igbese elekeji mejeji yen orilede wa nigeria ni o ti ma waye eni bawo lo se je oke mu nbo lapa abe yen amo iroyin bere rashidat ajibade ohun ati jennifer echejini yen ninu ko ti paris saint germain fimi won se daadaa lana le to je pe signal ni won said yen si orilede comoros yen tori pe jennifer lo kokọ lanfani lati mi awon yen ni abala akoko iyen fun iko ti psg ko to di pe rashidat ajibade na lanfani lati se be iyen labala elekeji ninu ko won tin de si pago iyen ni papa asire remon stars ni ilu kene won tin de si papa iyen si pago o iyen awon agbabolu ile ti won lanfani lati fi wipe baba nso nipa olukoni
olùkọ́ ni Igwafun tó jẹ́ olùkọ́ ni fìdí ẹ̀ yẹ fún ikọ̀ ti Super Falcons lọ́wọ́ ẹ̀ òní òmọ̀ kó wọn gbá ìfẹsẹ̀wọnsẹ̀ nínú díje ti Olympic qualifier òní òmọ̀ láǹfààní láti kó wọn gbá bó bá di ọjọ́ Friday tó ń bọ̀ yìí ó ní ìgbésẹ̀ àkọ́kọ́ láǹfààní láti wáyé ṣe rí ìgbésẹ̀ àkọ́kọ́ yìí orílẹ̀-èdè ti Comoros bá a bá ń sọ nípa orílẹ̀-èdè ti Comoros lágbọn ìlà oòrùn ìyẹn nílẹ̀ adúláwọ̀ ni wọ́n ti wá ìyẹn bá a bá ń sọ nípa east lágbọn ti east àwọn eastern africa nìyẹn níbẹ̀ ni wọ́n ti wá kí ló fa sábàbí ìyànà náà ni wípé orílẹ̀-èdè wa nàìjíríà ó ni wọ́n ti fẹ́ gbàlejò ìgbésẹ̀ àkọ́kọ́ àwọn ló yẹ kán gbá ìgbésẹ̀ àkọ́kọ́ yẹ ká lọ bá wọn ní òmù wọn ni ìyẹn lórílẹ̀-èdè Comoros lọ àmọ́ látàrí pápá àṣeré eléyìí tí wọ́n ní tó jẹ́ pé kò bójú wò bójú rí tó eléyìí tí àjọ fifa àti àjọ caf dẹ̀ kọ pápá àṣeré yẹn orílẹ̀-èdè Comoros wọ́n choose orílẹ̀-èdè wa nàìjíríà o wípé àwọn gba first leg and second leg àwọn bẹ àmọ́ ní ọjọ́ friday yìí ìyẹn ní ọjọ́ kẹsàn-án ní oṣù kẹwàá tá a wà yìí orílẹ̀-èdè Comoros ni wọ́n ó sọ pé ó wà nílé bó bá wá di ọjọ́ tuesday tó ń bọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ó ṣe tún mọ sọ pé àwọn ń gbàlejò wọn a wọlé lórí ọ̀rọ̀ yìí a sọ a gbé nǹkan kan yẹ̀wò lórí ọ̀rọ̀ yìí torí pé irú ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ báyìí tó bá dàbí ẹni pé ó fì sí apá kan lápá abòmíì bọ̀ tó jẹ́ pé ìfigagbága yẹn ń ṣe nǹkan tó fẹ́fọ̀ wa pé situation yẹn lè má fífọ̀ wa kí ni nǹkan tí a lè sọ lórí ẹ̀ kí ni nǹkan tí a sọ lórí ẹ̀ mò ń bọ̀ lápá abẹ́ ẹjẹ́ ń bọ́ sí agbọ̀n ti tàwọn ọkùnrin bá a bá ń sọ nípa ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ eléyìí tí ó máa láǹfààní láti wáyé lé ní láàrin orílẹ̀-èdè russia àti orílẹ̀-èdè wa nàìjíríà ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ yẹn ní déédé aago mẹ́fà ìyẹn nírọ̀lẹ́ tòní ni ó máa láǹfààní láti wáyé o ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ ni bá a bá ń sọ nípa orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè russia ìfigagbága eléyìí tí àjọ gbákàn ìyẹn tá a lè pè ní head to head ìfigagbága ọ̀hún àmì ayò kọ̀ọ̀kan ló jọ kú sí ìyẹn ní ọdún tó kọjá lọ ẹ̀sẹ̀mí ìrìnàjà yìí òun ló ṣe ongo òun ló kọ́kọ́ ṣe ongo ìyẹn fún orílẹ̀-èdè russia ńjọ yẹn kó tó di pé akọ adams òun náà láǹfààní láti dá padà tó fi jẹ́ àmì ayò kọ̀ọ̀kan ní báyìí ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ yẹn yóò máa láǹfààní láti wáyé ẹ má wàá gbàgbé wípé àwọn agbábọ́ọ̀lù tó ṣe kan rìn wọn ò láǹfààní láti wà ní káàmpù russia wọn láǹfààní láti wà ní káàmpù yìí torí pé bá a bá ń sọ nípa àwọn agbábọ́ọ̀lù mọ́kàndínlógún eléyìí tó wà ní káàmpù orílẹ̀-èdè russia báyìí níbẹ̀ láti rí stanley wabali bá a bá ń sọ nípa àwọn agbábọ́ọ̀lù àwọn ojú tuntun òun náà ló pọ̀ ìyẹn nínú ikọ̀ yìí adẹ́rẹ̀mí adéoyè isaac james michael stephen ibrahim ajasa bákan náà akọ adams aimo moses kelechi iyenacho wọn ti pe padà sínú ikọ̀ ti super eagles bákan náà wilfred igor samuel james kenneth gboke peter edekpofo bákan náà abdullahi bewen umar abdullahi atata michael benjamin frederick emmanuel fernand bákan náà umar abubakar àti chibuzo nwoko àwọn agbábọ́ọ̀lù mọ́kàndínlógún ni wọ́n bẹ ní pàgọ́ ìyẹn ní orílẹ̀-èdè russia fún ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ eléyìí tí ó máa wáyé lẹ́nu bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn àwọn ìfigagbága láǹfààní láti wáyé ó wáyé lánàá bákan náà lónìí yóò máa tẹ̀sọ́wọ́ iwájú torí pé tá a bá ń sọ nípa international break tó ń lọ lọ́wọ́ yìí ọlọ́sẹ̀ mẹ́ta yìí bó bá ti ń di òpin ọ̀sẹ̀ ẹ̀wọ́ bí ọjọ́ ẹtì friday láti ọjọ́ thursday ni ó ti tẹnubodò ìyẹn bá a bá ń sọ nípa international break tó ń lọ lọ́wọ́ yìí láti ọjọ́ friday tó ń bọ̀ yìí lọ àwọn ìdíje league ó bẹ̀rẹ̀ lóríṣiríṣi pàápàá jùlọ ìdíje ti la liga yóò máa láǹfààní láti máa gbìnà yá padà àmọ́ bá a bá ń sọ nípa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó láǹfààní láti wáyé lánàá pàápàá jùlọ nínú ìdíje ti uefa nations league orílẹ̀-èdè france láǹfààní láti fi àjẹ́ orílẹ̀-èdè belgium pẹ̀lú àmì ayò mẹ́rin sẹ́yọ kan italy kọ́ òun náà fi àjẹ́ orílẹ̀-èdè ti turkey àmì ayò mẹ́ta sẹ́yọ kan oníyẹn bá dé lónìí yóò máa tẹ̀sọ́wọ́ iwájú orílẹ̀-èdè ti croatia àti orílẹ̀-èdè spain ní déédé aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ilẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn orílẹ̀-èdè ti england òun àti orílẹ̀-èdè czechia ni bá a bá ń sọ nípa orílẹ̀-èdè ti czechia yẹn náà ni orílẹ̀-èdè ti czech republic náà lórílẹ̀-èdè ti czech republic bí ìgbà tá a bá pe french republic mọ́
tan so pe France gege be na ni Czechia orilede Czech Republic na lo nje be England ati orilede ti Czech Republic yen ni dede ago mejo ku seju medogun Scotland nko won ati orilede Slovenia ni ago mejo ku seju medogun na ni ifigagbaga yen alanfani lati waye Switzerland won ati orilede North Macedonia bakan na Belarus ati orilede Finland ni awon figagbaga yen o po ju ba yen lo e ku si akoko figagbaga olore sore na lanfani lati waye yo ma waye leni nigba ti orilede ti South Korea ati orilede Uzbekistan won ajo ma wa ku ni dede ago mejila orilede Jordan ati orilede Venezuela ni awon figagbaga yen na po ile adulawo nbi orilede Angola ati orilede ti Malawi won ajo ma bara won wi yẹni dede ago mejo lasale toni ninu DJ ti Afcon qualifier oni o ti ma lanfa ni DJ Afcon qualifier ni eje n pada si arin gbogbo orilede wa Nigeria ba ba so nipa DJ league agba oje lewa Nigeria Premier Football League ajo ile to n se kukari DJ league agba oje lewa won ti je ko ye iko ti Inter Lagos ile to fi ilu Eko na lo fi se ibugbe won ti ni won o san owo otoran kan won fine won yẹn ni owo kan ile to le ni million 5 naira yẹn 5.25 million naira o ni owo otoran ton so pe Inter Lagos ti won ni pe yo san bakan na wo yo ami meta kuro ninu ami won yẹn point deduction bakan na won yo go meta kuro ninu won ba go ile ti won ti go ba ba so nipa Inter Lagos ile isele si won latari ifigagbaga to waye iyen laarin Inter Lagos ati Kotti Katsina United leyin ti ifigagbaga pari pelu ami ayu kokan won bere si ni dun koko mo awon official iyen awon adari ayu lori sirisi le to de je yi pe nigbeyin gbeyin awon ololufe iko ti Inter Lagos won fowo ba awon adari ayu won fowo ba won die o nkan se awon adari ayu to dari ifigagbaga yen amo ni bayi ajo ile to nse kukari league agba oje lewa ti boju oro na le to de je yi pe million 5 o le pepese oni won so yi pe iko Inter Lagos ni won lanfa ni lati san ba ba so nipa iko Inter Lagos won daran moran ni o tori pe ipo kokan din logun ni won wa lori akaba tabili yen 19 position won de ni 5 points ninu figagbaga meje ti won gba won go merin won concede mewa ninu 5 points yen na ni ajo NPFA ti gbe ilana ati ofin ti won kale ile ti ko Inter Lagos lu wi pe awon yo 3 points won yo 3 goals ba yo 3 points ko no 5 points ti won ni oku 2 points mo ba yo 3 goals yen ninu 4 goals ti won ni ise gan benle tele nitori pe minus 6 won concede mewa won go merin ton wa ni won yo 3 goals je minus 9 olohun o sanu Inter Lagos bi nkan se je niyan o ya papapa eja lo soke okun money gbagbe omo bibi orilede ti Argentina yen yen ninu ko ti Inter Miami ba ba so nipa Lionel Messi yo ma gba ifigagbaga eleyi ti o fi ma dagbere yen fun iko agba oje orilede ti Argentina won ma gba yen ni ago mejila oru mojumo ti ola oni won lanfani ago mejila oru ni mojumo ti ola ni won lanfani lati gba farewell match yen ifigagbaga idagbere fun Lionel Messi fun iko national team baba so nipa iko agba oje torilede Argentina ni papa asere Estadio Monumental yen ni ilu Bueno baba so nipa capital olu ilu orilede ti Argentina niyan o Lionel Messi o ma lanfani lati dagbere iyen fun igba kan fun iko ti national team baba so nipa agba ball yi

tó dára nípa ṣíṣe àtìlẹyìn fún yíyan ààrẹ Bola Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí, fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye. Owó oṣù tó ti gòkè lọ síbi tó ga. Ìsinmi owó orí sísọ fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré. Owó inú àpò ìfowópamọ́ sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé rí láti bí ọdún 18 sẹ́yìn. Ọ̀wọ́n gógó ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn.

káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà ìkànnì lágé ìkànnì splash fm 105.5 ilé funfun báláfẹ́lẹ̀ lẹ́lẹ́bàdàn bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ lọ wo wildlife and direct yẹn ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook àwọn tí wọ́n ti wà ń bẹ̀ bíbà àti ìkànnì lágélú ìkànnì splash ìgbà àtàbúrò náà ni àmọ́ ìkànnì splash fm 105.5 lélẹ́yìí *347*1004*#*347*1004*#. Òun náà lè máa fi gbórí wọlé ìyẹn lórí ti káàṣẹ yẹn àbí ojú òpó tayélukára yẹn www.kase.ng máa yí koto ayí koto àkọ́kọ́ ìyẹn ní àìpẹ́ Michael Lolize ìyẹn agbábọ́ọ̀lù yẹn nínú ọkọ̀ ti àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè France ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó gbá lánàá ó láǹfààní láti fi ìtànbalẹ̀ torí pé ó ṣe ìrànlọ́wọ́ kan ó dẹ̀ mi àwọn méjì náà ló láǹfààní láti mi ìyẹn gangan kọ́ ni ìròyìn ibẹ̀ ìròyìn bẹ̀rẹ̀ nígbà tí àwọn oníròyìn fi ìròyìn wá Michael Lolize lẹ́nu wò ojú ó di mímọ̀ yìí pé wọ́n bí léèrè pé kí ni olùkọ́ ni Sudan kí ni nǹkan tó ń ba sọ nígbà tí ó fẹ́ wọlé ó ní olùkọ́ ni nǹkan tó ń sọ fún òní pé wíwọlé tí òun fẹ́ wọlé yìí orílẹ̀-èdè ti bẹ́jọ̀ ń borí ìfigagbága yẹn lọ́wọ́ pẹ̀lú àmì ayò kan sódò ó ló ń jẹ́ kó yí òun àti chekè ní agbáàrin gbogbo nínú ọkọ̀ ti Manchester City wípé wíwọlé tẹ́ ẹ fẹ́ wọlé nǹkan báyìí báyìí ló tọ́ka sí fáwọn pé nǹkan báyìí ni kẹ́ ẹ lọ ṣe tẹ́ ẹ bá fẹ́ ká mú 3 points tẹ́ ẹ bá fẹ́ ká mú kúrò níbí yìí ó ní exactly nǹkan tó sọ yẹn òun náà làwọn lọ ṣe kó tó di pé góò mẹ́rin láǹfààní láti wáyé yẹn ní ẹ̀yìn ìgbà yẹn bàbá sọ nípa àwọn àkọsílẹ̀ eléyìí tí Michael Lolize eléyìí tí ó bá lánàá tó dẹ̀ tún yà sílẹ̀ ó ti di agbábọ́ọ̀lù àkọ́kọ́ ní orílẹ̀-èdè France eléyìí tó jẹ́ wípé yóò máa mi àwọn mẹ́wàá bákan náà yóò máa ṣe ìrànlọ́wọ́ mẹ́wàá ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè France ọdún 1958 onírú ìṣẹ̀lẹ̀ báyìí ni agbábọ́ọ̀lù kan fi irú ìtàn báyìí balẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè France tá a bá ń sọ nípa Raymond Cooper òun ló láǹfààní láti ṣe bẹ́ẹ̀ rí tó mi àwọn mẹ́wàá tó dẹ̀ ṣe ìrànlọ́wọ́ mẹ́wàá bákan náà òun náà tún ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ eléyìí tí ó máa mi ṣe ìrànlọ́wọ́ mẹ́wàá ìyẹn 10 goal assist ìyẹn láàrin ọdún kan ní yẹ kàlẹ́ndà bá a bá ń sọ nípa Olise òun ló láǹfààní láti fi ìtàn balẹ̀ báyìí torí pé ìrànlọ́wọ́ eléyìí tó ti ṣe nínú ọkọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè France báyìí ó ti jẹ́ mẹ́wàá ìyẹn nínú ọdún yìí léyìí tó dẹ̀ jẹ́ pé àkọsílẹ̀ eléyìí tó wà níwájú ẹ̀ tó fẹ́ bá báyìí òun náà ni àkọsílẹ̀ eléyìí tí agbábọ́ọ̀lù nínú ọkọ̀ ti Arsenal nígbà kan rí ìyẹn ti Henry Henry ìtàn tó fi balẹ̀ láàrin ọdún kan ìyẹn ní 2003 òun náà ní 19 goal involvement ló ní fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè France àti goal àti assist ó jẹ́ 19 àmọ́ tá a bá ń sọ nípa Michael Lolize òun náà ti ní 17 báyìí

0: 0113 òun ló láǹfààní láti parí nọ́mbà ọ̀hún. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn fún titaaro yìí, talẹ́ni tó ni owó yìí, talẹ́ni tó ni owó yìí, ₦25,000 ti ta kọ́kọ́ lélẹ̀, ₦25,000 kọ́kọ́ òun lélẹ̀ yìí, talẹ́ni tó ni owó yẹn. Ọ̀gbẹ́ni Abdulkadir Adirogba
1: Atọ́kun.
0: Ẹja wo olùkọ́ni Sydney Sidé, wọ́n bílẹ̀rẹ̀ ní àyà àjẹta òun náà ni wọ́n bílẹ̀rẹ̀ ọ̀hún. Nọ́mbà ọ̀hún fún ìgbà àkọ́kọ́ kò lọ, mo ti ń tún pè báyìí fún ìgbà ẹlẹ́ẹ̀kejì kó tó di pé màá dìlìtẹ̀ àádìlìtẹ̀ báyìí tádẹ̀ pé nọ́mbà míì. Wọ́n bí olùkọ́ni Sidé pé kí ni pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí Cristiano Ronaldo lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí ni nǹkan tí ó lè sọ sí ojú di mímọ̀ yìí pé bá a bá ń sọ nípa Cristiano Ronaldo ìwọ̀nba lòun lè blame ẹ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. Ó ní ta bá ń sọ nípa mọ́nìgbàgbé ni agbábọ́ọ̀lù bákan náà lójú di mímọ̀ yìí pé nínú nǹkan ti Real Madrid nígbà tó wà ń bẹ̀ Singuadeli tóun bá ní kóun wo Cristiano Ronaldo gbogbo àṣeyọrí tí àwọn ní nínú nǹkan Real Madrid nígbà yẹn nínú ẹ̀ wọ́n ti gba ìdíje UEFA Champions League mẹ́ta, wọ́n gba La Liga, pé gbogbo àṣeyọrí yẹn èèyàn ò lè kọyàn Ronaldo kéré fún irú agbábọ́ọ̀lù báyìí nínú ọkọ̀ láti jẹ́ kí irú àwọn wàhálà báyìí ṣẹlẹ̀. Ó ní gbígbà téèyàn ò lè manage tíìmù tó ni. Bákan náà Rio Ferdinand irú nǹkan báyìí lòun náà sọ, òun tiẹ̀ sọ wípé ó ṣeéṣe kí iṣẹ́ ó bọ́ lọ́wọ́ olùkọ́ni Jorge Jesus, ìyẹn ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè ti Portugal, tí ò bá mọ bó ṣe lè tètè sọ̀rọ̀ pàápàá jùlọ kó tọrọ àforíjìn lọ́wọ́ Cristiano Ronaldo. Kí ló dé?
1: Ṣé ní tábà wo ọ̀rọ̀ eré tí Rio Ferdinand jẹ́ kọ́kọ́ múlátọ̀dọ̀ Rio Ferdinand? Àkọ́kọ́ náà tẹ̀gàn ni ẹ̀ tábà ń sọ nípa Cristiano Ronaldo. Lóòótọ́ orílẹ̀-èdè kò lórílẹ̀-èdè ó mọ̀ jẹ́ o, ṣùgbọ́n tábà kọ sí 100% 70% ẹ̀yà ẹ̀yin Cristiano Ronaldo náà wà o,
0: ẹ̀yin
1: ìjà tara wa. Eléyìí tó túmọ̀ sí wípé òun gan ti kọ́ ẹ̀yin tó ti kọ́kọ́ kọ́ 70% ká wá ní 30% gan ó wà lọ́wọ́ àwọn tó ṣàmójútó ikọ̀ àgbà ọ̀jọ̀ orílẹ̀-èdè Portugal, 20 lọ́wọ́ wọn, 10 lọ́wọ́ olùkọ́ni. Eléyìí tó túmọ̀ sí wípé Cristiano Ronaldo ó ti kúrò ní agbábọ́ọ̀lù kan tó jẹ́ pé olùkọ́ni, lóòótọ́ olùkọ́ni òun ló lè decide, olóhùn náà mọ láǹfà láti máa dáàbò bo iṣẹ́ rẹ̀, ṣùgbọ́n èmi ròyìn pé kì í ṣe ọ̀nà báyẹn ló yẹ kí olùkọ́ni ó gbégbà. Ṣẹ́rí Ronaldo legend ikọ̀ Portugal ni, tí legend ó bá sì fi kọ́lẹ̀ ó ní ọ̀nà téèyàn máa ń gbégbà, àti pé téèyàn bá fẹ́ handle àwọn ọwọ́ agbábọ́ọ̀lù bíi Cristiano Ronaldo báyẹn ó ní béèyàn ṣe máa handle wọn.
0: Hello, ẹ káàárọ̀, torí pé mo ti bọ́ sórí oní ₦50,000 ₦25,000 mo ti ń delete ìyẹn náà ₦50,000 ti tẹ́lẹ̀ kejì rèé. Hello, ta lẹni tó ń bẹ lójú òpó láti ìkànnì Splash FM ni?
2: Ẹ káàárọ̀, Akin Olágbèǹga ni.
0: Akin Olágbèǹga láti?
2: Láti Ológun Ẹrú.
0: Láti Ológun Ẹrú, káàṣẹ̀ ṣẹ́ ẹ ti jẹ rí tẹ́lẹ̀?
2: Àdìjẹ ₦20,000.
0: Ti jẹ ₦50,000, tún ti jẹ ₦50,000 yẹn ní àárọ̀ tòní. Kọ́sítọ́mà kí ẹ máa pè yín bọ́n ṣe pè yín gbà yẹn bówó yẹn ó ṣe wọlé wọn ò jẹ́ kẹ mọ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Mo ń gbádùn yín.
1: Èmi kàn ní pé Rio Ferdinand ò tọ̀rọ̀ ló sọ, torí tó bá di pé pressure bá pọ̀ jù orí olùkọ́ni náà padà dá sí.
0: Wọ́n dá sórí
1: olùkọ́ni. Wọ́n dá sórí olùkọ́ni ni àwọn Ronaldo, àwọn Messi ti kúrò láìní kan tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé àwọn náà padà jẹ̀bi. Ẹ mọ̀ jà tẹ́ra wa. Òtọ̀rọ̀ ni àwọn yẹn ti kú òun bẹ́ẹ̀, wọ́n ti di legend yẹn kú
0: òun. Ṣùgbọ́n láìsí ń bẹ̀ Cristiano Ronaldo ìfigagbága mẹ́rin eléyìí ti Portugal gba wọ́n mọ̀ borí mẹ́rẹ̀ẹ̀rin mọ̀ ni wọ́n borí mẹ́rẹ̀ẹ̀rin. Arábìnrin Hikmat torí gẹ́gẹ́ bí ẹmọ̀ Cristiano Ronaldo òun náà ti sọ̀rọ̀, ó ní torí ọ̀tẹ̀ ló náà sì bá wọn ní irinwó ọ̀rẹ́, ó ní bí bàbá ti ń bò ń kí gbá mọ yin òun. Torí bàbá ń sọ nípa orílẹ̀-èdè Portugal, wọ́n ti gbá ìfigagbága 11 rí léra tí wọ́n borí 11. N tí mo fẹ́ fàyọ́ ńbẹ̀ ni pé ìgbà àkọ́kọ́ wọn kọ́ lélẹ̀ tí wọ́n gba ìfigagbága léra tí wọ́n borí, torí páwọn kan sọ pé Cristiano Ronaldo kò sí bẹ́ẹ̀, wọ́n dẹ̀ borí ìfigagbága mẹ́rin, pé ṣé wọ́n wá nílò rẹ̀ ni? Wọ́n ti ń ṣe dáadáa náà.
3: Ṣe mọ̀ wípé ibi tọ́rọ̀ dé dúró báyìí nìsín, olùkọ́ni gangan fún rẹ̀ a máa sáré kó máa ṣe kíni, kó máa jáwé olúborí, torí pé kíni tó bá fìdí rẹmi wọn á ní torí ẹni tó lé kúrò ó lè jẹ kó jáwé olúborí. Àmọ́ báyìí lọ́wọ́ ìṣẹ́rí èmi kàn ròyìn pé olùkọ́ni yẹn ó yẹ kó ṣe bó ṣe yẹ kó ṣe, torí pé kíni gbà tó mọ̀ pé ò nílò agbábọ́ọ̀lù
0: kilo pe fun oni Ferdinand na so on te so ni pe
3: to ni lu e
0: o si good communication laarin awon mejeji pe to ba wa ni gege bi oluko ni ko ye ko ti e
3: ko ye ko oro da ba bi pe kini tori pe kini ko to pe yan wa o fe lo ni ka te wa lo ni lo to wa ni a o ti ba so e de ti jo se kini o e ti jo so tu binu bi oro ni pe oro to di
0: ta ba wo orisirisi na lo ti sele si ko agba oje torilede Portugal ni awon social media handles won millions of followers ni won ti lose
3: iyen lo ni la ta tori en ton fin tele won niyan
1: 22.1
0: so
3: tori en ton fin tele won na ni
0: lara kude eleyi to de ba won na ni amo emi na ni
1: re gan ti o fi Nigeria le olorun lo support won lo domo ile
0: de Portugal oni re ti pe gbogbo e ule jerodu lo mu mi tori pe ajo eleyi to nse ko kari ball alafesigba lori ile de Portugal won ti pe fun ipade alafia laarin Ronaldo Jorge Jesus yen oluko ni orile de Portugal pelu ajo ti FA mo mo pe yo yanju lapa bibi lati ma se wile tori pe be mi ba tin dide oga wa baba wa yin ola yin ka gbo ola iyen lori eto ta pe ni parrot extra aye ko to baba mo alanfani lati igori agbagbe nbi loruko lo to eto yi otun baba batunde omo lawo bakan na Desmond Adegboye ga oga wa lo je ke gbadun mi lapo do ti yin be sikiru ayinde loruko titemi titi igba mi ta tun ma pade lori eto ja won si ri ata yo pelu bukun la fi pade o dabo.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105.5 eléyìí tó kalẹ̀ sínú ọgbàlẹ̀ funfun Báláwo lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn tá lọ tá ọ̀tá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ voice out. Ẹ wò wá ní Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok at Tijani Olóko Dáná Sport Actor ní TikTok náà. Wò wá ń bẹ̀ kó síbi tẹ̀lé sí wò wánú méjèèjì. Bákan náà a nípa ẹyí kó tó ti káàṣì ẹ̀ lọ́sàn-án yìí o. *347*1004*#, tàbí www.cash.ng. Play 3 tickets, get 30 tickets. Níbẹ̀ yẹn náà ńbẹ̀ ọgbọ́n àtinúdá táwọn èèyàn fi ń yẹ káàṣì ẹ̀ tá ń gbẹnu sínú. Láti ibẹ̀ yẹn pápápá, ẹjẹ́ á tètè wọ orílẹ̀-èdè ti Portugal. Ẹjẹ́ á wọ Portugal, ṣùgbọ́n ká tó wọ Portugal, ẹjẹ́ á wọ inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona. Wọ́n ní lójú pọ̀nà láti jẹ́ pé kí ràfíà kó lè fẹsẹ̀ rẹ̀ lójú. Gbogbo ẹ ti topọ̀ báyìí o. Iṣẹ́ tí ń lò lọ́wọ́ yìí, ó di ọdún 2028 kó tó tẹnubodò. 2030 òun niṣẹ́ tí ó padà fẹ́ lójú, òun ni ó tẹnubodò. Tàbá sọ nípa ràfíà, wọ́n ní gbogbo ẹ ti topọ̀ lọ́jọ́ Jímọ̀. Òun ni wọ́n ní wọ́n kéde ẹ̀ ọ̀fíṣíálì, wọ́n sì ṣe ayẹyẹ kékeré kan, wọ́n ṣe sẹrẹmónì tí wọ́n fi ànáàsì dì yẹn ọ̀fíṣíálì pé ràfíà ó ti fẹsẹ̀ rẹ̀ lójú nù kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona o. Ní sáà yìí, nínú ìfigagbága mẹ́jọ tó ti láǹfààní àti gbá báyìí, ó ti mi àmì ayò 14 àwọn ló ti gbá bọ́ọ̀lù àwọn lẹ́ẹ̀mẹrìnlá ní sáà yìí, 14 goals, ìrànlọ́wọ́ mẹ́ta, 3 assists. Òun náà ló ti ní bàbá ń sọ nípa ràfíà. Oníròyìn kan táwọn èèyàn mọ̀ lórílẹ̀-èdè ti Portugal dáadáa, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí mọ̀ ń kọ kọ̀ǹfáàmù ni mọ̀ ń kọ. Bàbá ń sọ nípa Rui Santos. Rui Santos ń jẹ́ odi mímọ̀ pé aláyé ti sọ̀rọ̀ báyìí o. Bàbá ti sọ̀rọ̀ báyìí. Kíná ní kí Cristiano Ronaldo kíná ló sọ pé tóun bá sì fẹ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí ó mọ gbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè ti Portugal, nǹkan kan ó ṣẹlẹ̀. Kí ló ní yóò ṣẹlẹ̀? Ó ní olùkọ́ ni George Jesus yóò fi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ tó orílẹ̀-èdè ti Portugal yóò fi bẹ̀ẹ́lẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ni kóun tó lè padà wá gbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè ti Portugal. Àìjẹ́ bẹ́ẹ̀ kó mọ̀ jẹ́ pé ibi tóun ti Wales náà ló gbá kẹ́yìn, ibẹ̀ náà ni ó padà gbà lọ rìtámẹ́ǹtì. Gẹ́gẹ́ bí akọ̀ròyìn eré ìdárayá lórílẹ̀-èdè Portugal Rui Santos gẹ́gẹ́ bó ṣe jẹ́ òdì mímọ̀. Ká ló ń tó jẹ́ tí mọ̀ mú ẹrù lẹ̀ ni bí mẹ́rù lẹ̀ lọ́dọ̀ wa ń bì. Àwọn èèyàn ò ní ka tó sọ yìí, wọn ò ní ka kún. Gbẹ́n tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn mọ̀ lórílẹ̀-èdè Portugal tó jẹ́ pé ọdún ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Òun ni ó kọ́ ní ìròyìn káwọn èèyàn tó máa gbọ́ ń bì kankan, kán tó máa kà ń bì kankan. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó padà kọ́ sórí pláfọ́ọ̀mù wọn gan, àbórí péèjì wọn gan, ọ̀dọ́ tiẹ̀ òun ni wọn ò ti kọ́pì news yẹn. Wọ́n á máa fún kúdóòsì pé according to Rui Santos, ìyẹn tó jẹ́ odi mímọ̀ ni pé Cristiano Ronaldo ó ní yóò sáàyè fún ìjókòó àlàáfíà kankan. A máa ṣe mítìnì. O gbọ́ kí ló dé tíwọ náà ṣeṣe báhun? Kò yẹ o lè bínú lọ. Kóòtù wọn fà á. Kóòtù ẹ gbọ́ kí ló dé tẹ̀yìn náà ṣe lò ó? Kò sáàyè yẹn. N tóun fẹ́ ni pé kí olùkọ́ni George Jesus kó kú ò gẹ́gẹ́ bí olùkọ́ni àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè ti Portugal. Tó bá ti kú ò ń bẹ̀ tọ̀, òun ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Portugal, gẹ́gẹ́ bí n tá a gbọ́ látọ̀dọ̀ Rui Santos nù. Ẹjẹ́ wọ bí ẹjẹ́ àgbà bí wọlé lápá bí James Aremu ti wà ń bí àti Mr. Akorede Yusuf Àgbàníwa Kuepo. Akudede wòye ọ̀gbẹ́ni James Aremu, Africa Michael Jackson.
1: Akudede wòye àtọ́ kò mú kí gbogbo ara lé pé wọ́n kà sàn, kò ṣe látara.
0: Akude kí ló dé fi fìlà yín báyìí, kí ló dé? Ẹ ṣe fìlà síwájú dáadáa.
1: Ẹ ṣe kò dúró dáadáa ni, ti tó rere
0: báyìí. Ó ti sọ yín ni. Akudede wòye Àgbàníwa Kuepo.
2: Akudede wòye àtọ́ kò akudede gbogbo ara lé. Àpàṣípé sọ fáwọn tó bá ń
3: jẹ́ pé àwọn tó bá fẹ́ gba ọ̀nà òwúrò tó bá sọ́nà tó géètì bíbá kán wá náà bí níta bá lè gbà torí pé níbi abala fẹ́lẹ̀lẹ̀ bí ọkọ̀ ńlá kan ó ti ṣubú ó ti dáàbò ọ̀nà so kò fáwọn ọkọ̀ láwọn àǹfààní àti lè kọjá dáadáa so te ba run na mi to le gba
0: ibi to de ti subu
3: ibi to ti subu o da
0: ibi yan kan teyan le
3: o da bo na ni bi felele gangan lo ti o da tan yan so ko so na kankan ko sabuja ni be so te ba lori ofe ati tete gba bo mi ko to de ibi ti mo so o sanfani fun
0: agba o wa le da tin tin yin
3: mo bole lati catholic after san you ni
0: eh lo fe le ni
3: ma fe se rin de ya na felele
0: mo be lo fe ni
3: emi o lo fe
0: eh lo fe eh ni kanaku
3: ni kankan
0: eh la ka ba
3: mo lolon
0: eh lolon ki a le wa se nbadan
3: ah amo mi bi badan ni mi ke se pe ti mo wa se nbadan iwo le a le bere lere pe ki lo wa se nbadan
0: be se jo mo badan no be ke ah
3: e ti mo ni na ibadan na won ti mo ni
0: eh ni kankan
3: ah mo ni quran
0: Eh
3: so gbogbo to n kale na Quran na Quran na ni gbogbo nkan kan
0: eh laula
3: wala quwwata illa billah
0: o si dinu yin
3: pelu anu olohun
0: ugo bi da
3: bo eh wa ko nisin eh iwo nisin boya won nkan mi nti eh emi o ma ma emi nte mi ni mo so
0: eh ni ju ba n lo
3: wallahi
0: lazim
3: etude bi e ba fe tude to ato tuduke
0: ta tun tuduke o kan yin balẹ
3: wallahi lazim kilo ku
0: won o bi yin bayi o
3: ah ta ni o bi mi ibo na mi na ni o bi
0: ja wo ti wi santos lo ko ki se pe ronaldo lo fi si page e abi instagram adu abi nkan kan ṣugbọn santos yi ka lo je bi awon kan ti won ma ko to je fake tẹ pe to ba so nkan kan tawon yen ba lo tu won pada so pe ah baba e tun ti de o ṣugbọn opolopo nkan lo je pe ohun lo ma sare break e kini yen a de pada jo to later lo fa to fi je pe n to so ilawon yen tun se n do pe se se pe boya o ni contact cristiano ronaldo abo lawon kan to sumo ronaldo to so fun to tohun mo pe ti won ba gba ise lowo oluko ni agba oje to orilede ti portugal george souls òun ò ní tẹ̀síwájú láti mọ gbá bọ́ọ̀lù fún portugal pé kò sáàyè à ń jókòó àwọn bímí léèrè pé óyá ẹsọ óyá sọ fún dáàdì kan mọ bínú óyá yìí náà ẹbẹ ẹdìrẹ méjèèjì ẹdìmọra yín.
3: ẹbí rò kó tí wọn sọrọ great player tí wọn sọ pé yorùbá ní tí wọn sọ pé ìwọ ni ìwọ ni bí ẹnà wọn sọ pé ọlọrun ni ẹni ló dáa jù bàbá ti sọ pé èèyàn ni èèyàn ni tá ń kàrà mí èèyàn pé kò sí bó ṣe tó àtàwọn sọ pé ọgbẹni olóko dáná ó gùdù gan ó mọ nǹkan iṣẹ o àtàwọn sọ pé ọgbẹni top striker ọgá àgbà nínú ká sọrọ ìyẹn eré ìdárayá o àfi kí ẹnà máa darí gbogbo ẹsọdọ ọlọrun because tẹ́yìn jọ́ tẹ́yìn bá ti rí ìnáyí rẹ àpẹẹrẹ àbùkù ń bọ̀ ni o láwọ̀kọ́ náà ronaldo ò kéré nínú ayé lódodo ni kì í sígbà tá a sì ṣe ń sọ ìnìwà àwọn yóò ṣe mọ̀ tá a bá ti sọ ọ̀tàn portugal mo rò pé nínú ọ̀tàn portugal kò tí ì sí agbábọ́ọ̀lù bíi ronaldo rí even táwọn tó ń sọ̀rọ̀ nípa ilẹ̀ europe gbogbo tí ń jẹ́ europe lápapọ̀ nítàn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá n ò tí ì produce irú ronaldo
0: rí
3: tábà sọ portugal nìkan
0: ìṣẹ́ bí òtá máa fi ń wé
3: pọ́yé ọ̀nà ronaldo jìn sí gbogbo franz beckenbauer ni olúmínígì ni o platini ni gbogbo wọn yẹn.
0: ìbùdó ní portugal gan ti ẹ̀ mú sọ tẹ́lẹ̀ pé tabayi sọ mẹ́sì
3: bayadona
0: ó súnmọ́ra wọn ní argentina tẹ̀ ṣọ́ gbábọ́ọ̀lù mọ́ sọ
3: o ṣùgbọ́n ṣùgbọ́n
0: bí o táwọn
3: èèyàn tọ́tọ̀ ẹ̀ tó máa ń dákọ̀ tó jọmọ bíbí orílẹ̀-èdè portugal gan ọ̀nà yẹn jìn síra wọn àwọn ò lè tọ́ka sí nǹkan kan tí wọ́n gbà fún orílẹ̀-èdè portugal at least ronaldo ti gba méjì ọ̀nà mẹ́ta fún wọn ó gba uefa nations league lẹ́ẹ̀mejì ó ti gba uefa championship lẹ́ẹ̀kan àbí iyun náà tó wọn àdé lákọọ́lẹ̀ kankan tẹ́lẹ̀ but táwọn sọ̀rọ̀ pa pé nǹkan bá rí báyìí mo rò pé èèyàn náà tiẹ̀ máa fọgbọ́n ṣe níbi táwọn náà bá dé wọn ìsọ méke mọ́ ká má gbàgbé àìmọye agbábọ́ọ̀lù náà ti lò mọ́ gbà lórílẹ̀-èdè portugal gbọ́n luis nani ni wọ́n bá wọn níbi bọ́ọ̀lù yìí ni wọ́n ti fi wọ́n lẹ̀ ńbẹ́ pepe wọn bá wọn bí kínní ni wọn sì wọn lẹbẹ gbogbo wọn ricardo cavao chelsea gbà kan wọn jọ bẹrẹ gbogbo wọn níjọ lẹ ti níjọ wọn ti kúrò mẹ èrò pọ tí ò ṣe máa kà so ti sùpọ ẹyin wà lórí ọfẹ ó ti lọ 23 years báyìí ní national team ẹ ti lo decade méjì bọ ẹyin tó ń lò kẹta lọ so èmi rò pé tó máa sọ pé ókè o lásìkò yìí o nǹkan ò ṣe déédéé pé ẹ máa ṣe sùúrù ẹ máa ṣe kéékèèké tó máa ní pé kéèké tó fẹ́ máa fún yìí ó yẹ kẹ́ ẹ fi tìdúnú tìdúnú gbà ni tẹ máa ń sọ̀rọ̀ nípa pé olùkọ́ni funfun yín ní ẹyẹ àdéhùn pé òkè o fi gagbọ́gá tá a fẹ́ gbà yìí o tó bá ti kọ gbọ̀nsẹ́ jù o á gbé yín wọlé o tó olùkọ́ni dẹ̀ dísáì pé òun ò gbé yín wọlé mọ́ olùkọ́ni ló ní iṣẹ́ tiẹ̀ ni èmi ò dẹ̀rù pẹ́ẹ́lẹ̀ kankan bẹ láyè tí ó bẹ̀ lọ́n kíṣẹ́ òun bàjẹ́
4: te ba olore ofe ati wo ifigagbaga won ati nowe tori mi na olore ofe ati wo temi na ba je oluko ni mi ni gbe ronaldo wole lasiko yen tori pe won gbe na le won gbogbo ko yi ati en to je striker won jo ndamu won jo hand defending irasi ko yi ton ba gbe ru won wole won fe gba shot one against team to je pe one top form so lati a so pe won gbe wole mo eyin o team mo jada ni e ton wa so pe okay oluko so pe eh o ma apologize loju gba yi ni ro ko se apologize biyan biyan ba lo ogun baba won ojo ti wa si ni ojo mo ogun yin o team mo jada ni o de press conference ro won bilere oro oro tan bilere na lo na da se Cristiano Ronaldo ma play lola o ni ko le play o tori pe ko train lati je tata ati gba ball kan o da se en ti o train se ko oluko ni wa so pe ah ko se o train ko train a lo ko possible ise to oluko ni na de gbari o na gbase o na fe la ko le gidi oluko ni se Santos lo ko coach won to kon gba UEFA European Champions ngba yen eh baba yen ebi akole yen bembe lola pon lo ko gba mejo ona fo ile Portugal e ran to de na ni so no fe ni pe o ki akole temi na lele
5: baba si si 125 trophies tele
4: eh eh
5: e ta ba so nipa
4: George Jesus ni kare awon so ona o kere ta ba de awon to an so ron pe bo nkan si wa da la ran meji ni oye mi tori won jo sise ni sa to lo ni ti o de sikun sinu kankan tan fe pare sa yen ni anasi bo ni to ba so ile Portugal oto ni commitment pe abi ka so pe afojusun eyan ni anasi oto la fojusun eyan ninu ko Portugal ta so ran pa Portugal Portugal fe pade awon ko to kanrin kaakiri agbalaye won so ran pa Spain sin lowo lowo bayi Spain ni iko akoko to daju kaakiri agbalaye nigbati orilede France na sipo keta ko lo wa so to je pe orilede England gan wa ni ipo elekerin ta ba orilede Portugal ta so sipo kefa ko ni won wa ni ranking so ta ba wo won seru ko yin nisin to wa fe compete pe lawon ta soro won yi ta kanrin ta de jo alagbon kan na se ko ani mo pe o ye ko tete moju to to ye ko moju to lati bere pepe
5: lati wa so pe ki baba fi national team mo le nisin
4: eh semen to so ye eh mo pe opinion ni ta so pe on lo ba so lododo eh to wa so pe ki baba fi ko le ohun ti so ni ta wa alakoso na ba ri pe okay o en tin ko wa to ko wa sodi ta won fi gagbaga merin lera the best ni pe ka le ko ma lo
5: bi akiro Ronaldo wa ko
4: kiro Ronaldo wa di oga pada ninu oko so ba ye pe yen lo ba pin orilede Portugal ka won o le oluko ni won lo bo lo ta wa so wa pe great player retire o fi ball le aye mo yen lo gbe aye pe bi ti oda na lo ba lo eh serious ni bo si lami laka to ibi to pari career e si gbogbo aye lo ranti dola against Italy ni 2006 World Cup to e but yen so gbogbo e o pari e be aye o tori e pare ko de mu ko nbe pe ke se great player mo ti Ronaldo na ba fi ja ba ti e lo Lionel Messi won o saye fun lale nsin orogun re won fe saye fun won fe fi ja o fe fi lo so to aye pe ja yen lo pe lati fi ku ninu oko e ko fi ja ku me to aye pe o na fe fi suru lo ka saye fun na ba se se won se be se lale mojumo olai fun Messi e ko na pada pe adua aro atodo finu re ko je ko mo pe in to won se lowo lowo yi ohun ti fe ma jebi because nigba mi te ba ti kokko jare te ba ti fi suru si eyan pada jebi so lo lo be mi ri ri pe o ye kan to tere ni ku sakesi iru ti Zlatan Ibrahimovic pe si ni ijo wo ko tete ri bi ona ko gba bi imoran ko de tele to ba ti a tele ko pada sinu oko yin ko gba fi gagbaga die bi a ki UEFA Nations League fi tenu bodu ba ti tenu bodu ko no kede ifeyinti re pe ita se ito 21 goals to gutin wa o le ri club side national team na le penalty gan ni ko ba gba ile o da le ran anfani go mi na ti o ni mu wa lada ni mo ye se player to le gbe ko mo o ye ki yen kan je ko ye
5: won le gbe ti
4: no ke se won ni won le gbe ko mo iko fe gbe won ni Argentina awo se awo ba won sayeye ni lembi ni awo
5: lo bi kankan se egbon je egbon kilo buru nbe legend ni se legend o ay ko le pase fun FA ti ni pe bayi mo fe te si ba nfe ka se ni looto lo so be mo so o gege bi ta so ki se pe ni Instagram and abi Twitter abi he e to so yi in to je ki n ti Ronaldo ki se pe to ko je Ronaldo sugbe ni yi ta so iwe Santos to ba ko story bayi
1: I'm not going to be able to do it. Alapodo temi emi fi pe ta ba won igbese to lu ko ni gbe afa mo ko pe ko ma pe teyan ba wadi lo wadi bo a ri awon kan ninu board members abi ninu ajo to moju to bola lafese gba lori Portugal to pe kini o te lorun o dumo ninu koda o se se ko ti jo soro yen gan ko to gba ise bi pe pelu ba se se ni idije World Cup yi ko te wa lorun boya ka to ba le mo gbo to le da ti baba yi o fi tete retire ka le focus lori awon agba bolu
5: bi nkan se lo fe da igba to je pe FA gan
1: awon mi so pe gbogbo won
5: o na ni
1: pe bi awon kan pe bi igba to pe won mo si pe ah pe kini ta ba le wo Ronaldo na lapodo te pe loro to so bi igba to n test power ni lodo temi bi igba te yan test bo se toni to de ri poke o n je lo okay within the space of how many days in lobby seconds lori ero ayelujara won awon followers won ko ti reduce lori ero ayelujara tun won la kaakiri social media ale ti ra won kan na ti won support igbese oluko ni ale ra won kan ton support e sugbon pe ki igbimo ton sakoso bola la fesigba lori de Portugal kon gbegbese o ma le o ma nira ona meji le mi de firi to ma nira ka ko wo poki ati gba ti oluko ni ti gbase bawo ni orile de Portugal se nse se mo pe ka ni orile de to pe won win ni sin eh a ma so pe kini last gba ti Jorginho ti gbase orile de Portugal won ti gba ifiga gbagba bi merin merin lo bori o score go mesan labe won score go mesan won ko se di merin yato si yen ka to wa wo awon agba bolu ti we wa lori field Ronaldo to affect ara won ni Gonçalo Ramos ati gba ti baba yi ti ko ti si ni kini ti Gonçalo Ramos o ti raye ni international break yi o ti ninu ifiga gbagba to lo bi meta o da ko score meta o se assist kan o ni four goal involvement ninu ifiga gbagba bi meta so ka tu fi ka tu ti be na wo ohun dere mo wa o sure pe o ma wa lara awon agba bolu ti o ni gbadura ki won ti ki Ronaldo pada wa sinu team se la won ti won so pe kojo ba won so kojo ba won so in ti won ma so na ni pe okay ti Ronaldo ba ti e ma lo ko ma ti bayi lo pe iru nkan to fe se fun Messi la le ko ko lanfan lati se ru e fohun awon na ni ma so pe boya ko pada wa pe boya ko ma gba lo titi lo pe digba to fi ma te lorun because number 1 Ronaldo is in o ti yato si tele de bi pe o wa inform kan nigbati Ronaldo se wa inform ni oro yi ma dun so koda won le ni awon mu ahead coach bo lowo lowo yi ko se mu ahead coach because owo nkan to ti se tele lo fi nwo kin se pe boya present form so lapodo temi oro yen ma le pe lati ni won fe sack coach fun

0: Ebora ati alijonu. Eka abo sinu iwe itan aruso o boju ode ninu igbo irunmole irunmole o boju ode ninu igbo irunmole
1: ere boramba mi o.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: Flash FM 105.5.

0: Káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash, Splash 105.5. Ilé tó kalẹ̀ sínú ọgbàlẹ́wò fún Báláwo lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta lẹ̀tọ̀, ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ voice out. Ayí kò tó ti káàṣì ẹ̀ ní ìsìn. 50,000 bẹ́ńbí, 100,000. Náà bẹ́ńbí, ayí 50,000 méjì, ayí 100,000 kan. Ayí 150, ayí 200,000 kan. Play 3 tickets, get 30. Ẹlẹ́ ti ń pè láti jọ ẹ̀ jẹ. Láàárọ̀ nìkan lẹ̀ ń pè káàṣì ẹ̀. Ṣé ẹ ti gbìyànjú tọ̀sán? Ẹ ti jẹ káàṣì ẹ̀ ti pé kálẹ̀ ti ń yin tọ̀sán náà. Ẹ bá yin mẹ́ta lẹ́ẹ̀kan náà nígbà tẹ play 30 nù. Lára àwọn tó jẹ cashport tó kọjá yìí, lára àwọn wà ń bí yìí, lára àwọn wà ń bí yìí. Ẹgbẹ́ ẹ̀súnmọ́ microphone yẹn dádì. Kí ló kọ yín sà?
1: Orúkọ mi ni Adébáyọ̀ Taurid.
0: Adébáyọ̀
1: Taurid.
0: Láti agbègbè ibo?
1: Láti Ayékalẹ̀.
0: Nìbàdàn bí?
1: Bẹ́ẹ̀ni.
0: Gbà ọ́ lẹ ti play káàṣì ẹ̀.
1: Mo ti ń pilẹ̀ tipẹ́.
0: Ẹ ti jẹ gan o.
1: Mo ti jẹ lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀.
0: Èló lẹ jẹ lẹ́ẹ̀mejì jẹ yẹn?
1: 200 kan, 50,000 kan.
0: 200 kan, 50,000 kan, òun lẹ jẹ. Gbà gbọ́pẹ́ jẹ, èló lẹ jẹ nísìnyí?
1: 500.
0: Gbà gbọ́pẹ́ jẹ 500,000.
1: Inú mi dùn gidi gan. Inú mi dùn gidi gan.
0: Ẹ tẹ́ ti jẹ 200 tẹ́lẹ̀, ẹ ti mọ wò pé jọ kan 500.
1: Mo dúpẹ́ gidi gan ni. Mo dúpẹ́ gidi gan.
0: Nígbà tí àwọn èèyàn mọ̀ láyìíká pé nílé káàsì àbẹ́yìn nìkan náà lè ra
1: wọn. Àwọn èèyàn mọ̀, àwọn èèyàn mọ̀ náà.
0: Ẹ ti kọ́ àwọn èèyàn pé.
1: Mo tún kọ́ àwọn èèyàn kan, mo tún kọ́ àwọn kan tí wọ́n tún mọ̀ ní pé mo tún kọ́ wọn. Ẹ̀nà tó ń ta.
0: Ẹ̀rọ mi ò lè máa ń play.
1: Ọjọ́ mi mo lè play méjì, ọjọ́ mo lè play mẹ́ta, ọjọ́ mo lè play sí Lágelú àti Flash FM.
0: Àti Splash FM, kẹ́ play méjì bá wà pé bí òun bí àwọn
1: mú bí. Mo ti play méjèèjì láàárọ̀, mo ti play sọ̀nà méjèèjì láàárọ̀.
0: Ẹ̀kan play ẹni pé tọ̀, ẹ máa tún
1: wá sí. Mo ti máa dẹ̀jì, mo lè sáré, mo máa jí báyà bíi 6:30 àbí 7, máa sáré play.
0: Ẹ play ẹ lẹ.
1: Mo lè máa travel, so máa play ẹ lẹ.
0: Congratulations. Nǹkan ayọ̀lẹ́ fowó ìṣe lágbára
1: ọlọ́run.
0: Wíwá tá a ní kẹ wá kì í ṣe pé bóyá pé ká gbé káàṣì fún yín fi hàn ìntàvíù ni fógbà àwọn tó mọ dá òtún pé káàṣì ẹwọn àtàwọn èèyàn
1: lásán sí táwọn èèyàn lá. Òótọ́ ni o.
0: Kò sí kí níbẹ̀.
1: Kò sí dáútì ń bẹ̀
0: o. Kọ̀nfáàmù ni.
1: Kọ̀nfáàmù ni o.
0: O ti lọ bá
1: o. O ta ló jẹ o.
0: Bó ṣe rí nu oògùn káàṣì ẹ nu. Ẹ ṣe sá. Òun ló ti gbọ́ òun. Bá a máa ń sọ nípa ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀ òòta ló jẹ́. Bàbá ẹ̀ tuntun mú látún mú lásán wá. Òòta káàṣì ẹ̀ lọ jẹ́ káàṣì ẹ̀. Mo wá mo gbọ́ káàṣì ẹ̀ tá à ń sọ yìí. Èmi ò fẹ́ mọ irú ọ̀sẹ̀ tó fi ń wẹ̀ o láì play káàṣì ẹ̀ ò lè jẹ́ káàṣì ẹ̀ láyé. Kódà bọ́n bá ṣe mistake nọ́mbà wá lọ já sí nọ́mbà ọ̀dọ̀ ti yín tó bá tó àsìkò àti sanwó ẹni tó ni nọ́mbà gangan ni ó gbọ́pẹ́. Ta ni 50,000 alákọ̀ọ́kọ́ yìí? 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí, 7610 ló parí nọ́mbà yìí. Ta ni àti ṣáàṣì ń bi o? Àti ṣáàṣì ó ti ń lọ báhùn. Alákọ̀ọ́kọ́ ní lọ yìí o. Bá a bá ń yí kòtò lọ́wọ́ kò dá yín lẹ́kùn láti play káàṣì ẹ o. Kò sí nǹkan tó kọ kọ̀ǹpútà pẹ̀lú ẹnìkan ti play tipẹ́ o. Ẹnìkan ṣe ẹ̀ play o. Nọ́mbà tó bá ti fẹ́ sóhun lágbárí ń tiẹ̀ ni ó gbé wá fáwa. Nọ́mbà kankan ò sì ní gbé aago wá pé àsìkò tí lágbájá play lélẹ́yìí. Débi téyín ó mọ̀ pé ẹni báyìí ṣe ẹ̀ play ni. Ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí. Tọ̀ kò sí nǹkan tá a ṣe sí yùn. Ẹ jẹ́ pé 50,000 míì bí a ti ń pè yín lọ́wọ́ láti yí kó tó 50,000 lẹ́ẹ̀kejì. 081 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí, 5223 ló parí nọ́mbà eléyìí, 5223 ló parí nọ́mbà yìí. 50,000 lẹ́ẹ̀kejì nù.
2: Hello sir.
0: Hello, ẹ káàsán o.
2: Ẹ sir.
0: Ẹ káàsán. Splash FM láti pè yín, kí ló kọ yín bolẹ̀ wàyí sà?
2: David Akanji ni mo wà ní géètì.
0: Ẹ wà ní géètì. tọ gba ole ti play cash e
2: o ti je die
0: sa e ti je gan o
2: ara wa ti je re o
0: congratulations e ti je 50,000 losan yi
2: losan
0: customer care wa ma pe yin sa
2: all right
0: sir e bo wo yin se ma te yin lowo 50,000 ay kan ta yi ti o gbe ati delete ati tun ko to yen yi ati tun ko to yen yi nti e number to jade 8628 on lo pari number yi 8628 on lo pari number yi 00 lo bere number yen 8628 Elu e ka so o
3: Elu e so
0: Ka si e ni nke yin lati Splash FM ki lo ko yin bule wa yi
3: Sala ko iya bo ni o
0: Lati
3: Odo ni elewe
0: Igba o le tin play ka se ti je ri tele
3: E ti je ri o
0: Ah to Congratulations Ona ti si ona si la bayi e ma je ka si e lo ni E ti je 50,000 losan yi
3: Ah,
0: ese ngo. Benny.
3: You know.
0: Ese le se ti yin no ni baje. Customer care wa ma pe yin bo wo yin se ma teyin lowo ma.
3: O da sa.
0: Bi nkan se rinu. E je aye 100,000. Baba yin ko to lowo gege bi ti mo so le kan. Ko ni keyi mo play cash e o. Computer o mo pe enikan se play cash e ni. Number to ba ti fe si ohun lagbare nti e ni o gbe yanu. 100,000. 091 lo bere number yi. 0238 on lo pari number yi atisha number ohun si 091 lo bere number yen 0238 on lo pari number yen atisha si o 100,000
2: Hello.
0: Hello, Kasan o.
2: Kasan sa o.
0: Kasi e ni kinyin, o ni e lowo ke bi mo.
2: Awo, wa ti pa o.
0: Ki lo ko yin bo le wa iya wa.
2: Ni academy mo wa, en to lo mo.
0: Eni to lo mo.
2: Be mo academy.
0: Academy le wa.
2: Ojo mi be ni.
0: Se je nla gelu la ro ibayi.
2: Tara o mi je ri.
0: To eni kan ni eni Olorun mo.
2: Mo te lo sa.
0: Eh eh, e ti je kasi e ki tele abi.
2: Lara o mi
0: geri. Ah, to. E ti 100,000 losan yi.
2: Ah, hallelujah.
0: Hallelujah, hallelujah. Customer care wa ma pe yin.
2: O da ta.
0: Bo wo yin se ma te yin lowo. Ati 100,000 ba ohun, e je ayi 150,000. 150,000 ati yi. Ati yi number ohun. Awon ki mo se wasala pa bi. Number won ti joko 150,000 00 lo bere number yi 3965 lo pari number yi

0: àtisá nọ́mbà òun sí báyìí. Tọ́ ó ti jáde, ó ti dàgbé léwò báyìí. Ẹ̀lú ẹ̀ka tọ́ ó ti wọnú ara wọn. Ẹ̀lú ẹ̀ka àsán, ẹ̀ka àsán káàsì ẹ̀ ní pè yín, kí ló kọ yín? Káàsì ẹ̀, káàsì ẹ̀, káàsì ẹ̀. Ẹ ti jẹ 200,000 ká mọ̀ wulẹ̀ dènà pẹnu. Jésù ṣeun, Jésù ṣeun, ká mọ̀ wulẹ̀ dènà pẹnu. Ariwo ti mẹ́mẹ́ o, wọ́n bá pé èèyàn gan lẹ́yìn èèyàn gan, èèyàn ò lè gbọ́ nǹkan kan. Nípa ti kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City tá à ń sọ, independent panel mẹ́ta ni wọ́n, àwọn ni wọ́n ó ṣe àgbéyẹ̀wò ìdájọ́ tó yẹ Man City lẹ́yìn ìgbà tí Man City ti appeal. Tí Man City bá wá padà jẹ̀bi tó bá da pé kí wọ́n yọ Man City kúrò ní ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì, tó bá jẹ́ pé n tí ìjìyà wọn tó mú wánú, tí independent panel yẹn bá ti ní tọ̀, ẹ ti ní abá yín wò àti wo ìjìyà tó tọ́ sí ẹ̀sẹ̀ tó sẹ̀ ni pé ká yọ ó ku ìgbésẹ̀ kan. Kí ni ìgbésẹ̀ ọ̀hún? Wọ́n wàá ní kí gbogbo àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wà nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì kí wọ́n sọ di ìbò pé ṣé ẹ fara mọ́ kan yọ kúrò nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì. Tán bá ti rí 15-15 nínú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó kù, tán sọ pé ó le ní ẹ lé kúrò ń bì, wọn ò lè lọ. Ṣùgbọ́n tán bá rí ní tó yàtọ̀ sí 15, tó bá jẹ́ 14 wọ́n rí Man City ò lọ́bi kankan nu o. Fáìnì àtàwọn yòókù tán bá fi kún jìyà rẹ̀ nìkan ni ó ṣe. Àgbà ẹ jẹ́ àwò tó ní rí 15 bí àbá ní rí ju 15 lọ. Bóun ti kúrò nu wọn báyìí.
1: Ẹ tó bá wùdà mí rò pé ẹ tó bá sọ̀rọ̀ papọ̀ pé kíkọ́ dìbò tako ikọ̀ akẹgbẹ́ rẹ̀ àti rí 15 á nira.
0: Nínú 19
1: á nira. Láwọn kan náà kò sí kó náà máa ní àwọn tó yẹ pé wọn fẹ́ràn ikọ̀ yẹn. Ọ̀rọ̀ pé àwọn kan bẹ tó yẹ kán ti ń jẹ gàba lé wọn lórí láti ọjọ́ tó yẹ pé bóyá ẹlòmíràn máa rí rí pé eléyìí ló ṣe àgbà alẹ́ lọ́wọ́ àwọn kàbá tẹ́lẹ̀tẹ́lẹ̀. So tabawo ń jọun 2 horse race ni Man U Arsenal ń gbòyà Chelsea kún wọn. Wọ́n gbà Man City dé ṣe òun náà dominate, so wọ́n ti rí rí pé bóyán ló gbà wọ́n kú ló ku ẹrú àwọn kan. Bọ̀ bóun náà ṣe tó ti ń jẹ gàbá yìí, ó lè tó ti máa bí ẹlòmíràn ló pé ẹni tí ń gbà ètò ti pọ̀. Ṣùgbọ́n èmi rò pé láti rí 15 irú òfin àtìlànà táwọn náà gbé kalẹ̀ nínú 19 yìí, so a difficult láti rí 15. So because nobody 14 gan sí gan
0: kò mú,
1: so ó lè tó ti máa sọ pé ká sọ pé wọ́n sọ pé wọ́n ń béèrè bíi half. Ó súnmọ́ gbogbo wọn tó jẹ́ bí orogún wọn táwọn ti ń wò pé òun ní dí alọ́nà tí ò jẹ́ ká rọ́nà lọ. Gbogbo àwọn orogún tá a ti sọ náà rí n ò lè tó mẹ́wàá. So a rí pọ́n tó kéré yẹn wọn ò ní support àwọn tó ní ńlá. Wọ́n sọ̀rọ̀ àwọn tó le takò wọ́n bírú Man U, Liverpool,
0: Chelsea,
1: Arsenal. Bàbá kéèké yẹn ó súnmọ́ kan support City.
0: Mo lè ti gbọ́ òun. Ẹ jẹ́ àmọ́ lọ báyìí, ọmọ àti dé spectacular ọmọ ọmọ mi. Èmi ni mo train yẹ. Ẹnu mi gbà, èmi mo kọ́ nísẹ̀yìn. Lára àwọn ọmọ mi tán bá ní látijọ́ táwa náà ti bẹ̀rẹ̀ sẹ́yìn, ọmọ wo tí a táwa náà lè sọ pé ọmọ táwa náà kọ́sẹ́ tó mọ̀ọ́sẹ́ lélẹ̀ ọ̀májúwa ni first born mi nu. Mo ṣe freedom fún nílànà ìbílẹ̀ ni ó gún yẹn wá, ó ṣe gbogbo ìdájí wọn kọ́ jẹyàn ọ̀gá àtòsí kí àwọn dẹ̀sí gan wà kalẹ̀ ńjọ yẹn táwọn náà jẹyàn. Desmond Adégbóyè ga àgbà wo ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwo olólòtú ètò Alex Ferguson ìjáde olóko dáná ló kọ mi síbẹ̀ wà á bẹ̀rẹ̀ sí ẹja mọ́ lọ ẹ ṣe kúdà wọ̀.
2: Splash 105.5 FM, the integrity station.
3: Splash FM 105.5.
4: Quick, charge at 240.
5: Hot news, cool vibes, sports, and more on the integrity station.

0: continue so nti awon bayi o
1: ah
0: hey
1: omo luabi gan ti won
0: omo luabi tun won
1: o ka je wi pe ibi lo po si ju
0: aye kan ni omo luabi la wa
1: fi kan ni omo luabi le
0: ko bodo ma je ba eh e kan ni omo luabi kan ni adani akoko
1: ibi so po si ju si
0: en yo ibi eh nibi lo
1: po to ba n go o po nibi kan ju bi kan lo
0: agba wo wa lara won bi awa le gba dahun
1: omo luabi la gba wo ko ba je pe agba wo ma recognize ale Friday. Eh, what is that day?
0: Ale Friday.
1: Eh, eh, mi ko le korin lasiko yo.
0: Ah, ti baba le gba wa ni be ni Friday. Agba wo wa ni be ni Friday ati baba le gba abi.
1: Agba wo mo dede won ma nsele lale Friday.
0: Ati baba le gba ne.
1: Idi na lo fa ti awon kan fi so pe ka ma remind awon pe ti mo do Saturday. Nígbà tí kò mọ́ ra.
0: Má mọ̀ lẹ́gbàá kí ilé ìtẹ́gbẹ̀ẹ́ gidi rárá.
1: Ṣé mo dárúkọ? Èmi òkùnkùn dárúkọ.
0: Èmi náà kò sọ, mo dárúkọ bàbá lẹ́gbàá ṣá.
1: Àyẹ̀wò ọlọ́pọ̀ ìwọ ló dárúkọ bàbá lẹ́gbàá. Èmi ò dárúkọ o.
0: Ẹ máa kẹrùbù kẹrùbù kẹrùbù
1: kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù kẹrùbù
0: kẹrùbù kẹrùbù bó ṣe máa mi kẹrubu.
1: Ṣé o tún wá pẹ̀pọ̀ o tún wá ní jọ́kọ̀ báyìí náà tí wọ̀ náà tún wá sáré. Ṣé lọ́rọ̀ ìwà wá sí mi lórí? Mo máa ro dédé ẹ̀kọ́ pé kẹrubu kẹrubu kẹrubu kẹrubu kẹrubu.
0: Bàbá lẹ́gbàá tí corrupt
1: jù. Ẹni tí kò yé ni kò yé o. Ẹni kò yé ni kò yé.
0: Ní mo gbé bàbá lẹ́gbàá tí mo tárù pé dandan ó yá. Ilé agbára lọ́sàn ìbá èmi kò mọ̀ gbọ́bàlẹ̀ gbà máa wá máa jẹjú mi.
1: Mi ò jẹjú ẹ ṣé ìwọ wá jẹ́ bí ojú ẹja.
0: Kẹrubu kẹrubu kẹrubu kẹrubu.
1: Mábi.
0: Kí ni bàbá lẹ gbà ń kú gbẹrubu kẹrubu.
1: Ṣé bí ìwọ náà lọ dá lẹ̀? Ṣé bí èdè ṣé bọ́rọ̀ ìwọ náà ló ní? Kẹrubu.
0: Ẹ wò ẹ má dá bàbá lẹ gbà lóhùn.
1: Ó kẹrubu.
0: Ṣé gbọ́ akínpé kásán níbi gbogbo tiẹ̀ ti ní àǹfààní. Láti máa gbọ́ ìkànnì sí ọmọlúàbí. Ìkànnì àdáni àkọ́kọ́ rẹ̀ ìbá ìkànnì àkọ́kọ́ ni tó ń gbọ́n sátẹ́gùn láti ààfin funfun Báláwú. Àdúgbò Fẹ́rẹ̀lẹ̀ nílùú Ìbàdàn la ti ń kàn sí yín. Ṣé ọwọ́ iṣẹ́ ó ń yá ń bẹ̀rùn? Ṣé owó ó ń wọlé? Ẹ dákun ẹ jọ̀wọ́ jàre ẹ mọ̀ bù kọ́ítọ́mọ̀ dáadáa ni o. Kọ́ítọ́mọ̀ ẹ̀yin náà jọ ẹ mọ̀ sọ̀rọ̀ àwìn níbẹ̀ yẹn. Kò sí ti ọ̀wọ́n báyìí á jọ máa rọ ni títí tí ó fi bọ́ sójú ẹ̀ bí a ṣe fẹ́. Ẹ jẹ́ akúnfúnwọ̀ ọmọlúàbí torí pé gbáǹkọ́ gbì lágbédé. Àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ láwọn apá ibìkan. Ó di àgbọ̀ fi kọ́gbọ́n fẹni tó bá ṣetán láti kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. A ò gbé wá láti kàyín láyà sókè. A ò gbé wá òkè lèbàdí ọ̀daràn. Ṣùgbọ́n a gbé wá fún yín kẹ fi máa ṣe òdiwọ̀n ayé yín. Ẹ bá rẹni tó mọ̀ pálábá tó rojú kokoko. Tó ní lónìí lòun ó rí póúnjẹ yín fáàbù. Yọ pa yín ní jẹ́ báwọn. Ẹ mọ̀ sọ pé òtó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ o. Ẹ mọ̀ ni wọn ò bí ọ̀dá o.
1: Àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀.
0: Ẹ mọ̀ ni kì í sọmọ ọkọ
1: o. Ẹ sá o.
0: Ẹ sá àsálà fún ẹ̀mí yín. Ẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojúpọ̀ Facebook ní tọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ bá ní pin dáadáa. Tọ́lá ní Aládélájà lórúkọ tèmi. Yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbòòrò ayé. Àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín.
1: Ó ti ń bá sílẹ̀. Nígbà tó tiẹ̀ sọ pé ẹ ṣá àsálà mo rò pé ó fẹ́ sọ pé dé Òṣogbo. Torí pé wọ́n ní Òṣogbo rò kí ọmọ àsálà.
0: Ibi ẹ̀ bá súnmọ́ wọn náà máa ságbà.
1: Ó mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé Òṣogbo níbi èèyàn lè sá tí ó là tí ó ti là ẹjẹ́ àṣà dòṣogbo.
0: Àbí kẹ̀kẹ́ máa sàsàlà fẹ́mi ara yín.
1: Sàsàlà fẹ́mi ara yín dòṣogbo.
0: Àbí nà.
1: Ó dá tó ẹ kú ilé ẹ káàsán ẹ káàbọ̀ ṣe dáadáa la bá yín a kú dédé àsìkò yìí. A tún kọ́ àmì tí gbọ́ ara wa àsìkò àmójúbọ̀ ara wa gba bó bá yín kíní ìlọlẹ̀ tíntínní. Gbáǹkọ́ gbèròyìn látún gbé dé bẹ́ẹ̀ ni níkan ni ọmọlúàbí ìkànnì splash 105.5 FM the integrity station promoting right values. Wọ́n ní eégún tẹ rí ẹ̀wọ̀n èyí jẹ̀wọ́ owó bẹ́ẹ̀ ni àwọn pàákà yìí jàkà. Àárọ̀ ọ̀run tẹ́ ẹ bá rí ti ń tọ́ ọbẹ̀ epo gbóná á jẹ́ pé ó ṣèèṣì ni tàbí pé èdè ní ń dì í. Èdè ayé kò ní dì wá o. Àbédì wa ti wá ń di àárọ̀ ọ̀run tó àjẹpẹ́. Ará ayé gan kó túbọ̀ sá àsálà fún ẹ̀mí ẹ̀
0: ni.
1: Sá eré tètè tó olúwa lọ. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùsì lórúkọ mi. Elephant Solo Yíre ọ̀kan ṣoṣo àjànà kútẹ́ gbà gbòjì ẹ̀fọ̀ papọ̀ jọ G Square Arco Sky Giran Global Radio King of Skoro Continental. and intercontinental agbegba nko gboro ede loni o bale bage bi ran dede oni lojo kefa nu osu kewa ojile legbo odun di merin la odun 2026 yo ati ku ti o wa ara die die na ninu osu o wa ara ta no nko
0: onlo
1: so soru le le lo
0: koshi koshi
1: so wo nu yara o
0: o tu wa lara poju
1: na ni rogun omi yale agbara ya so
0: ami ase idumaro
1: ele o e ka so e ku kale
0: oda je ka gbera pa tori pe agbo ti a ri kokko fi kogbon akoko lapodo mi o ona lo je ka ma ri gbo pe e je mo pe isele gba nko gbe o waye won ni gende kare eni ti a gbe lo siwaju ile ejo keti ohun ti a gbe lo ile ejo won ni eso ti a fi kan ona ni pa mo se kupayan lori ile ko sele ta lo ni le o ta lo se kupa bawo lo se se kupayan ki wa ni le se leto abo kini won so ni waju ile ejo kini olujajo na fo ni lafe na ni waju adajo gba nko gbi ni e yo gbo lo so oni
1: gba nko gbi royin na lo gbe akole royin yi na wa to nfe farapa iru eleyi to gbe un a je pe ko si bi ti won ti kadi ale ago ni yato ipinle anambra ti eleyi ma gbe wa lo ni bi ti won ti wi pe arakunrin kan na ni won ti da ejo ewon gbere fun bayi nitori ti o da emi aburo baba re kan legbodo ni ipinle anambra kini to sele gangan ki lo bi to wa din tan gbe mi are ni le lori punch lo punch e lo san toni e si gbo bi asiko ba to
0: wa yoda e je ka lo sinu akosile iwe royin vanguard le to nje ka ri gbo pe iberu bojo logbode kan o nje ni agbegbe bo won ni ba tin so lowo lowo baye awon eyan rere ipinle yobe won bere si ni wo fere fere foro foro ni o nje latari kini hey iya lomo bere si ni pariwo e bo nromo ohun bi o se bo nromo ohun bi o se bo nromo ohun lahun won ni eje mo bi pe ojo ti baba legba ko bere pe si o ba nkan je nbe
1: o
0: o ba nkan je mo lapo eyan ni ipinle ti yobe o won ni tori pe omo meji ojo ohun mo gba won lo o
1: ye
0: won do la kan nibo ni keji wa bayi iwe royin vanguard lo je arigbo gba nkan gbinu fun ti osan oni
1: to gba nkan gbe royin re lati nu iwe royin daily post fun tosan toni o nibi ti won ti so wi pe omodebirin kan omodebirin na la pe tori ko ti e ti isunme ni odun 18 rara omo odun 16 ni 16 year old girl won ni o na ni o n bo lati odo ni won ba ran lo si orun Ashanti awon wo gangan ni won jo n fa kini won jo n fa ba wo gangan lo se sele to fi wa di pe omode omo odun 16 le n da emi e legbodo o se ni ipinle plateau le yi ti sele e si gbo ekunrere nigba ti asiko ba to
0: o de je kemi ogbe yin tara tara o ka tun lo wo wa nibo ni se de duro opele yo yewo eyan ni ipinle ti kogi o won ni o tun se ni laanu pe omo olomo ogo were o subu sinu salanga
1: kabiyesi olohun
0: e gbo
1: kabiyesi olohun
0: nbe omo kekere o subu sinu salanga oni koto nibo wa ni oro de duro bayi kodumo ninu afi kọlọhun oba ko sanu wa bakan na ni sele ohun ko wa ninu lete omo aya isele mi tun waye o awon akwero meji ni ale ripo bi agbo tin jagbon won ni eje mo wi pe bi a ti sori ohun papo bayi ti on memu nkan sele o ina be yo eni kan se be o dagbere fun le aye ni iwe royin daily post lo je arigbo agbon yebe se ti gboyin lo san oni
1: oda no we royin daily post na ni mo ti re akole yi ti o mu mi ranti owe awon baba wa to so pe yin ogun odun a ma jo ni lowo fele fele ati wi pe olohun atijo o na ni nta fura o ti seyin won ni wa ara ni nta bayi o bẹẹni wọn ni lẹyìn oṣù mẹta eléyìí ti kọlọrọ sí ẹdá bójú kóíkó bí ekunu ata gbígbẹ kan tí ó ran arákùnrin ẹni ọdún 54 kan lọ sí ọrun Ashanti wọn ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ ṣíkún ní ìpínlẹ̀ Bauchi ìròyìn bọ̀ ń bẹ̀ bọ́wọ́ ṣe tẹ́ àti ń tó tiẹ̀ ṣẹlẹ̀ gan kí ló fa fàákàjà ko to di pa ran are ni lo si orun asanti orun are mabo yen duro be amo punch tun gbe kan lapa bi bayi isele jambo ko oju popo ojo buruku sode paro ka bi esi olodumare ah ami o ajo eso oju popo ti se gbogbo eni tin wa ko ni pele wi pe asiko yi eja na suru si
0: jeje
1: asiko yi gan lo ya ka si ma ran ti orin jeje to son gangan eleyi ti kini ko ki loruko re wa yi ti nje yi jese king toko buga ipe eja sora so kan ma si gbagbe orin oni moto ti Hubert Adedeji Ayodeji Ogunde toko oni moto oni moto rara sare o oni moto rara ni kona ye so pele oni moto punch lo gbe
0: okay
1: isele jamba ko oju popo to sele ni o popo na maro seje bu ode lo si bini eyan mesan won ni na won ja ticket orun ti won lo o orun are mabo kolo ma ma so wa lasiko yi
0: amen
1: ma so ni o ma so wa
0: amen ase edumare wa yoda eje ka tun wa lo sori oro miran o to ja wi pe gbanko gbi lo bade won ni awon osise leto abo won se be won ko lu enikan o to je asaje ko ti iswab eyin oni eko ipile ondo nko ni boni sede duro nbe abala ikeji oro ohun na ni je ka gbo wi pe ajo eleyi ton koroju si wa ibaje ajẹbanu raton ti lulo wo ilu ni ponpo e ta mo si ajo EFCC won ni obitibiti owo bantu bantu kan e toto milionu meta din la dofa won ni ase awari owo na egbo ta lo ni dukiya ta gan loro hun wa kan ta lo wa lowo bawo lowo ohun se je o ti di ti joba bayi o ne bo ni akosile ohun lo gbe duro le ewe iroyin the nation lo ko ojo we karun din ni ogoji e agba yebe se ti gboyin lo san oni o
1: punch gbe gban ko gboyin kan lapo odo mi nbi o si ni agbara po won ni ni ibu doko ti ipinle eko kan o na ni won ni won ti yinbon pa okan lara awon mo egbe ti awako nle wa Nigeria ka ti ipinle eko NURTW kin ala ade kin ala sele ni bo gangan le yi ti sele gangan ni ipinle eko punch na ni o kuku jamo nigbati asiko ba to
0: lapodo temi o ka tun pada sawon nu isele kan eleyi to ja wi pe o se be o se ni laanu won ni iyawo ile kan lo sare tolongo o diwo lakata ile ejo o bere si ni kegba jare ni pe edakun ejo wo jare oluwa mi igbeyawo oran baye ebo n tuka ni o ije kini n to fa sababi won ni are esan to fi kan bale re eyun Abdulrasheed koripe o na ni pe oluwa mi o eje mo wi pe ore timotimo ko ri kosun tohun eje mo pe oko ohun ye omo to n Rashidi Rashidi re
1: o se wa
0: o n se Rashidi Rashidi e
1: o ni je Rashidi
0: lapa bo ni je be
1: eh cantiliji
0: ah o n kere wa me
1: kerubu kerubu
0: o kerubu eni eleni
1: ibo wa ni ojeje keke o
0: mejeji na ni ibon buku nbe lowo Rashidi ke wa ni adajo fi otele fun won gan a gbe yin de be e mo bo se se le
1: Rashidi tin je on ni nbi mi
0: no Rashidi o fe bo ko je imagine
1: nonsense oda a ni pa loju oja e mo je sare lo si ipinle Osun bi
0: okay now
1: iroyin ti o si mu jade nbe ni won so wi pe amotekun ti ipinle Osun won se alaye idi ti bi won se ti mu awon merin kan ti won nbe labe iko ti amotekun ohun ti won bi won se fa won le olopa lowo emi laade ti se ni fe ma ro wi pe adiye nje fun ara won
0: abi
1: o ti o won ni awon amotekun na ni won se lalaye wi pe o ni n to fa gege bi sababi ti awon fi ni lati fa awon merin ohun le olopa lowo a je pe awon won ni tin gbabode nu tori oro yen o ni se pelu idemi enikan legbodo bi an se wa lowo nbe lawo ti mo daily post won lo post e jade o
0: o da pelu opolopo akori ye ton ti atupale re eleyi to sengere sori tabile wa nikan ti omoluabi e ko gbodo ta tapinse o tori pe en ti aba fo fun aduro ti titi dojo ale ni agba wo se tan o fe pin owo fun wa yo pin ogbogba ni sugbosa o le fe mi lowo ju baba le gba lo bẹ́ẹ̀ ni àwọn obìnrin láwà lójú ọpọ́n báyìí
1: the play my fans àwọn là ń gbọ́ bùkátà
0: ọgbọ̀gbà
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before no use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
4: You. Yes. You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope

0: ohun tó bá ti yá kan kò lè gbìdánwò àti lọ́jà lórí tábìlì kan ni ọmọlúàbí. Gbáǹkọ̀gbì ṣe tọ́nà kábẹ̀rẹ̀ sí ni máa ṣàlàyé ẹ̀ ní ẹ̀kún kẹ́ẹ́kẹ́ sí ẹtí gbọ̀nyìn o. Ṣùgbọ́n ṣá ẹ̀yin náà lọ sí àti ayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ bá ní fi ìfẹ́ hàn kí ẹ sì tẹ̀lé gbogbo ojú òpó apáta ní àti ayélujára. Torí pé èyí ni ó jẹ́ kí ẹ máa mọ̀ lóòrèkóòrè táwọn ètò wa tó bá ń gun àti ayélujára. Ó dá ìṣẹ̀lẹ̀ yìí ṣe ni láàánú púpọ̀ ju kọ́lọ́run ọba jọ̀wọ́ abiyamọ. Kó mọ̀ fínà ọmọ jo ẹnìkọ́ọ̀kan wa o. Wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ọmọdé kan Saida Haruna. Òun náà nìròyìn gbé ọ wípé ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè ọ̀káwọn òbí ẹ̀ mọ́kòròdó. Nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ iwájú wọn ni ìjọba ìbílẹ̀ kan ti à ń pè ní Baza. Èyàn ní ìpínlẹ̀ ti Kogi ńbẹ̀. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún o kódà o gbàǹkọ́ gbì ńbẹ̀. Nínú gbólóhùn ẹnìkan tó ń jẹ ẹni tó gbajúgbajà lórí àti ayélujára ti Facebook. Ìyá Muhammed Idris òun náà ló mú àwòrán ọmọ tó dolóògbé àti bàbá rẹ̀ pé abiyamọ kú ọrọ̀ ọmọ o. Ó ní ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí gbáǹkọ́gbì ni nítorí pé láìkùlé bàbá Saida Haruna. Ó ní ẹjẹ́ mọ̀ pé ọ lọ rèé wà bẹ́ẹ̀ kò tó àwọn kótókótókótó ni ọba di sálángà òní o. Ó ní ibẹ̀ báyìí tí a máa fẹ́ ṣohunkóhun ibẹ̀ náà ni a ti ń lọ tí a ti mọ̀ tura o. Nígbà tí ó kọ ọ̀rọ̀ ọ̀hún jáde eyín o sí àti ayélujára ó ní Saida Haruna ẹni tó jí nírètí pé ń lọ ilé ẹ̀kọ́ ó lọ lọ ilé ẹ̀kọ́ rẹ o akẹ́kọ̀ọ́wé gan lọ́wọ́ o ó ló lọ ǹjẹ́ kó máa padà bọ̀ nílé òun náà ní ń bọ̀ ọmọ kékeré ọba ṣeré lọ sẹ́yìn àgbàlá wọn ń bẹ̀ wọ́n ní ibi tó ṣeré lọ ọ̀hún ẹ̀gbọ́n rẹ̀ àti ọmọkùnrin kan òun náà ní a gbẹ́ kòtò ọ̀hún bẹ̀ pé ẹ̀gbọ́ àwọn kẹ́ ẹ mọ́ ṣé kẹ́ ẹ mọ́ jù yìí eléyìí ń dojú ti ni ẹ jẹ́ ká kúkú ṣe é sáìkùlé ilé ara ẹni tá a bá ṣe tá a fẹ́ ṣẹ̀yọ́ àbá a fẹ́ tura ni ẹ jẹ́ ká máa bọ́ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ náà ṣe bẹ́ẹ̀ oré sínú kòtò náà kọ́lọ́run ọba kó mọ̀ fínà ọmọ jó wa o ìjẹ́mbu ọ̀rọ̀ wá dé dúró wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè tá à ń sọ nípa rẹ̀ yìí hùn gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ ti àlókò Baza gbogbo wọn pátá náà ni wọ́n kárí bọnú tó sì jẹ́ wípé omi ń dà lójú kó wá wọn ni o pé ẹ dákun torí ọlọ́run nígbà tá à tó ráláwo lò tá a ní a tó ṣe tó ní kòtò gìrì wòyí eléyìí tó bẹ̀rẹ̀ sí ní ṣe kú pàwọn ọmọ o mo ní ẹ̀rí pé eléyìí wá lágbára o níbo là á gbérú ọ̀rọ̀ èyí kà báyìí ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọn ni ó ba àwọn èèyàn lọ́kàn jẹ́ o torí pé ọmọ ọlọ́mọ ọmọ tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn òun ṣeré lọ ni ó lọ já sínú sálángà náà ìwé ìròyìn the punch ló jẹ́ àtúrí yìí gbọ́ o ọ̀dà ẹ̀yin abiyamọ gbogbo ọba jẹ́ pé irúfẹ́ èyí tó ń bẹ láyìíká àti agbègbè tẹ̀yìn náà ẹ jẹ́ ká jọ yọjú lálákàn fi ń sọ́rí o ẹ máa sún àwọn ọmọ yìí ẹ jọ ọmọ tó bá kéré bẹ́ẹ̀ lè rányàn lọ́kọ́ ọba ẹmu nílé ẹ̀kọ́ ẹ dákun torí ọlọ́run ẹ já sí gbogbo ohun tá a bá lè ṣe láti rí i pé a dáàbò bo àwọn ọmọ wa èyí tó bá jẹ́ kòtò tẹ́ ẹ ṣe síbi gbasala bẹ́ẹ̀ ẹ fi nǹkan kan yíká kẹ́ ẹ máa ti ilẹ̀kùn ẹ̀ ọmọ kékeré ò nílé ní àǹfààní láti lè wọ bẹ́ẹ̀ kọ́lọ́run kó gbà wá ń bẹ̀ o.
1: Àmì o àmì ọlọ́run ó dáa tó punch ló gbé gbáǹkọ́gbè ìròyìn yìí jáde lápò ọ̀dọ̀ tèmi ń bí ilé tí wọ́n ní pé ilé ẹjọ́ gíga kan tó kalẹ̀ sí ìpínlẹ̀ Anambra yun ẹkùn ti ọ̀ka lọ́hùn-ún tí ṣolúlu ìpínlẹ̀ Anambra lọ́hùn-ún òun náà ni onídàájọ́ Okechukwu Nwabunike tí ó wà ní orí ẹjọ́ ọ̀hún náà ló ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ pé kí arákùnrin kan Silas Uwa kí ó lọ lo sáà gbére lọ́gbà ẹ̀wọ̀n nítorí tí ó ran ẹ̀mí àbúrò bàbá rẹ̀ lọ sí ọ̀run Ashanti lórí ọ̀rọ̀ tí ó ṣe lẹ́ẹ̀bí kò ṣe lẹ́ẹ̀bí ni o ní agbègbè kan tá a mọ̀ sí Ebenebe ní ìjọba ìbílẹ̀ àríwá Ọ̀ka ní ìpínlẹ̀ Anambra. Onídàájọ́ Nwabunike náà ló fẹ̀sùn yìí kan Uwa lẹ́yìn tí ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló jẹ̀bi ìránnilọ sí ọ̀run Ashanti ọ̀hún ikọ̀ tó rojọ́ ta kò gan pẹ̀lú ló sọ fún ilé ẹjọ́ wípé ẹni àfẹ̀sùn kan náà àti olóògbé ọ̀hún ni wọ́n jọ wà lórí ọ̀fọ̀ ilẹ̀ kan eléyìí tí ó jẹ́ wípé kálukú wọn náà ní ń dú wípé tòun ni tòun kọ́ tòun ni tiẹ̀ kọ́ tí ilẹ̀ ọ̀hún sì ń bẹ ní agbègbè Ebenebe lọ́hùn-ún ó sọ̀rọ̀ wọn ni ó ṣe ni láàánú o wọn ni ẹni tá à ń wí yìí ló sọ pé òun ẹni tó dolóògbé ọ̀hún òun náà ló sọ pé ilẹ̀ yìí ti tòun ní ṣe ṣùgbọ́n onítọ̀ ẹni tó Silas Uwa òun ń jiyàn ipe rara o ohun lo nile be si ni idaju ati ipinu lori ile ohun ni owo ohun lo wa won ni ojo ti isele yo se eni afesun kan Silas Uwa won ni ohun na ni o sin ah olugbe lo si oko re o nibi ti o tin sise o lo ba nbe won ni nigba to lo re ba ni ori oko ti onitan tin sise loro ba di gbon mi so mi oto oro yen wa koja nte eyan kan le foriro lo ba di onigidigbo girigbo hey ija yepo lapoju se si mo pe egun odo o se fi we tagbalagba mo aburo ba be ni abegbon baba re nkan kan sa ti jenu mejeji sugbon odo tinu nbi ti egun re si ran kakaka bi egun akika eh ti mo wi pe nkan to le towo ro eyan be sele aja mama ala ama ala iku lowo won ni ija yi wa po to be ge ti o fi lu aburo baba re ni alupa ko wa tan sibe o won ni sisa lo sa bi eni sa eran ka bi esi olodun mari won ni dipo ki o gbe oro lo si ti ile ejo ke ejo fa nbe ko to ra won o wa fi owa ara re fi gbe idajo kale o wa ti e se idajo ohun lodi mo nbe pe boya ija laja o tan eyin lo ka eyin yo
0: won mo se padi e bi won pari e
1: ko pari re ko si ma wa nu tan titi lai pe to ohun lo ka baba kini kan leyin o wa jo mo nbe ele to wa mu wa wa koja gbere elewon gbere lo pada wa da bayi o nitori pe nise ni o da emi onitohun legbodo o si sa pelu ada ni asaro orun punch lo punch royin o lo so wa nbe o
0: ami o
1: oni orisirisi ebi ati idile ati iran lo sa wa jake jadu aye
0: omo jai jai
1: o koja be
0: kolon ko sa
1: ele ti boju ebi je bayi
0: boju ebi je o ba ran won je bayi
1: o ba ti bimo gan bayi awon omo re gan laarin ilu bayi se
0: bo ni a se fe rin o di wahala iyawo gan si oni ko jade abi oni ati samo gberegbere yi kolon ko sa nu wa nbe o da je ka tu gbera ka lo si ipile ti jobe o tori wipe gbankan gbe miran sele nibe won ni oju aroro dabo kan lo lo ti gbogbo agbegbe kan ti an pe ni dapchi olo si ijoba ibile ti bozare won ni eje mo wi pe omo olomo omokunrin eni odun 14 o na lo je wi pe pelu atileyin awon eyan ni o korajopo o lasiko todo agbegbe ti dapchi eleyi toworo ojo ohun olagba po won ni eje mo wi pe odo ohun kun o okoja bebe o ku gbogbo awon opopona leyi to si je wi pe omo meji lo se be ojo ohun gba won le lo won ni sugbon sa awon agbagba korajopo o tori pe isele gba nkan gbe ta nso nipa re yi ago meji abo gerege ojo sunday ta mo si ojo aiku ona ni isele ohun waye o won ni agbegbe kan nbe e ti an pe ni angwarbo lama alhaji amadu ni agbegbe ti dapchi ona ni n pegbe e dakun e dakun e ra lowo o e ra lowo o omo meji re o a rori won lokan o omi n gba won lo sugbon gba to ya a rori eni keji mo won ni eje mo pe won sare looto won gbidanwo looto abi amoku oro omo won ni sugbon sa ngba won o wu anu omi lo baye won ri omo odun 4 layo jade o eni keji ngba odago 5 ro le ni e jade nu alagbalugbo omi nje eni keji da so mejeji le ri baye won ni odan pe egbo awa o aluwe a mo ri eni keji eni kan oso ta ri o na lagbe bode kuo ninu alagbalugbo odo na nigba ti won tese owo iwaju won ni koda titi di asiko ti won se akosile iroyin ta ngbon ye be si ti gbon yin o na ni o se ngbiyanju lati ro daju pe won dola odomodekunrin keji nenu gboro en to je adari ajo le to ndala isele pajawiri lakata won ni ipinle ti jobe eyin omowe mi jalo o fi di isele omule pe to to ni gbankan gbi isele sugbon aromo kan o ikeji nikan la mo bi ti omi ohun wo lo kọlọrun ba jọwọ jare ko mo fina omo jọ bi amọ o bojo ba nro e je kan mo yo mo wa bi duro si e ma je kan mo wo mo kan lu mi e dakun e je ma ko si won loti bayi bi orin ni bi oni orile ede nigeria lara aro bo se lo ile eko yi o oko mi o bojo ba bere o dakun tori ọlọrun mo lo kan lu mi o mo lo mo ko jabo nle o e wa bi farasin tabi ka nu ori ka wo be ko ka lo ma won mo iwale
1: be
0: e ri pe yo mo do la won
1: nigba ta wa keke ba to do ba ti ro to ti de lekun omi iya wa ni mo wa mo wa nsuku
0: mo wa mu yan ni
1: Ah, c'est ma part que je suis coupé en bas non. Ah, mais mon cunni.
0: Mon mec, quand on va non.
1: Quand on va conseiller non.
0: Oh, de bien mettre à l'aide à quoi j'ai l'ordre de voir non, mais t'as tiré aussi alors. Et j'ai calé ma gueule à mon manji. Quand on va quoi j'ai comment finir mon job.
1: Ami, ami.
0: Il va rendre Vanguard. Eh, oh non, ni au jeté à rien bon.
1: To Daily Post logbe le jade le tonka so de wipe awon agbe mi enikan ti ko ti seni to moru eye to suwon abi oruko ti won ja bi boju won ti ri gan won ti ran omo odun 24 obirin kan lo si orun Ashante o
0: mashe
1: oruko eni ti se Salome Ishaya ni ijoba ibile Basa ni ipinle Plateau omode obirin tan so ina ni won ni o nbo lati odo kan ni abule luwaran ile ti nbe ni agbegbe ti kawam ni ijoba ibile ti Basa ohun ko to di pe o pade awon akota giri eda eniyan ti won fojuju eyan sugbon to je pe iku gangan ni won se ani zagazola makama len to je okan pataki ninu awon ka foju lame to wo bi eto abo se nlo ka si wi awiyan nu oro lori e ninu oro to bode to gbe sori ayelujara oju pa ayelujara x re na lo so di mimo wi pe iko eleto abo soro wi pe isele isele nigbati iko ti awon ogun le wa ti owo kini to je ti iko iriju ti Enduring Peace Operation Enduring Peace OPEP etin be ni agbegbe ti Jengre oni ti won face si itanilolobokan wi pe ikolu kan waye ati demi eni legbodo kan o ni agbegbe ohun o soro oni ko omo ogun ohun na ni won bale bage si agbegbe na ti won si ri oku omodebirin omodun 24 ohun nile gbalaja nigbati awon obile je eka eniyan patile pati nu ohun ti won ran omo lomo lo si orun Ashante ti feyin gbigba amole ti won ti japa ti won ti muscrubi makama so so waju pe iko eleto abo lewa ni won sise ni ifowosowopo pelu awon ikan pataki to je eleto abo ni agbegbe ti Jengre na lati topinpin wa wa kan awon eni bi ohun ki won si fi toju ti mu won ko ata ofin nitori ti irufe awon wonyi won ti da oran to koja be oran gbemi gbemi oran demi eni legbodo eni ba si pa ni ba won ba ti teru won pa lo to ka pa won o Daily Post lo gbe gban ko gbe iroyin si ni
0: oda eje ka tun lo sinu isele miran to je pe o gba nko gbe won ni gbajugbajo popona kan ti won pe ni oza e to wa ni lo ti o mo aya to je ololo ipinle Abia won ni isele gba nko gbe ohun omo tun ka won mo be o le to je pe oko akoyoyo e to se be to ko yepe tutu won lo na lo se be to lo memu o pelu Toyota Sienna eleyi to je pe o nkero ni o won ni fori legbo awon mejeje o di gbe baye won ni eje mo pe ipon to awon eyan farapa enikan dagbere faye isele gbanko gbe ohun gbogbo yepe to ku eru peun won ni gbogbo e danu soju opopona ni o nigba ti won je ka mo bisele ohun bo se waye gan won ni eje mo pe isele ti a nso nipa re ye o ba so jiji airo tele ni le to je pe oko akoko o n lo taratara o ekeji na won ni jode olobiripo enje obiripo ohun ti o de bayi lati yi ekeji sori mo ni o won ni bi a se memu ohun ki a lawon eyan bere si ke gbajare ajo e soju popo ajo e soju popo e dide ran lowo o won ni sugbo sa ni waranse sa nbe o na ni le se eleyi to je ti ajo e soju popo awon osise e de be ni eye osoka o won ni ando lawon eyan lo si ile iwosan laso daje pe won gba itoju sugbo sa nigba ti won mo do lawon eyan ti won bere si yo won jade nigba won wo bayi ni ori pe eleyi ma ti dagbere funle aye pe o digba o se o koda ngba ti an fidi oro mo le n soje adari fun ajo soju popo eka ikunle ti Abia eyan ongazi ezioma oni egbo ni toto ni isele gbanko gbe waye enikan looto o dagbe faye sugba won eyan to ku nkan a ko won leyo soka nbe lati dola won lo se ile iwosan on to wa jo na ni keje ka fi we won tori pe epo epa se be ojo po si eliri o lori oro eleyi ta n babo eje ka tun gbera tan tori pe irufe re o o tun sele ni marose lu jos silu Abuja baba lo si ipinle ti Plateau won ni eje mo pe bi abaka ni eni eje ta irin arun awon eyan ti a se be to je wi pe baba ko ni eni isele jambo ko ju popo nbe won lo ti gbera tanyanya o le to si je pe awon eyan to jade laye latari jambo ju popo hun won je meta ole ni ogun le to si je wi pe ogun ninu e ona ni akosile gbe garagba garagba wi pe won wa o won si fi to eka ofin leti nigba ti won se atupale oro na won ni akoko o baba lo eyan si marose se lo just se lo ti abuja won ni oko kan Toyota Corolla e ti onka idanimo re to je AB129M ati Toyota Oma kan e to je pe ti yankori o na ni agbegbe onibe onigba koja lo o won ni enikeni o le so n to fa sababi ta dede lawon eyan gbo to di gbemu bayi ariwo ta ni o eran lowo awon ti o ke funran lowo won pariwo ran lowo awon ti o mo pariwo pe ye aye awon o emi n ba lo o eran awon lowo o won ni ariwo oyun na omo tun so nbe ni o ngba won o ka po bayi won ni eje mo ye pe awon eyan to to bi ogun niye o na ni o farapa to je pe leyo so ka nbe ni o gbe lo si ile iwosan enikan to sele ohun to wa soju e ngba to won o soro o ni egbo o soju awon yi o o ni se ri ta ba so fa awon oko ti ba nkeru abe nko yerin e nko yepe nko kuta ki aye e ma rora fere yin eye ijanu oko yin wo o ni ijanu e lo dede ju sele baba legba o de lo somo oko ye kero to lo jeje njeje ni tire
1: o won kan ma so opin odun lenu sa
0: egbo awon eyan meta le logun ni adagbere faye o awon ogun eyan tun wa fi ara pa ko lohun oba ki o saanu fun eje ma rora se lawon jo popo wa o
1: to eje adoke oja ta ba pada de banko gbiroyin yo ma tesiwaju eku kale
0: thank you
2: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
2: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is my favorite.
2: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
5: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola o ni pekun eto igbaniwole n lo lowo lowo bo yo sese pari ile iwe girama abi o fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU aye ati keko meko so HND di BSc na wa iyen HND conversion ati BSc top up yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management gbe igbese nipa fojusun re lori eko ati se pelu West Midlands Open University owo wa ofanilapoya wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Felele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikani banidore at WMOU Nigeria West Midlands Open University. Keko gboye giga. Ko deni yitaye nwari fun lawujo.

0: after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Bankobi ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbánù.
4: Tó ẹ káàbọ̀ padà látojú ọjà, Bankobi ìròyìn tẹ̀síwájú nìkan ni Splash 105.5 FM, The Integrity Station, promoting right values. Bẹ́ẹ̀ ni ó, ẹjá máa lọ tààrà báyìí sí ìpínlẹ̀ Bauchi.
5: Johnny Messi.
4: O jari ajo lo ni o oro jo ni Messi ko o to de mo se silekun waju le di o ko konu oko koro bayi
5: o ya ki baba le gbaje ka lo ni
4: e ile ise olopa ni ipinle ti Bauchi lohun ni owo won ti te arakunrin Abdulrazak Sale Kundangi kan eni ti won ni won furasi pe won gangan afurasi odaran kan ni lori esun pe o da emi arakunrin eni odun 64 kan Rilwanu Dauda ni agbegbe ti Karofin Madaki Legbodo ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló bóde nínú àti ó de tó di bíbuọ́lù látọ̀dọ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi ńbẹ SP Nafiu Habib lórúkọ kọmíṣánná ọlọ́pàá bẹ̀ Sani Ọmọlórí Aliyu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe hàn bóde o, wọ́n ni Dauda náà ni wọ́n kọlu tí wọ́n sì ìròyìn sì gbé wípé ọ̀bẹ ni Sale ló fi gun ní àgún pa. Òun nìkan wá kọ́ àtòun àti àwọn míì tí wọ́n jọ jẹ́ ikọ̀ dẹ́mi ẹni légbodò ọ̀daràn bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ 5 oṣù Agẹmọ tá a mọ̀ sí oṣù 7 oṣù July ní ọdún tá a wà yìí náà ni. Tó wọ́n ní arákùnrin ọ̀hún Dauda Rilwanu Dauda tí wọ́n gún ní ọ̀bẹ ni wọ́n sáré gbé lọ sí ilé ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ṣègùn ìbò ti Fásitì Abubakar Tafawabalewa Itimbe ní Bauchi o, ṣùgbọ́n níbẹ̀ ni wọ́n ti kéde rẹ̀ ní nǹkan bí aago 11 ìyálẹ̀ta òwúrọ̀ ọjọ́ yẹn kan náà látọ̀dọ̀ dókítà ẹni tí ó dáhùn sí wípé ẹlẹ́ran ti túkùn. Àwọn ọlọ́pàá sọ̀rọ̀ wípé ọwọ́ tẹ Sale o ní oṣù mẹ́ta lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nítorí tí ó jẹ́ pé ọpẹ́lọpẹ́ aláàánú Samaria kan òun náà ló fi tó àwọn ọlọ́pàá létí ibi tálákọrí rẹ̀ tó mú òkun sí ìgbẹ̀rún sàámù rẹ̀ ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ ó ṣe láàbí tán wá ń họ àti ń tó ṣe yí ọ̀dà. Àwọn ọlọ́pàá fi kún ọ̀rọ̀ wọn wípé àwọn afurasí tó kù bíi tiẹ̀ náà ni wọn kò ṣàì tí máa ní àwọn ìdẹ́mi ẹni légbodò kan ṣe tẹ́lẹ̀ etí wọn sọ wípé eléyìí tó tún á wáyé yìí kò ṣàì ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóṣèlú dé kí ó tó di wípé wọ́n pòórá mọ ààyè lójú. Àmọ́ mọ́kànlélẹ́ ìròyìn tó mú ká tó rojú ọjà lẹ́ẹ̀kan lápò ọ̀dọ̀ tèmi ń bí ló kà sóde wípé ẹ̀mí èèyàn mẹ́sàn-án ló bọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ojú pópó òpópónà márosẹ̀ ti Ìjẹ̀bú òde sí Bìnín ni o. Èèyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mí mẹ́sàn-án tá mọyì ẹ̀mí tó rọ̀ mọ́ àwọn mẹ́sẹ̀ẹ̀sán yìí tí wọ́n ń wojú wọn lókèèrè lóòrèkóòrè pé bàbá mi rè ìyá mi rè ó ẹni mo gbójú okùn léèrè o. Kí ó tó di pé ọlọ́jọ́ wá dé ọjọ́ burúkú ṣòde páro ọjọ́ kan burú dàbí ọjọ́ 14 ni. Agbègbè ti Bethel ní òpópónà ti Ìjẹ̀bú òde wọ ọ̀rẹ́ yín ò ní agbègbè ti òpópónà márosẹ̀ Ìjẹ̀bú òde sí Bìnín ní ìṣẹ̀lẹ̀ aburú ti ṣẹlẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ ọ̀hún náà bí wọ́n ṣe sọ wọ́n ní ọkọ̀ méjì kan ní o Toyota Hiace kan tó jẹ́ ti ọkọ̀ akérò àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní tóun ti nọ́mbà ìdánimọ̀ rẹ̀ 14B299DT èyí tó jẹ́ ti Delta Line pẹ̀lú ọkọ̀ kan náà tóun náà tún jẹ́ funfun torí Toyota tẹ́ ẹ gbọ́ òun funfun lòun náà ṣe o Sinotruk Commercial Vehicle òun náà wọ́n fòun náà kẹ́rò kẹ́rò ni wọ́n ní nọ́mbà ìdánimọ̀ tiẹ̀ AAB162XD tó jẹ́ ti iléeṣẹ́ kan tá a mọ̀ sí Bilgas Solution Limited.

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹjọ́ ẹ fún mi ní láti go.
4: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
5: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
6: Power oil, hey, power oil.
7: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
8: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà Isà ń pákè fún gbáǹkọ́gbé ìròyìn tọ̀sán tòní wẹ́rẹ́ dèwẹ́rẹ́ ohun tó lọ nílẹ̀ ni o. Ìròyìn náà tún rèé lápò ọ̀dọ̀ mi ń bí o. Ìpínlẹ̀ ti bo ló gbé wa lọ, ẹja lọ sí ti ìpínlẹ̀ Èkó náà, ibi tí wọ́n ti wípé ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ti awakọ̀ nílẹ̀ Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó, National Union of Road Transport Workers, NURTW, tí a mọ̀ sí Kàmọ́rù Ọmọkóyè, wọ́n ní ni wọ́n ti yìn ní ìbọn pa o. Wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n fura sí pé ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ni wọ́n. Wọ́n ní àwọn náà ni wọ́n yìn ní ìbọn pa ní ibùsọ̀ ọkọ̀ ti Àbíjọ. Etí ń bẹ ní Ìbẹ̀jú Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ṣe gbá ìròyìn náà jẹ́, wọ́n ní Ọmọkóyè ni wọ́n kọlù, tí wọ́n sì yìn ní ìbọn ní orí. Àwọn tá à ń wí yìí kò sẹ́ni tó mọ̀ wọ́n láàárọ̀ ọjọ́ Àìkú Sunday. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ yìí sojú rẹ̀ ṣe sọ, ó ní àwọn afurasí ọ̀hún náà ni wọ́n balẹ̀ sí ibi ibùsọ̀ ọkọ̀ tá à ń wí yìí o, ní inú ọkọ̀ Lexus RX 350 kan, ṣùgbọ́n tí kò ní nọ́mbà ìdánimọ̀ gangan ní pàtó, tí wọ́n ti dúró bẹ́ẹ̀ tí wọ́n gẹ̀gùn de ẹni ẹlẹ́ni tí wọ́n rán lọ sí ọ̀run Àṣàntì. Àwọn afurasí ọ̀hún ni wọ́n sọ̀rọ̀ wípé ojú ẹsẹ̀ tí wọ́n ṣe ìkọlù náà tí wọ́n yin ìbọn lò ní orí tán ni wọ́n ṣínà ọkọ̀ tí wọ́n sì yá dànù. Wọ́n ní ọlọ́pàá kan tí ó ń bẹ ní agbègbè ọ̀hún kan náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó tún tojú ti ẹ̀ ṣẹlẹ̀ ló fìdí rẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn wípé àwọn ẹni tí à ń wí tí wọ́n ṣiṣẹ́ láabi yìí, wọ́n ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ṣe. Wọ́n ẹ kàn ṣe ọ̀daràn kan báhùn ẹlẹ́gbẹ́ òkùnkùn ni Yorùbá sì máa sọ pé bí èèyàn bá rìnrìn bẹ́sẹ̀bẹ́sẹ̀, a máa ṣòro kẹ́nikẹ́ni ó tó lè bẹ̀yàn ṣẹ́. Tó ohun tí ó pamọ́ lójú ọmọ ènìyàn ṣebí kedere báyìí ni níwájú ọba àdániwáyé. Ọmọ ní ìpínlẹ̀ Tọ̀sùn Daily Post ló gbèrò ìkànbẹ̀ ọjàrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti pabi àbìdún ọ̀rọ̀ wípé àwọn mẹ́rin tí ó jẹ́ òṣìṣẹ́ ti ikọ̀ Àmọ̀tẹ́kùn ni àwọn mọ̀ọ́mọ̀ fáwọn lé ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí tó péye lórí ikú tó pa arákùnrin kan Lálékan Oyeyemí, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Emma ní Ilé Ifẹ̀. Ikọ̀ Àmọ̀tẹ́kùn sọ̀rọ̀ wípé ipábiyàbìdún ọ̀rọ̀ ọ̀hún náà ló wáyé lẹ́yìn ìjábọ̀ lóríṣiríṣi eléyìí tó mú bíi ìdálábàáwá wípé ó dàbí ẹni wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn ọ̀hún náà ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọwọ́ wọn tẹ̀ wọ́n pé wọ́n mú wọn ni. Àwọn Àmọ̀tẹ́kùn wa ni irọ́ o, kì í ṣe pé wọ́n wá mú ẹnikẹ́ni o. Àwọn làwọn mọ̀ọ́mọ̀ yọ̀ọ̀da wọn fún àwọn ọlọ́pàá. Gẹ́gẹ́ bí Àmọ̀tẹ́kùn ṣe wí nínú ọ̀rọ̀ tó bóde lọ́jọ́ Ajé Monday nípasẹ̀ agbẹnusọ wọn Yusuf Ìdòwú Abbas, wọ́n ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún náà ni wọ́n fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbìyànjú àti akitiyan àwọn ọlọ́pàá lórí ìwádìí kan tó ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ ikú àti ìkọlù àwọn kan tí àkọọ́lẹ̀ rẹ̀

0: cord lẹni tí wọn ni wọn lọ sí ọrun ashanti o níbi ìkọlù kan tó wáyé níbi ibùdókọ ti mefe ti ń bẹ ní ilé ifẹ lọjọ àìkú sunday ọjọ kẹtàlá oṣù kẹsànán ọdún tá a wà yìí lẹyìn ìṣẹlẹ ọhún gómìnà adémọlá adeleke ló pàṣẹ pé kí ikọ iléeṣẹ ọlọpàá kí wọn bẹrẹ ìwádìí wọn ní wàràǹṣe sà eléyìí tó sì fi àṣẹ náà kún wípé ẹnikẹni tí wọn bá fura sí pé wọn lọwọ nínú ìṣẹlẹ yìí ẹjẹ ká mójú wọn sóde gbangba oyeyemi wọn ni òun náà ni wọn ń fojú wò tó ń fojú sùn wípé bóyá kí wọn fi jẹ alága tí ẹni tí alága ẹgbẹ tí ó máa mójútó ọrọ ti ibùdókọ ìyún park management system fún ti ikọ alákòóso wọn bẹ eléyìí tí ìjọba ìpínlẹ tọsùn tí wọn ti ń ṣètò láti ṣe àgbékalẹ wípé èyí náà ni wọn máa gba ìṣàkóso gbogbo ibùdókọ lọwọ ti ẹgbẹ ti awakọ nurtw gẹgẹ bẹẹ ṣe ní nípínlẹ ọyọ ń bí ṣùgbọn o bóyá wa ti lọwọ òṣèlú nú o ti lọwọ ìkùnsínú àwọn míì náà nú náà fi wò pé kàkà kéku má jẹ ṣèṣe àfikún fi kínní ọhún ṣàwàdànù ni wọn bá fi ràn lálẹkan yẹyẹmí emma lọ sí ọrun àṣàǹtì nílé ìfẹ ẹni ó pààyàn tẹni tí a pa á padà pàdé ńjọ kan ẹni ó kú pẹlẹ ẹni ó nù bó pẹ bóyá wọn á tún ra rí.
1: Bẹ́ẹ̀ni kọ́lọ́wọ́n ba kó jọ̀wọ́ kó máa ṣàánú wa o.
0: Bẹ́ẹ̀mi.
1: Ẹ gbọ́ níwọ̀n bá fọ́rẹ́ńjógí ẹ̀jẹ̀ kàmàkì ọ̀jọ̀gbọ́n afọlákẹ́ ọ̀làǹbíwọ̀n nínú ẹni tó jẹ́ wípé lónìí gan iná ni wọ́n yàn wọ́n sípò gẹ́gẹ́ bí igbákejì gíwá àgbà pátá fólíẹ̀ ẹ̀kọ́ gíga yunifásitì Ajayi Crowder èyí tó wà nílùú Ọ̀yọ́ akínyìn wípé ẹ kú oríire àsìkò yóò tura lágbára lọ́wọ́ ọlọ́run ọba àwa bẹ́ẹ̀ ni lóko àwọn akẹ́kọ̀ọ́ ẹ bá ní mú ìgbà gbádùn wọn ní ọ̀kúnkúndùn ọlọ́run ọba yóò jọ̀wọ́ yóò jẹ́ kí ẹ fulẹ̀ láyọ̀ àti ní àlàáfíà kọjá ibi tí ẹ̀sìn máa rọkẹ̀ lọ́rẹ̀ ìgbàǹkangbè fún ti ọ̀sán òní àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbà ńlá ayé aago méjì lọ́sàn ọ̀la gbàǹkangbè yà ó gbé wá fún yín aago mẹ́sàn-án lówùúrọ̀ ọ̀la tẹ fún tẹ̀dọ̀ ròyìn náà ni kẹ́ máa tẹ́tílẹ̀kọ̀ láti lè gbọ́ kẹ́tẹ́ tá a bá dàgbà sókè báyìí Michael Ọ̀la Túbọ̀sún.
0: Talking point.
1: Okay, all right.
0: Ọmọ
1: ẹlẹ́ mọ bá pàdé. Ẹ má yín kú ń bẹ̀ kàn ní ọmọlúàbí nítorí pé ibẹ̀ gan ni ayọ̀ yín wà. Ìjà tí sí ọ̀la tá a tún pàdé lákọ̀tún tọ́lá ni Aládé Lájà lórúkọ mi. Yẹ̀rọ yín ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ̀tán sọ̀tán gbùráyè. Àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ń bẹ̀.
0: Tó ọláyẹwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lórúkọ tí mò ń jẹ́ mọ́kí ní ti kíkẹ́ ẹ̀yọ̀ lérékùṣù Èkó.
1: Ezra.

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bomi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
2: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí. O tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán-kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀ ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pé bá lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàṣí o má dúró márosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ báwo ni gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú FM ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹ̀lú FM 96.7. Ó máa lágbára dùn ní yùgàyùgbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágẹ̀lú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Just one pure and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with the scatter data and make mind court. To the tiki taka and San Gallo. The kind ball we define.
5: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
6: Want to subscribe to the Dangote Petroleum Refinery IPO with Money Points? It's easy. On your Money Point app, simply log in, tap services, select investments, choose Dangote IPO, enter the number of shares you want, review your details, and confirm with your transaction PIN. No Money Point app? No problem. Visit a Money Point POS agent near you. Tell the agent you want to subscribe to the Dangote IPO. Provide your BVN and required account details. Choose your number of shares and collect your printed receipt. Shares are 525 naira each with a minimum of 10 shares at just 5,250 naira. Subscribe before 13 October 2026 and read the prospectus before investing. Dangote People's IPO. Easier through Money Point. Made for your progress.
7: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. fún wa ní Sanlam Alliance. Àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Just one Puro and better butter start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind cut. To the tiki taka and sangalo. The kind ball where we define.
5: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. Go TV. Love it.
11: Now.
12: Attention. Your radio on a lockdown. Splash 105.5 FM.

sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye. Owó oṣù tó

0: fún mi ní ládìgò.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ní.

gẹ́ẹ́sẹ̀ ọ̀dànlọ̀dàn gbogbofò ọ̀dàn gbogbofò léegungbe ń ṣọwọ́ aṣọ wílewíle tọmọdé tàgbà onífẹ̀ẹ́ wọn ì fárun orí wọn jẹ kí wọn ṣọkù ó dèèwọ̀ bí àti alábá dárí sọ ìjì gbígbé nìjì gbé ìjì ayé ò ní rí bí gbé wa jùnù rere a kí iléeṣẹ́ atẹ̀wétà ti evans publishers fún àdúrótì àti ìfòǹtẹ̀lù kíka ìwé wọ̀nyí yiniyini kẹni ṣèmí àdìtú olódùmarè ń tẹ̀síwájú ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n ẹ kú kalẹ̀. díẹ̀ nínú àtẹ̀yìnwá olúkúlùkù ọmọ ènìyàn ti ní ẹrù ẹ̀ṣẹ́ rẹ̀ ní òdì ọ̀run tí àwọn ẹ̀mí ti kó pamọ́ sínú àpótí ìrántí fún bí ó bá ti dé wọ́n á wo orúkọ rẹ̀ nínú ìwé wéré wọ́n á mọ ibi tí ẹrù ẹ̀ṣẹ́ rẹ̀ wà wọ́n á sì gbé e jáde ìgbà tí wọ́n bá gbé ẹrù yìí lé orí ìwọ̀n ni wọ́n tó máa mọ ibi tí ó máa lọ ẹrù ẹ̀ṣẹ́ ẹlòmíràn wúwo ju ẹrù iṣẹ́ rere rẹ̀ lọ irú àwọn ẹni bẹ́ẹ̀ ní láti padà lọ sínú ayé mìíràn tí ó burú ju ayé tiwa yìí lọ ṣùgbọ́n bí wọn kò bá fẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àǹfààní àti yàn nínú kí àwọn máa ṣe ọmọ ọ̀dọ̀ fún àwọn ẹni rere tàbí kí àwọn lọ sí ayé mìíràn tí ó burú ju ayé wa yìí lọ èyí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ yàn ni pé kí àwọn kúkú dúró ní ọ̀run gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ nítorí ọmọ ọ̀dọ̀ ṣíṣe níbi tí à ń wí yìí tún gbádùn ju pé kí ènìyàn jẹ́ ọba nínú ayé tiwa orúkọ ìtọ́jú ẹ̀mí kì í kúrò lẹ́nu àwọn ará ọ̀run èdè kan tí kì í tún kúrò lẹ́nu wọn ni ìgbà bí eléyìí sọ̀rọ̀ a ní nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ní ìgbà kan sẹ́yìn bí tọ̀hún sọ̀rọ̀ a ní nǹkan náà ṣẹlẹ̀ ní ìgbà karùn-ún sẹ́yìn ìgbà tí èdè yìí kò yé àdìtú ó béèrè ohun tí wọ́n ń pè ní ìgbà yìí àwọn ará ọ̀run rẹ́rìn wọ́n ní ìgbà ní ẹgbẹ̀rún ọdún kan ìgbà kejì jẹ́ ẹgbà ọdún sẹ́yìn àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn náà wọ́n tún gbádùn à ń lo àkékúrú yìí ọ e ìtumọ̀ èyí tí jẹ́ ọdún ènìyàn bí wọ́n bá máa pe 1958 wọ́n kò ní pè é ní 1958 AD kàkà bẹ́ẹ̀ wọ́n ní 1958 or A. Ìtàn ń tẹ̀ síwájú.

0: kí ló bí ẹ jọ.
1: Mo wà ní pílọ́ọ̀tù àkọ́kọ́.
2: Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò ní dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o.
1: Fábìlì kan di ilé ìtajà, ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
3: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
4: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
0: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
5: Síbẹ̀ ó dára.
6: Ope at 8, real people, real stories. Ope is okay.
7: Ṣé ẹ fẹ́ forúkọ sílẹ̀ fún IPO Dangote Petroleum Refinery pẹ̀lú Money Point? Ó rọrùn gan. Ẹ wọlé sórí app Money Point yín, tẹ service, yan investment. Lẹ́yìn náà, yan Dangote IPO. Ẹ tẹ iye iṣẹ́ tẹ fẹ́ rà. Ẹ ṣe àyẹ̀wò àwọn àlàyé yín, kẹ sì fi PIN ìdókòwò yín jáde owó náà. Ẹ ò ní app Money Point àbí? Kò sí ìṣòro. Ẹ kàn sí aṣojú Money Point tó wà nítòsí yín. Ẹ sọ fún aṣojú náà pé ẹ fẹ́ ṣe forúkọ sílẹ̀ fún Dangote IPO. Ẹ pè ṣe BVN yín àti àwọn àlàyé àkọọ́lẹ̀ tó yẹ. Ẹyin iye iṣẹ́ tẹ fẹ́ rà. Kẹ sì gba receipt tá a tẹ jáde. Ṣé ẹ̀kọ̀ọ̀kan jẹ́ 525 naira? Ṣé ẹ̀mẹ́wàá jẹ́ 5250 péré? Ẹ ṣe ìforúkọsílẹ̀ kó tó di ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2026. Ẹ jọ̀wọ́ ẹ ka àwọn àkọsílẹ̀ náà dáadáa kẹ́ ẹ tó dókòwò. Dangote People's IPO ó rọrùn jùlọ pẹ̀lú Money Point tá a ṣe fún ìlọsíwájú yín.
8: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
9: You.
10: Yes.
9: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbá oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ ti ẹ́ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
4: You won't believe what happened yesterday.
5: Seriously. And good morning to you too.
4: Sorry, I forgot. Tea before tea.
5: All right then, spill.
3: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
6: Splash FM 105.5.

lẹ́yìn èyí ní àdì ìtúrí ẹ̀gbọ́n rẹ̀ kan tí ó ti kú. Inú rẹ̀ dùn púpọ̀ láti rí àbúrò rẹ̀ yìí. Ó sì ń fẹ́ láti fi ibi tí bàbá rẹ̀ wà hàn. Ṣùgbọ́n ó ní òun kò ní jẹ́ kí àwọn gba ọ̀nà tí àwọn ó fi tètè dé ọ̀dọ̀ òbírí ayé. Nítorí òun fẹ́ fi nǹkan hàn díẹ̀ kí ó tó dé ọ̀hún. Bí wọ́n bá ń fẹ́ yára, yóò sá sọ fún dígí tí ó wà ní ilẹ̀ tí wọ́n ń rìn kí ó gbé àwọn lọ ni. Dígí ni yóò sún ẹsẹ̀ wọn gẹ́rẹ́gẹ́rẹ́ tí wọ́n ó fi dé ọ̀hún. Ẹ̀gbọ́n àdìyí tó yìí mú wọ inú ilé ńlá kan lọ. Ilé náà tóbi ju ilé kílé ní òde ayé. Ilé náà ni àwọn ará ọ̀run ń pè ní ilé ọpẹ. Gbogbo ẹ̀gbẹ́ ògiri ilé náà láti ilẹ̀ dé òkè pátápátá ni wọ́n kan èèkàn mọ́, tí wọ́n gbé àpò kọ̀ọ̀kan kọ́ gbogbo àwọn èèkàn náà lọ. Ọkùnrin náà dáhùn

0: fun gbogbo eniyan ni ode aye ile na ni a npe ni ile ope apo ti o si ri won ni ni a npe ni apo ope enikokan ninu aye ni o ni apo ope kan inu eyi ni a ko eye ope ti oluwa re ti gbari lati ojo ti o ti de inu aye si bi eniyan ba lowo ẹni mélòó ló fi owó rẹ̀ ṣe ní oore ẹni mélòó ló wá dúpẹ́ oore lọ́wọ́ rẹ̀ ẹni mélòó ló jẹ́ aláìmoore tí olúwa rẹ̀ ti ṣe lóore tí ó jẹ́ pé ọlọ́run ọba nìkan ló lè dúpẹ́ ẹni mélòó ni olúwa rẹ̀ fi nǹkan ta lọ́rẹ̀ rí ní òde ayé gbogbo ìwọ̀nyí wà nínú àpò ọpẹ́ olúwa rẹ̀ wọ́n gbé e kọ́ ẹ̀gbẹ́ ògiri.
1: Ilé ńlá ràgbàjà kan tún wà tí àdì ìtúwọ̀ eléyìí kún fún ogunlọ́gọ̀ àpótí tí wọ́n tún tò lọ bẹ́ẹ̀rẹ́ orúkọ tí wọ́n kọ sí ẹ̀gbẹ́ àpótí kọ̀ọ̀kan ni iṣẹ́ ìsìn ọmọ ènìyàn. Owó tí ẹnikẹ́ni bá dá fún iṣẹ́ kíṣẹ́ tí ó bá ṣe láyé fún ìsìn rẹ̀ ni wọ́n fi ra aṣọ sínú àpótí kọ̀ọ̀kan tí a ń pè ní aṣọ ọ̀run. Iye tí onígbàgbọ́ kan bá dá fún iṣẹ́ ṣọ́ọ̀ṣì rẹ̀ yálà fún ilé kíkọ́ tàbí sísan fún àwọn tí ń ṣiṣẹ́ ẹni bí àlùfáà tàbí àwọn òṣìṣẹ́ mìíràn gbogbo owó wọ̀nyí ni wọ́n fi ra aṣọ ọ̀run sínú àpótí fún. Bákan náà sì ni fún onímàle tàbí abọ̀rìṣà iṣẹ́kíṣẹ́ tí olúwa rẹ̀ bá ti ṣe fún iṣẹ́ ìsìn wọ́n ní láti san owó rẹ̀ fún ní ọ̀run. Ṣùgbọ́n nínú àpótí kọ̀ọ̀kan ní kinní kan báyìí wà tí wọ́n ń pè ní akọ òkúta ọ̀run. Ṣé ni eléyìí máa ń ta bí iṣu ó sì wúwo púpọ̀? Ó wà fún bí ìwà olúwa rẹ̀ bá ti dára sí nítorí ènìyàn lè máa lọ sí ilé ìsìn lójoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀ kí ó burú ju èṣù lọ. Bẹ́ẹ̀ ni ó yẹ kí àpótí olúwa rẹ̀ wúwo nítorí òun ni màlẹ́ẹ́kà ìdájọ́ fi máa ń sọ irú ọ̀run tí ó yẹ kí olúwa rẹ̀ lọ nígbà tí ó bá ti kú tán. Bí ènìyàn bá ti dé bodè ọ̀run ìwọ̀n ńlá báyìí ni wọn ò gbé jáde láti fi wọn ẹrù ẹ̀ṣẹ́ rẹ̀ bí a bá fi wé iṣẹ́ rere. Àwọn aṣọ tí ó wà nínú àpótí iṣẹ́ ìsìn kò wúwo jù bẹ́ẹ̀ lọ. Nítorí náà bí ènìyàn bá ti gbé àpótí kan lé orí ìwọ̀n tí ó gbé ẹrù ẹ̀ṣẹ̀ lé ìwọ̀n lóde kejì láì jẹ́ pé nǹkan tí ó wúwo tún wà nínú àpò iṣẹ́ ìsìn ẹrù ẹ̀ṣẹ̀ yóò tẹ̀wọ̀n ju iṣẹ́ rere lọ. Akọ òkúta ọ̀run ló máa ń jẹ́ kí iṣẹ́ rere tẹ̀wọ̀n dáadáa. Àpótí iṣẹ́ ìsìn lè tóbi dáadáa ṣùgbọ́n kí akọ òkúta ọ̀run rẹ̀ má ju kékeré lọ. Nítorí èyí kò ní tẹ̀wọ̀n jù bẹ́ẹ̀ lọ. A tún rí ẹlòmíràn tí àpótí iṣẹ́ ìsìn rẹ̀ kò ju ẹsẹ̀ bàtà kan ní ìbú àti ní òró ṣùgbọ́n òkúta ọ̀run rẹ̀ lè fẹ́rẹ̀ wúwo tó ogún òkúta kòkó dáadáa. Nígbà tí a ń sọ̀rọ̀ pé ọ̀run tí olúwa rẹ̀ ó lọ ó lè ṣàìyé ni jù bẹ́ẹ̀ lọ. Báyìí ni bí ènìyàn bá kú ó ní ibi tí ó ní láti wà títí Olódùmarè yóò fi ṣe ìdájọ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti kú ní ẹgbẹ̀ẹ̀gbẹ̀rún ọdún sẹ́yìn tí ìdájọ́ kò tíì kàn wọ́n. Àwọn ẹlòmíràn nínú àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ dé ní láti padà sí ọ̀run mìíràn tí ó tún burú ju ayé tiwa yìí lọ. Ṣùgbọ́n eléyìí kì í ṣe ọ̀run àpáàdì.

0: tọ́ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ airtel.

0: bọ̀.
1: Mo kí ẹ̀yin olùgbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin pé a kú ìsinmi lónìí. Àkòrí ọ̀rọ̀ mi tòní, ṣé ọlọgbọ́n ni ọ́ tàbí òmùgọ̀? Ṣé o jẹ́ ọlọgbọ́n àbí òmùgọ̀ ló jẹ́? Gbogbo wa la mọ ìtàn àwọn wúdíá mẹ́wàá nínú Bíbélì. A kọ́ síbẹ̀ pé márùn-ún ṣe ọlọgbọ́n, márùn-ún yòókù jẹ́ òmùgọ̀. Ẹ bá mi kà á.
2: Nígbà náà ni a ó sì fi ìjọba ọ̀run wé àwọn wúdíá mẹ́wàá.
1: A fi ìjọba ọ̀run wé àwọn wúdíá mẹ́wàá.
2: Tí ó mú fìtílà wọn.
1: Tí wọ́n mú fìtílà.
2: Tí wọ́n sì jáde lọ.
1: Wọ́n jáde lọ láti lọ pàdé ọkọ ìyàwó.
2: Márùn-ún nínú wọn ṣe ọlọgbọ́n.
1: A fi jọ wa pé márùn-ún péré ló jẹ́ ọlọgbọ́n bẹ́ẹ̀.
2: Márùn-ún sì ṣe aláìlọ́gbọ́n.
1: Àwọn márùn-ún kò jẹ́ aláìlọ́gbọ́n, wọ́n jẹ́ òmùgọ̀.
2: Àwọn tí ó ṣe aláìlọ́gbọ́n mú fìtílà wọn. Wọn kò sì mú òróró lọ́wọ́.
1: Àwọn òmùgọ̀ yẹn, wọn ò kíyè sára ní o. Lóòótọ́ wọ́n retí ọkọ ìyàwó. Lóòótọ́ àwọn náà jẹ́ onígbàgbọ́, wọ́n jẹ́ kìrìsìtẹ́nì bíi tiẹ̀ bíi tèmi. Ṣùgbọ́n wọn ò kíyè sára. Òun náà fi jẹ́ òmùgọ̀ o. Àìkíyè sára wọn yẹn gan ló sọ wọ́n di òmùgọ̀. Wọ́n jọ retí ọkọ ìyàwó lóòótọ́. Lóòótọ́ àwọn mẹ́wẹ̀ẹ̀wá ló jọ gbáradì tí wọ́n retí ọkọ ìyàwó. Wọ́n jọ ṣọ̀nà ni bí èmi àti ìwọ ti ń ṣọ̀nà fún bọ̀ Jésù lẹ́ẹ̀kejì báyìí. Bákan náà la jọ wà nínú ilé ìjọsìn tí a jọ ń sin Ọlọ́run. A jọ wà nínú onírúurú iṣẹ́ ìríjú. A jọ ń ṣe akọrin. A jọ ń ṣe Sunday school teacher. Prayer warrior, a jọ ń wà bẹ́ẹ̀ ni. Olùkọ́ ìwé evangelism. Gbogbo alájọ wà bẹ́ẹ̀. Pàtàkì gbogbo ẹ̀ka tó wà nínú ìjọ ilé ìjọsìn a ò gbẹ́yìn níbẹ̀. Ó dára bẹ́ẹ̀ jọjọ. Ṣùgbọ́n ohun kan ló ku èmi àti ìwọ kù. Ṣé mo jẹ́ ọlọgbọ́n tó retí ọkọ ìyàwó? Ṣé ìwọ náà jẹ́ ọlọgbọ́n àbí òmùgọ̀ ni ọ́? Márùn-ún tó jẹ́ ọlọgbọ́n wọ́n mà mú òróró dání. Iná àtùpà wọn lẹ́yìn tó ti rọrùn sátùpà wọ́n tún mú òróró mi dání. Ṣé mò ń ṣe iṣẹ́ ìríjú mi bí oníṣẹ́ ti fẹ́? Àbí mò ń ṣe kí àwọn èèyàn lè rí mi? Òróró tí wọ́n mú dání ni wọ̀nyẹn o. Kí pásọ̀ lè rí mi mo ṣe ń ṣe gbogbo iṣẹ́ tí mò ń ṣe yìí? Òun ló sọ wọ́n lómùgọ̀ o. Ṣé mo ti bọ́ ògbólógbò ọkùnrin ni sílẹ̀? Ṣé mo ti gbé ọkùnrin títún ni wọ̀? Àwọn ìwà àtijọ́ wọn ni ṣé mo ti kọ̀ wọ́n sílẹ̀? Àwọn tí ọkọ ìyàwó máa rí tó fi ní mú mi lọ, ṣé mo ti kọ̀ wọ́n sílẹ̀? Ẹ bá mi ka ìwé mímọ́, ìwé Matthew, orí 15, láti ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 13, ẹ bá mi ka.
2: Nígbà tí wọ́n sì lọ rà á, ọkọ ìyàwó dé.
1: Nígbà tí àwọn tí kò mú òróró dání tán títí tọkọ ìyàwó dé, àwọn ti lọ ra òróró.
2: Àwọn tí ó sì múra tán bá a wọlé lọ síbi ìyàwó.
1: Àwọn ọlọ́gbọ́n ti bá múra, wọ́n ti bá wọlé o.
2: A sì ti ilẹ̀kùn.
1: Ilẹ̀kùn wa ti ti o.
2: Ní ìkẹyìn.
1: Lẹ̀kùn ti o. Ní ìkẹyìn.
2: Ni àwọn wúndíá yòókù sì dé.
1: Àwọn aláwọ̀ ọmọgọ̀ tó lọ ra òróró, wọ́n wá dé ní ìkẹyìn.
2: Wọ́n sì wí pé.
1: Wọ́n wá wí pé.
2: Olúwa olúwa.
1: Olúwa.
2: Sílẹ̀kùn fún wa.
1: Báwa sílẹ̀kùn wa jọ ń retí ni o.
2: Ṣùgbọ́n ó dáhùn wípé.
1: Àwọn àtìyá Sámẹ́lì jọ ń retí rẹ ni. Àjọ wa náà kọrin ni. Àjọ ń ṣọ́nà ni. Jésù wa dáhùn lóhùn wípé.
2: Lóòótọ́ ni mo wí fún yín.
1: Wọ́n ní òótọ́ ni mo wá sọ yìí o.
2: Èmi kò mọ̀ yín.
1: Mi ò mà wá mọ̀ yín rí o. Wọn ò kíyè sára ni. Wọ́n retí ọkọ ìyàwó lóòótọ́. Wọ́n jọ bẹ̀rẹ̀ dáadáa ni. Ṣùgbọ́n wọ́n yẹ òmùgọ̀. Àìkíyè sára sọ wọ́n di òmùgọ̀. Àìmú òróró lọ́wọ́ sọ wọ́n di òmùgọ̀. Àìṣeṣẹ́ ìríjú wọn bó ti yẹ kán ṣe ó sọ wọ́n di òmùgọ̀. Wọ́n jọ jẹ́ onígbàgbọ́, wọ́n jọ ń retí Jésù lóòótọ́. Ó ní òun mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi. Àyè oníṣẹ́ṣẹ̀ lẹ̀kún titi. Ìwọ olùgbọ́ mi máa yí ara rẹ wò lójoojúmọ́. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú ọgbà àjàrà. Jẹ́ kí ìwà àti iṣẹ́ rẹ fa àwọn ẹlòmíràn wá sí ilé ìjọsìn rẹ. Àwọn kìrìsìtẹ́nì kan wọ́n ní àwọn ayọ̀jẹ́ kúrò nínú Jésù. Kìrìsìtẹ́nì náà lẹni wọ́n o. Jọ̀wọ́ má yọ̀jẹ́ kúrò nínú Jésù. Jẹ́ kí ìwà rẹ kó mú àwọn àyànfẹ́ wọnú agbo wá. Ṣe àtúnṣe ọ̀nà rẹ lónìí. Ẹlòmíràn tó wá kó bí ìwà kó ṣe rí èmi ní lọ.

0: Tó ẹ mà ká ẹlẹ́ níbi ìyówó tí ẹ ti ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti máa gbọ́ wa lórí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ilé fọ̀fọ̀ Báláwo.
1: Gbogbo ilé la kí.
0: Àdúgbò Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà náà la ti ń kàn sí yín ẹ̀yin alára wa. Ṣé dáadáa la bá yín?
1: Dáadáa la bá wọn.
0: Ṣé dáadáa lẹ wà?
1: Dáadáa wọn wà.
0: Inú mi dùn láti sọ fún yín wípé gbogbo àwa tá a wà nínú kulu asọ̀rọ̀ gbèsè yìí, àwa náà a wà dáadáa.
1: Ọpẹ́ ní Fọlọ́run.
0: Àròpẹ́ dá. La àìlá.

0: adupe
1: baba abada ademola lagbenjo
0: ope larida enu ope won
1: ye ki a ma kira fọlọhun oba
0: agbetan fọlọhun
1: eduna elo la fin ra to
0: ah lo fe lu la nlu
1: be bi o ba si to lenu ohun o le ti be jade
0: ah o le mo le ni
1: ah kabiyesi
0: toto baba
1: oba alaye
0: gbetan fun baba
1: oba leke ola
0: kabiyesi eludumare
1: lola jesu loke
0: aki baba
1: ah maran kankan senu ko to di pe a pede ninu studio
0: petin gbogbo e lo fe baba adupe o
1: a je pe bi ere bi awada odun 2026
0: in yo gerege lo
1: o ma tin lo die die na
0: lo die die o on kase
1: jo bi osu kini ba dun to ba ti de bayi ki la fe fi bere na
0: ah ope na ni
1: ah eyin o ti current ki lo n fi dugbe dugbe to n bo ni waju ta ba ti wo dun tutun
0: ẹrẹ
1: tí ìbò
0: okè ọdún tí ń bọ̀ mo ṣe bí january ta lò tẹ́ ìlọ ni
1: ìbò gbogbogbò
0: ìlò ti kọ̀ láyìí
1: lórílẹ̀-èdè nàìjíríà ó ń súnmọ́ wa àwa náà adẹ̀ ń súnmọ́
0: pẹ̀lú ògo ọlọ́run
1: mo wá gbàdúrà pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtàwa náà tá ń sọ̀rọ̀ ẹnikẹ́ni inú wa àtàwọn mọ̀lẹ́bí wa a ò ní yàn kó ọ̀rọ̀ jáde
0: àṣẹ
1: a je pe odun ta wa yi o ti n lo sopin die die abi afi ki olorun ninu anu e
0: abu re na la toro
1: ko ba wa do la mi kaluku wa
0: amen
1: eyin te wa nle eyin te wa loko eyin te wa ni leto eyin te wa laroko eyin te wa nlu lanla eyin te wa ni ilu odikeji kaakiri orilede agbaye
0: ti won ti n gbo wa
1: ah olorun bo ni je ki ijamba o se emi wa
0: o mi o
1: kasa ti ma da bi edun kasi ma ro bi owe na ni o ba lejo nu nu lanla pelu idera abe eko
0: be mi o aro fun fayo bi o so pe
1: agbo ife special eto to n je ki ife ko ma gbilẹ̀ láàrin gbogbo wa
0: dìde ẹláyọ̀
1: òun náà la tún ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní
0: yálà
1: láàrin ọkọ àtìyàwó ni ẹlẹgbẹjẹgbẹ àti àwọn èèyàn tí ń bẹ nínú mọ̀lẹ́bí wọn ní ọ̀rẹ́ sọ̀rẹ́ gẹ́gẹ́ bí àwọn àlejò wa ti alẹ́ òní àti àwa tí a jọ ń gbé pọ̀ nínú ilé kan náà àti ládùúgbò kí ọlọ́run nínú àánú ẹ kò ní jẹ kí òfò kankan kó ṣe wá bá a ṣe ń súnmọ ọdún tọdún náà tó dẹ ń súnmọ wa tó lórúkọ ọlọrun ọba tó fún wa lára yìí dá
0: adúpẹ o
1: ọlọrun ọba tó ń ṣọ wa bá a ṣe ń lọ bá a ṣe ń bọ lójoojúmọ
0: kábíyèsí bàbá
1: agbèdì fún bàbá wa
0: ẹṣẹ gan tó rẹ
1: tó gbogbo àwọn aláṣẹ iléeṣẹ wa rédíò níbejì tá a wà yìí splash 105.5 FM ilé funfun báláwo fẹlẹlẹ ńbàdàn àti lágelu òkè ga
0: jòkè
1: ọlọrun ọba òní jẹ kó bàjẹ
0: bàjẹ láéláé
1: lórúkọ ọlọrun ọba onímìsí tó ń fún wa ṣe lọjọ gbogbo la fi ń bẹrẹ ètò náà lónìí kí má gbàgbé pé túnde ọláwúwo òun ni olóòtú àgbà fẹ́tò yìí ọ̀gá àgbà níléeṣẹ́ yìí bọ́sún aláyẹ̀dẹ́ ọlọ́wọ́dán magic finger ọlọ́run ọba yóò máa ṣe àtìlẹyìn fún yín tí wọ́n bá sọ wípé ẹnìkan wà tó ṣe pé ó ní passion kì í ṣe passion tí wọ́n fi ń náyàn tíṣẹ́ bá ti di bárakú fún yàn wọ́n alẹ́ nìyẹn ní passion tó adúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ rédíò oníbejì yìí bẹ́ẹ̀ náà la sì wá kí adémọlá ọlágbẹ́njọ́ ọlọ́wọ́ ọ̀tún mi ọlọ́wọ́ àlàáfíà
0: mọ̀ ń bẹ́ àyìn ó ti wà ń kálẹ̀
1: àwọn olójòyè bàbá àbàdàn àbẹ́ẹ̀kọ́ ó wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹ́rọ́rọ́ bí ẹni ó sùn ọmọ ti àjànà oro alágbẹ̀dẹ èdè apèdè gbayì ilé tó bá mi kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀tù ṣùgbọ́n ọlọ́run ọba ló ń fún wa ṣe lérè sí tòmídòmídò iná ló ń kí yín lálẹ́ ètò ní lórí ètò tá a pè ní
0: agbo ìfẹ́ special
1: a ti wà nínú october oṣù kẹwàá
0: bẹ́ẹ̀ni o
1: bọ̀sún ọdún máa ń lọ sópin
0: ọdún ti ń lọ sópin ọyọ́ gẹ́gẹ́ lọ.

0: lọ́wọ́ ọlọ́run pàápàá jùlọ lọ́wọ́ màmá wa àgbà ajínrere àgbà DA Fasoyin ó ti pẹ́ gbà tí wọ́n ti gbé orin ẹ̀mí yìí jáde kò sí ọdún tó lè dé táwọn èèyàn ò ní lo orin aládùn yìí orin ẹ̀mí tó peléke gbáà ni tó ká má gbára wa ní àkókò torí onípele jìpele náà ni ètò àgbò fẹ́ special ìpele àkọ́kọ́ iná ni ìpele àwọn àlejò
1: bẹ́ẹ̀ni
0: kó tó di pé a bọ̀ sí bójú bá yẹjú kó ń wò má ṣe yẹrùn inú mi dùn ara mi yá gágá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ lóde ìnáwó ìdí ni wípé àwọn ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá tí wọ́n ti wà papọ̀ látìgbà tó ti pẹ́ sẹ́yìn títí di àkókò yìí àwọn náà ni agbéwá sórí ètò àgbò fẹ́ special ní alẹ́ tòní kí má gba àsìkò wa lọ jìnà ẹ jẹ́ ń kọ́kọ́ ké sí ọ̀gbẹ́ni johnson ọládiméjì tí wọ́n wá láti àdúgbò agboolé ìgbàlódé tí wọ́n ń pè ní ayinde estate ní àpáta gàǹgà nìbàdàn ọ̀gbẹ́ni johnson ọládiméjì ẹ káàlẹ́ o ẹ káàbọ̀ sí orí ètò agbo fẹ́ special ní splash 105.5 fm ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ń bàdàn ẹ mà káàlẹ́ o.
2: ẹ káàlẹ́ atọ́kùn.
1: ẹ kú ètò
0: kí àwọn èèyàn dáadáa o ọ̀yà ọ̀yà.
2: a kí ẹ káàlẹ́ atọ́kùn a sì kí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú atọ́kùn
0: àti àtàwọn tó ń gbọ́ wa
2: káàkiri àgbáyé etí tẹ fi ń gbọ́ wa kò ní di.
0: ṣé ìsìnkú ọgbàgbé ìyàwó rẹ sílé kò ní kí ni.
2: àwọn kíyàwó mi náà.
0: ẹ ń gbọ́ ta ló wá ń kí àwọn olólùfẹ́ tó ń tẹ̀lé wa lórí ètò àgbò fẹ́ special káàkiri orílẹ̀-èdè àgbáyé ta ló ń kí wọn ẹgbẹ́ ayé lárugẹ fà.
2: èmi ni johnson ọládiméjì.
0: tí gbogbo èèyàn mọ̀ sí johnson ìbàdàn
2: johnson ìbàdàn
0: ìbàjẹ́ johnson òkè o
2: johnson ìbàdàn.
0: ọ̀dà náà ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ ọ̀gbẹ́ni olùṣègùn oyèdélé ẹ mà kalẹ̀ ẹ káàbọ̀ sí studio wa splash ọlọ́run fọ́ ohun rere sí gbogbo wa lára ọlọ́run fọ́ ìbùkún rẹpẹtẹ sí gbogbo àwọn tó ń gbọ́ wa lálẹ́ yìí káàkiri orílẹ̀-èdè àgbáyé ọlọ́run fọ́ owó rẹpẹtẹ sí wa lára ká má wá owó tì ká máa fi owó ṣe ohun rere náà láfẹ̀ẹ́ ọ̀yá olùṣègùn oyèdélé ẹ kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí.
3: ẹ kalẹ̀ atọ́kùn a sì kí gbogbo àwọn aráalé tí wọ́n ń gbọ́ wa etí náà ti ń gbọ́ wa etí yẹn ò ní dìlágbára ọlọ́run.
0: àwọn tó wá ń tẹ̀lé wa káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé ẹ̀ ní kí àwọn náà.
3: àwọn tó sì ń tẹ̀lé wa náà orúkọ jésù etí náà ti ń gbọ́ wa láwọn ọ̀rọ̀ fi ń gbọ́ wa etí náà ò ní dìlágbára orúkọ jésù.
0: sẹ́yìn ò níyàwó ni.
3: mo níyàwó. o sì kí yàwó mi náà. àbí
0: ẹdúná ṣé ọ̀rẹ́bìnrin lẹ́ni àbí yàwó.
3: àmọ́ níyàwó.
0: ẹ kí àwọn náà.
3: wo kí yàwó mi náà nílé. etí tó náà fi ń gbọ́ mi àtàwọn ọmọ náà etí mi náà ò ní di o.
0: ọ̀dà ẹ ṣe àdúpẹ́. ẹ má jẹ́ ká bá a lọ wo ná. ẹ jẹ́ ká béèrè àwọn òbéèrè kan pàápàá kó tó di pé a lọ sí abala bójú bá yẹjú kó ń wò má ṣe yẹ òun. alákọ̀ọ́kọ́ mò ń lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni johnson ọládiméjì ẹ̀yin dàsà.
2: èmi ni mo dúró pé.
0: báwo ni ọ̀rẹ́ yín ṣe bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ ọjọ́ ẹ̀yin johnson ọládiméjì àti olùṣègùn oyèdélé àbí kí ló fa sábà bí bẹ́ẹ̀ ṣe di ọ̀rẹ́ nígbà náà lọ́hùn tá bá ní ká máa ka ọdún yẹn ní e ní èjì ẹ̀ta yóò tọdún mélòó báyìí tẹ̀tí wà papọ̀ gẹ́gẹ́ bíi kòríkòsùn.
2: atọ́kùn tí èmi àti ọ̀rẹ́ mi ti ń bá ọ̀rẹ́ bọ̀ tí mi ò bá ka ní e ní èjì ó ti tó bí ogún ọdún.
0: ó tó ogún ọdún.
2: ó tó ogún ọdún.
0: níbo lẹ ti mọra fún ìgbà àkọ́kọ́ náà.
2: a mọra ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ sùwà tó jẹ ọmọ àdúgbò kan náà ní ìlú ògbómọ̀ṣọ́.
0: ẹ dúró náà o ògbómọ̀ṣọ́ ajílété ọmọ fògbójà ìlú ńláńlá tí ò tẹ̀ tí ò tẹ́rí ibi tán ti jẹ kàtàn kan tó fẹ́ kọ yangalé bàbá lògbómọ̀ṣọ́ ẹni ẹ bá rí ẹbí. johnson ọládiméjì.
2: atọ́kùn.
0: ẹni ibì kan lẹ ti bẹ̀rẹ̀ lògbómọ̀ṣọ́.
2: bẹ́ẹ̀ ni.
0: ṣé ẹni ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí.
2: bẹ́ẹ̀ ni.
0: adugbo wo niyan wa e le daruko school yen nitori awon schoolmate yin to n tete bele je si splash 105.5 fm pe awon ta jo je mate laye igba ni no ma wa lori radio lale yi oya e so dele dele oya
2: nti won mo ni gbogbo eyan mo oruko school yen si ni grammar school ni oke owode
0: grammar school
2: grammar school
0: eh nbo ni oke owode grammar school yen wa logo mosho awa mo katika awon taki
2: ni saliora bi je tin wo moto e lo si re sapa lo si oko ben
0: eh oya lo mo pe awa gan won ranti igba ta lo re se ise oluko mi o ti e garara nigba yen omode ni mi ko si yato laarin emi oluko nigba yen ati awon omo ti mo nko ni abule o ti ko labule nisin dananu ni oko ogbomoso o ti di lula nisin dananu mo ti se oluko ni beri debi pe emi ati awon omo ilewe primary ko fe si pe bakan na la se ga nigba yen baba bada de molo lagbe ijo
4: adupe aropede
0: atun gba owo odoji nigba yen adupe lowo olodum ore mi iwo lokan olusegun oyedele kini o le so fun wa nipa ibere ma gbo o tani olodum fi se sababi laarin yin ngba te bere ajosepo lore sore nigba na abi e kan sa pade ara yin le ba de dore
3: no ta kokona ajo wa ni
0: class soro soke dada
3: la kokona ajo wa ni class ni ele keji se ni atun atun je o madugo kan na
0: otan
3: then
0: aje pe ore kitikiti
4: ye kan katakata
0: ye kan katakata ni ojo ti ore kitikiti ba ku iye kan katakata ni o gbe sin awo ni tete ku oyin na ni tete ku ate yin na ti e n gbo wa emi kaluku wa ogun mo idi ti o fi ri be olorun lo le mi asalasa
4: o si yo nda e fun ata
0: olorun sport oni olorun lo le mi ero olorun lo le mi ero olorun lo le mi wa e fokan bale emi wa agun lase olorun eyin na ti en teti si wa nibi te wa nbe emi ti na agun o atoko ati yawo atawon omo yin emi kaluku wa agun pelu ogun olorun ehen eje kin lo si bere keta yoruba ni ore laja ohun imodo johnson ibadan so ngbo ore laja ohun imodo oni tu kujelede egan tori tenu ni nje le so pe ilana iwajo wa le fi pile ore abi mo wa foni wa ewo le dibo funu mejeji awon kan ma nso nile yoruba pe iwajo wa ni je ore jore awon kan ni rara o mo wa foni wa ni je ore jore emu kan
2: esio atokun so mo wa foni wa ni je iwa jore ni je ore jo ore jore
0: dele kilo fe so si yen
3: oro mi opo sa
0: mo wa foni wa ni abi iwa jo wa lo n je ore jore mu kan
3: mo wa foni wa
0: eleyin na da e ma je ka gbara wa ni akoko eyin ti e sese si radio sodo wa papa julo eyin lolufe wa ten ti wa leyin ni gbogbo gba ni kan ni gbogbo agbaye ikan ni banidore facebook lo nje be ati tiktok aha
4: benia
0: eyin na ati rowo yin o e ku atileyin olorun bo ni je ko jo tin lai lai gbogbo ibere yin latodo olorun yo di eri
4: ami ami ami
0: leyin eri yo tun wa yi si idupe lodo olorun e sami ni
4: ami ami ami
0: ibi ta ba de nisin lori to agbo fe special ti ale oni inu eyi ti ore meji bi omo ya johnson oladi meji johnson ibadan ati olusegun oyedele eyin oni oruko na gije abi johnson abi
4: abi edona aboyedele ogun
0: olusegun eko ni
4: olusegun ogun maso
0: eyin oloko na gije
3: oko tan pe meju na ni sigo
0: sigo
4: odida
0: kini tumo sigo en fan kan ora o ti yemi edona ka to lo si ohun tawon eyan wa to wa ni online to fe ba wa da si ni ale yi tani yo kokodide na woni johnson no la di meji eyin le ma dide nigbati olusegun oyedele yo duro ati bo si ipele boju ba yeju kohun ko ma se ye ohun ina ni ko ba lejo nu o ademola alagbenjo baba abadan bosun alayende ina lo lowo odan magic finger to se pe gbogbo ohun tin jade lori afefe owo won ina lo si wa atorin aladun to ba oro ta wa nso se regi ati ipolowo oja ati gbogbo nkan to ye kon ma kiyese ore mi e ku kale jare e daruko yin le kan si fafa ni awon to ntele wa
3: oruko mi ni segun oyedele
0: segun oyedele e baba abada ademola alagbenjo
4: wa nkale
0: mo fe ka won to wa lori Facebook ati TikTok kon ba dahun ibere yi
4: na ti se
0: tan atun gbo lenu jo meta yi pe awon obirin kan lori ero aye lo jara social media won ti fi ipe sita won pe kan ni Facebook reel bo le se lo ba n pe na
4: awon oju awo la o fi gbo je Facebook na na
0: o ti tun si Yoruba won wa n salaye won fi ipe sita pe àwọn fẹ́ kí àwọn ọkùnrin láti Nàìjíríà kó máa bá àwọn fó lórí ẹ̀rọ ayélujára tó ń pè ní chatting. Àbẹ́yìn ní ó ẹ̀rí nǹkan kan bá mi nílẹ̀.
4: Àwọn gbọ́ fẹ́rin-fẹ́rin. Àkọ́kọ́ náà wá wálé látòkó.
0: Wọ́n lè máa ń sa àwọn obìnrin wọ̀nyí àwọn òrékè lẹ́wà àtàwọn tó ti ń dàgbà gan. Wọ́n láwọn fẹ́ kí àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà kó máa bá àwọn fó ṣàwàdà ṣe ìbáraẹnisọ̀rọ̀ ṣe ìtàkùrọ̀sọ lórí social media pé ohun tí àwọn fẹ́ nìyẹn àti pé àwọn ṣetán láti máa fún àwọn ọkùnrin ọmọ Nàìjíríà tó bá bá wọn fọ́ tó bá wọn dọ́wẹ̀ẹ́kẹ̀ tó bá wọn ṣàwàdà àwọn máa máa fún wọn lówó ẹ̀yin tẹ́ wà lórí social media kí lẹ rí sẹ́lẹ̀ yìí bàbá ti wọ kinní ohun tó bá sọ àgbéjáde sórí afẹ́fẹ́ ọ̀rẹ́ mi ìbéèrè àkọ́kọ́ lélẹ̀ ká ṣe pápápá ẹtún jòkó jó abẹ́rù ń bà ọ ni olùṣègùn oyedele ṣé ẹ̀rù ń bà ọ ni ìbéèrè àkọ́kọ́ lélẹ̀ olùṣègùn oyedele ọ̀dà náà o ǹjẹ́ ẹ mọ orúkọ ìlú abínibí kálukú yín níbi tí wọ́n bí yín sí jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiẹ̀ olùṣègùn
3: sẹ́lù tí wọ́n bí èmi gangan sí àbí ti ọ̀rẹ́
0: ọmọ ìlú wo ni wọ́n ni wọ́n ń béèrè olùṣègùn oyedele ọ̀yá
3: wọ́n jọ wọn bíbí ìlú ògbómọ̀ṣọ́
0: àdúgbò wọ lọ́gbọ̀mọ̀ṣọ́
3: ní ìsàlẹ̀ ọ̀rá níbi ìbá ní ògbómọ̀ṣọ́
0: ìsàlẹ̀ ọ̀rá lọ́gbọ̀mọ̀ṣọ́ ọ̀dà náà ẹnì kejì yín tí wọ́n jáde láìpẹ́ yìí johnson ọládiméjì johnson ìbàdàn ọmọ ìlú wo gan ni wọn àbí ògbómọ ṣe láwọn náà.
3: Ògbómọ sọ ni ṣùgbọ́n ó jẹ́ pé dádì tiẹ̀ ọmọ ògbómọ sọ mọ́mì wọ́n jẹ́ ọmọ bíbí ìlú ìlú tá à ń pè ní.
0: fìyẹ́lẹ̀ tí bàbá ló ti sọ ohun bàbá ló lọ fẹ́ màmá tí wọ́n di tọkọ-síyàwó ẹ̀yà daṣọ́ bo bẹ̀ yẹn ìbéèrè kejì irú iṣẹ́ wo ni ìwọ àti ẹnì kejì rẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí láti pìlẹ̀ ńgbà tẹ mọ́ra yín àbí ẹ̀yẹ́ ká ge kúrú iṣẹ́ wo ni kálukú yín ṣe báyìí.
3: iṣẹ́ tẹ̀mí ṣe báyìí ni
0: pé àbólùkọ́ nìwọ ni torí ojú tí mò ń wò yìí ó dàbí ẹni pé mo mẹ́fun dé lórúkọ rẹ mo mẹ́fun dé
4: ọ̀yà
3: pop ni mo ń ṣe pop
0: ọmọ ìlú wo ló ń jẹ́ pop
3: òun tó ń ṣe skidin
0: studio
3: skidi arali
4: àwọn tí ń ṣe
0: ọ̀ṣọ́ arali ọtí dà ok tẹ́ni kejì ẹ̀ ń kọ́
3: aluminium ló wà ní ọ̀ṣìntì
0: alaluminium kí ni yorùbá aluminium
4: àwọn irin ayọ́
0: ok kásá àgbà pé
3: aluminium
0: ok ọjà ìbéèrè kejì ti lọ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ọmọ ìlú wo ni ókè mo ti béèrè yẹn ọ̀dà náà aago mélòó ni ẹ̀yin ọ̀rẹ́ méjì máa ń jí láàárọ̀.
3: ọpẹ́wájú láàárọ̀.
0: ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ johnson ìbàdàn
3: ok
0: aago mélòó lẹ máa ń jí láàárọ̀
3: ọpẹ́wájú
0: ẹnì kọ̀ọ̀kan
3: lẹni kọkan pe o pe wa ju laro ni ti e o ma nji to ti mo ma ri kan re pe bi nkan ti bi to 7
4: kada ni ago meje
0: ibole nfo yen
4: kada ni ago meje
0: ago meje ku die
3: ago meje ku die
0: se ibere keta ti lo ni
4: ti won ko se won ma
0: ti n ko ago le le ma nji
3: to ba si ji ba yo ba ti ri kan re ba mi na ji ni lago
0: yen tumo si pe Johnson Ibadan lo ma n kokko ji keyin o to ji ohun lo ma n ji yin
3: no nigba mi ni o pa ta ba ni ti se ba
0: pa ibere kerin ninu awon eko ayelujara okay, abi ka so pe ero ayelujara social media lapapo. Ewo ni enikeji re ma nloju lojojumo. Eyin na mo pe orisirisi abala labala labala lo wa lori social media. Ewo lo ma n ta siju. Ewo lo re re ma n ta siju.
3: Ore mi o like iru nkan bayen.
0: Ti pelu aduro phone gbingbe ti
4: be lo. Ti ma se WhatsApp.
0: Ewo lo ma nsi lati wo ni gbogbo.
3: O ma ngwo WhatsApp. WhatsApp o ma ngwo WhatsApp. O si ma ngwo TikTok na le ko kan.
0: WhatsApp TikTok. Eyin ko?
3: WhatsApp na ngwo. Ati pe ki to ba won charge ba won ta jo ni fe ni se.
0: Ibere karun. Ninu Maruwa tabi Okada. Ewo le ni keji re Johnson Ibadan lo ma n saba ni fe lati wonu e rin ajo lo si gboro
3: Okada na sa Okada
0: Okada ni
3: Okada ni sa
0: eleke fa lele baba
4: to ka di nle
0: baba Ibadan
4: nje
0: ademola lagbe njo eleke fa lele ninu awon nje okele ewo ni ore re timo timo Johnson Ibadan to dibo fun julo to ba ti di pe ka je onje okele
3: ore me like amala o yi to like
0: amala nga ni
3: ben
0: ati eja
3: ben ati eja
0: se eja odo ni abi eja yiyan
3: eja odo
4: na ni eke won fi ntobi
0: ada la se ani ani eje ka pe Johnson Ibadan lati wa seri awon ibere lai se ani ani a lo se eka ipolowo oja awon lo ku die ehe e fara bale won ni ke dide
3: e joko
0: info yin le gba o

0: ọpẹ́ pàtàkì lọ́wọ́ bọ̀sùn aláyànde studio manager ta túmọ̀ sí ọlọ́wọ́ idán iwájú lọ́pàá èbìtì máa rí sí iwájú lẹ́ máa lọ ẹṣẹ́ gan ẹkú passion lọ́tún passion ló sì passion níwájú passion lẹ́yìn ìtumọ̀ passion yẹn ni wípé nígbàtí iṣẹ́ tó bá ti di bárakú tó ti lómi àti ẹ̀jẹ̀ èèyàn ní wákàtí yìí ṣẹṣẹ́ mọ̀ pé Adémọlá Ọlágbẹ́njọ́ bàbá Ìbàdàn ṣe mọ̀ pé ẹlẹ́mìí ni gbogbo wa.
1: Ẹlẹ́mìí ni wá o.
0: Mo rí ìròyìn kan kà ní àárọ̀ ìní ó sì bà mí lọ́kàn jẹ́. Ìròyìn náà ó làtàn bọ̀gì.
1: Ó lágbára.
0: Ìròyìn náà ó bani nínú jẹ́. Wọ́n ní àwọn ọmọ ológun iléeṣẹ́ òfurufú ológun òfurufú ní Nàìjíríà Nigerian Air Force. Wọ́n ní ẹnìkan tí wọ́n jọ wà òun gan ló fly aeroplane kan. Tẹ́yìn náà bá wà current ẹmọ bó ṣe ń lọ ní Nàìjíríà. Wọ́n ní agbègbè ìpínlẹ̀ Ondo ni plane yẹn ti já. Ẹ wá rí ẹni tó jẹ́ olùdarí ọkọ̀ òfurufú tá a wí yìí wọ́n ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ló fẹ́ yàwó.
1: Ó sì gbéyàwó.
0: Ọlọ́run bá mi túmọ̀ lẹ́bí wọn nínú. Ìyàwó tí wọ́n fẹ́ lọ́sẹ̀ méjì sẹ́yìn olúwa bá mi tù nínú. Ó ṣe ó pọ̀. Ọlọ́run kò dúró ti gbogbo àwọn ológun lóníranran ní Nàìjíríà táwọn náà.
1: Ó wà ní sẹ́wọ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀.
0: Ó ti lọ ó ṣe ó pọ̀. Ó ṣe ó pọ̀.

0: lágbára.
1: Kò sẹ́ni tí ò ní kú láyé.
0: Kò sẹ́ni tó kó abẹ́ ò ní dìgbòrò.
1: Kò sẹ́ni tí ò kó bàbá rẹ̀ ò ní dìgbòrò. Ohun tí Ọlọ́run fi ju gbogbo wa lọ náà
0: nìyẹn.
1: Nígbà tí ọ̀dọ́kùnrin ọ̀dọ́mọbìnrin ṣègbéyàwó lọ́sẹ̀ méjì sẹ́yìn àti mọ̀lẹ́bí àti ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láti ibi iṣẹ́ àti àwọn tó wà nù mọ̀lẹ́bí lọ́tún ló sì níwá lẹ́yìn tí kálukú sì ń ṣe yàtà yòtò yàtà láìmọ̀ wípé nǹkan míì ó sì máa ṣẹlẹ̀. Mo gbàdúrà fún àwọn mọ̀lẹ́bí pílọ́ọ̀tì tó ṣaláìsí yìí pé Ọlọ́run ọba nínú àánú ẹ̀ á dúró tì wọ́n. Ìyàwó bàbá yìí tó wá wà Ọlọ́run ọba kó fọwọ́ tọ́ ọ lọ́kàn kó jẹ́ kí ìtùnú kó dé bá àti gbogbo mọ̀lẹ́bí wọn. Ṣé mọ̀ pé àwa náà àwa tá à ń ṣatọ́kùn ètò àtẹ̀yìntẹ́ wà ń bẹ̀ yẹn ẹlẹ́mìí ni gbogbo wà ẹlẹ́ran ara ni wà. A gbọ́ pé ní agbègbè Ondo ni plane yẹn ti já ṣẹlẹ̀ mọ́ tó bá máa ṣẹlẹ̀ kò sí nǹkan tí a rí sí i. Ní báyìí a fẹ́ lọ sí ìpele òkòtó ìfẹ́ ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ a ní láti dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó ń ṣe alátìlẹyìn wa o. A dúpẹ́ lọ́wọ́ Abbey Tire and Motor Part. Ṣùgbọ́n kí n tó mẹ́nuba Abbey Tire and Motor Part, mo ní láti rántí àwọn alátìlẹyìn wa láti ayé alálùsókè alúwọ́lẹ̀ lọ́lọ́wọ́ bá kò ní jẹ́ kárí. Ta bá ń sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ wa Akeem Ọ̀páṣọlá ti ń bẹ ní ọjà Agbági tuntun New Ife Road Nìbàdàn. Akeem Ọ̀páṣọlá kí bàbá kó máa jẹ bàbá iwájú lẹ máa lọ Ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́ rẹ̀yìn láéláé. Àwọn àlejò wa ní alẹ́ yìí ọ̀rẹ́ kò rí kò sùn wọ́n ń bọ̀ wá bá yín tó bá dẹ̀ ti dé ọ̀dọ̀ yín wọ́n á pè mí lórí aago wọ́n á pè lérè ṣìtú mídò mídò apèdègbayì alágbẹ̀dẹ èdè yín sì bá wọn sọ̀rọ̀ pé tó àwọn ló wá sí orí ètò agbófẹ́ special splash 105.5 FM lọ́sẹ̀ yìí ẹ bá mi fún wọn ní pílò méjì kò dé ní. Bákan náà láti ọwọ́ atọ́kùnlérè ṣìtú yìí ìwé méjì tí a kọ ọmọ pákí àti ọmọ inú rédíò ó ti wà ń bí.

0: wà ní Ọlákúnlé bus stop kó tó di pé adébi tí traffic light tó ti ń pàṣí mọ́tò wọ àpáta area nìbàdàn ibì kan wà níbẹ̀ yẹn tó ń pè ní Logudu ibi tí Logudu wà lápàta ibẹ̀ ni iná ti ń pàṣí mọ́tò ẹgbẹ́ títì lápá àlàáfíà báyìí ni Abbey Tire and Motor Party wà àwọn náà ti ń ṣalátìlẹyìn wá ti pẹ́ o alàgbà Abiodun Oladokun àwọn èèyàn nífẹ̀ẹ́ sí gbogbo àwọn páàtì ọkọ̀ páàtì mọ́ríwá páàtì ọ̀kadà èyí tí wọ́n ń tà ń bẹ̀ nítorí pé wọ́n jẹ́ aláàánú wọn ìgbówó lórí gbogbo ohun tí wọ́n ń tà bákan náà tẹ́yẹ̀ bá fẹ́ táyà tuntun àyínrín tàbí táyà àtòkunbọ̀ fún ọkọ̀ yòówù tí ẹ bá ń lò tàbí táyà tuntun táyà àtòkunbọ̀ fún máríwá tí ẹ bá ń lò ó wà ń bẹ́ẹ̀ tàbí ọ̀kadà táyà tuntun tàbí táyà àtòkunbọ̀ ó wà ní Abbey Tire and Motor Parts Ọlákúnlé bus stop ká tó dé Logudu ibi tí iná ti ń pàṣí mọ́tò ní àpáta gangan ìbàdàn ta bá ti ń tọ òpópónà àlàó Àkàlà expressway látoríta challenge roundabout yẹn kó tó di pé a wo àpáta ẹ ti rí Abbey Tire and Motor Party níbẹ̀ ní Ọlákúnlé bus stop ẹ má gbàgbé Ọlákúnlé bus stop yẹn o ibẹ̀ gangan lẹ ti máa dúró tó bá dẹ̀ wá jẹ́ pé ẹ fẹ́ ra bátìrì ọkọ̀ bátìrì mọ́ríwá àti bátìrì ọ̀kadà gbogbo ẹ̀ náà ló wà ń bẹ́ẹ̀ ṣé wá rí ọ́ìlì tí mọ́tò ń lò ọ́ìlì tí mọ́ríwá ń lò ọ́ìlì tí ọ̀kadà ń lò gbogbo ẹ̀ ló pé bàbí síbẹ̀ engine oil gear oil power steering fluid gbogbo oríṣiríṣi ọ́ìlì tí mọ́tò tí mọ́ríwá tọ́kadà ń lò ló pé síbẹ̀ ẹ wá rí àwọn èròjà tí a fi máa ń dẹkoréètì mọ́tò mọ́ríwá àtọ̀kadà gbogbo ẹ̀ náà tún wà ń bẹ̀ bákan náà kẹ́dẹ̀ máa wá wò ó tẹ bá fẹ́ ra bátìrì ọkọ̀ tó ń ṣáná lọ́wọ́ kan ó wà ń bẹ̀ bákan náà kò sí nǹkan tí mọ́tò ń lò tàbí ọ̀kadà tàbí mọ́ríwá tí ẹ̀ ní rírà lọ́dọ̀ Abbey Tire and Motor Parts ṣé wá rí kí n tó kúrò ń bì báyìí ọ̀gá iléeṣẹ́ yẹn Abiodun Oladokun àwọn náà wọ́n ti di erigi náà bàbá àbàdàn ọ̀ríjínà ni mò ń sọ yẹn o tó ṣe pé àwọn ni fọga tó ti wà láti young boy ṣùgbọ́n wọ́n ti jẹun sókè iwájú lẹ́yìn máa lọ ẹ̀ ní padà sẹ́yìn tí wọ́n bá fẹ́ dí táyà láàrin 2 minutes wọ́n ti ṣe kì í ṣe páṣẹṣẹ mo wá sọ táyà kalẹ̀ lẹ́sẹ̀ mọ́tò àbí máríwá àbí ọ̀kadà láàrin ìṣẹ́jú kan sí méjì wọ́n ti ṣe patch ó dẹ̀ ti dúró
1: alólọ́gbèrè
0: yóò sí wá wàhálà gear oil owó à ń bẹ̀ bákan náà àti gbogbo ohun tí mọ́tò ń lò a dúpẹ́ lọ́wọ́ alàgbà Abiodun Oladokun o Abbey Tire and Motor Parts ẹ ṣe gan-an ọlọ́run ọba kò ní jẹ́ kí ojú ti gbogbo wa ẹ máa ta o láṣẹ ọlọ́run so ètò ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé rẹ̀ àbí ọ̀dà báhùn a lọ sí ìpele òkòtó ìfẹ́ la fẹ́ bọ́ sí ó mà ṣe o ṣe inú mi dùn pé gbogbo ohun táà ń mú wá ló ń jẹ́ ẹ̀kọ́ tí ò yẹ kẹ́nikẹ́ni ó gbàgbé inú àwọn èèyàn tó ń tẹ̀lé wa lórí ètò àgbò òfẹ́ special òkòtó ìfẹ́ talẹ́ yìí ọkà sí ara ẹ jẹ́ lọ sọ́dọ̀ bọ̀sùn aláyẹ̀dẹ́ magic finger.

0: ojú bá yẹjú.
1: Ẹ káàbọ̀ sórí òkòtó ìfẹ́ ìpele pàtàkì tẹ́ ẹ ti ń dúró dè. Ta lẹ́yìn ọkà sí ara ọfà láńtà lọ́wọ́ òkòtó ìfẹ́. Adébọ́lá Alágbèjọ bàbá Àbàdàn, kí ló dé tí àwa èèyàn ẹlẹ́ran ara tá à mọnú ara wa?
2: Inú jìn
1: àmọ́ ohun tí ká ènìyàn ń finú rò ní kọ̀rọ̀.
2: Ọ̀tọ̀ ni tẹnu ń sọ, ọ̀dọ̀ ni tọ́kàn wí.
1: Arábìnrin kan wà tó ṣe wípé ọwọ́ rẹ̀ jí sówó. Ṣe rí arábìnrin tá a wí yìí? Tẹ bá bi mí pé iṣẹ́ wo ló yàn láàyò, màá sì ṣàlàyé fún ẹ̀yin náà wípé ọ̀rọ̀ nípa event center, alákòóso event center,
2: àbí
1: pé bóyá a fẹ́ ṣètò bí oge bí oge bí ayẹyẹ tá a fẹ́ gbàlejò rẹ̀, ó ti yé yín. Màmá yìí tún wá ní event center tí ó fi ń rẹ́ǹtì sáwọn èèyàn tó bá fẹ́ lò wọ́n, pàápàá jùlọ tí ayẹyẹ ètò ìgbéyàwó bá dé. Bóyá ìfilọ́lẹ̀ lunching kan ni, bóyá ayẹyẹ ìkómọjáde ni, bóyá ayẹyẹ ìfilọ́lẹ̀ kan ni, ìfinijoyè ni, àjọ̀dún kan, igbáṣegbáwo ṣàwo. Ṣé dẹ̀ wá rí arábìnrin tí à ń sọ yìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń pe sista yìí ní tick mama. Anitic mama, kò sí aṣọ àsìkò tẹ́ ẹ̀ ní rí lọ́rùn màmá
2: yìí.
1: Kí dẹ̀ wá ṣe ẹnìkan tó dàgbà lọ dàbí alára?
2: Ṣùgbọ́n
1: téèyàn bá ti pé ẹni ogójì ọdún 40 years, olúwa rẹ̀ ò ní tètè fura tí 50 years tí ó fi dé. Ṣé dẹ̀ wá rí àǹtí yìí tí mo sọ wípé àwọn ni ọ̀gá alákòóso àgbà tó ń darí event center tó ń gbàlejò lóríṣiríṣi, ṣùgbọ́n ayẹyẹ gan tóun fẹ́ ṣe tó fi wá wò pé nígbà tó ti jẹ́ pé àwọn ní event center gbọ̀ngàngbàlódé tí wọ́n ti ń gbàlejò ayẹyẹ tó sì jẹ́ pé Ọlọ́run ti jogún ìyẹn fún òun, ó wá fẹ́ sàmì àjọ̀dún ọjọ́ bíi 50 ọdún, 50 years birthday, àjọ̀dún ọjọ́ bíi 50 ọdún.
2: Wọ́n fẹ́ ṣe é.
1: Wọ́n pè mí sí àkíyèsí inú ilé kan tán ti ń gbọ́ wa tán yí rédíò sókè. Wọ́n ní òní ni ọmọ yín ń ṣayẹyẹ ọjọ́ bí.
2: Ìyẹn ti fi hàn wá bí.
1: Búrọ́dà yín ń ṣayẹyẹ ọjọ́ bí. Àǹtí yín ó ń ṣayẹyẹ ọjọ́ bí. Ẹ̀gbọ́n yín ó ń ṣayẹyẹ ọjọ́ bí. Àbúrò yín ó ń ṣayẹyẹ ọjọ́ bí. Bàbá yín olórí ẹbí ń ṣayẹyẹ ọjọ́ bí. Mama se mama mọ́mí yín, àwọn náà ń ṣe ayẹyẹ ọjọ́ bí. Congratulations. Ẹ kú oríire ọjọ́ bíi tòní àbí tàná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù kẹwàá.
2: Ọmọ
1: àti pósí ó ti gbọ́ ọjọ́ kẹfà
2: lẹ́yìn. Ọjọ́ kẹfà ni.
1: Àwọn èèyàn máa ti ń sọjọ́ bí gan.
2: Rẹpẹtẹ.
1: Ẹ kú oríire. Ẹ kú ọjọ́ bí, wọ́n ní atare ló loríire kí ti yín ó dire kí tàwa náà kó dèrè láyé ewé rere kó wá gbére wá pàdé gbogbo lóríire tẹ́rẹ́ tirẹ̀ tẹ́rẹ́ tirẹ̀ tẹ́rẹ́ tirẹ̀ tẹ́rẹ́ tirẹ̀ kò ní dèrè fò wá jọ máa rẹ́rẹ̀ mẹ́rẹ̀.
2: Àṣewà.
1: Happy birthday. Happy birthday.
2: Gbogbo ọlọ́jọ́ bí la kí.
1: Àmọ́ làlẹ̀ yìí fẹ́ sọjọ́ bí happy birthday.

0: mama se mama ta so yi no wa ni lu oyinbo
1: o si ranse pe won
0: o si ti ranse pe won wi pe
1: won wa foju gan
0: ni what a unique birthday ajodun adota odun ma ni teyan ti doke pe ah e mo pe adota odun
1: ki se kiri mi
0: ki se ba wa saba o ogota odun ta se ojo bi e ah o koja yereyele o
1: odun mewa mewa na mefa
0: to ba je pe ajodun ojo bi adorin odun 70 years o se pataki
1: beni
0: agaga ah king sunny ade the body mercury of africa nje yin gbo pe baba sunny ade o ti pe eni ogorin odun
1: ogorin
0: ah ogorin 80 years
1: beni o mewa mewa na mefa
0: o wa ko orisirisi nkan latara sunny ade
1: topo
0: to ba nsere o ma njo lo repete ni ti o da gbogbo e ko le ah ah ewo ri ofe
1: baba ngbin
0: ewo anu
1: anu baba
0: ewo ju rere ah
1: baba o si dagun na
0: e je ka ma tele ba se nbo tele tele lo ba di lojo ti mama yi to nsa yi ojo bi adota odun 50 years birthday le ropo lo babi e je mo pe nigbati elere to bere si ni korin ko se ni kankan ninu awon alejo to wa lati awon orilede kakiri agbaye to na naira dollars ni Olorun ma se dollars le wo ti wa na.
1: Ami o atemi.
0: Ka lu kon sa nawo ni. Mo nawo ni dollars, dollars, dollars. Ah. Won fa party yen de bi pe ah ah. Kon ta ti ko mo lati nkan bi ago 12 orun kan tabi ago 12 12 noon. O ti ran dada na. Won sa bere si ni se faji. Won nawo bi eleda. Orisirisi onje ko lo nka ti won gbe fa awon alejo to wa ye won sin bi ayeye na won de ba won tele ayeye ohun won gbadun ara won titi di ago mewa
1: gale
0: ngba to di ago mewa nse ni the celebrant on that occasion
1: eni ti o je alaye
0: lo ba bere si dupe lo gba awon eyan aso ti re pelu ijo nkankan lo ba wonu ile lo ke ma wa gbagbe bakan na wi pe awon osoro omoge ati odokunrin to n ba anti ti a so pe se ajodun ojo bi adota odun sise se mo pe ani ma anti tan so yi oni event center ti gbogbo aye ma n sanwo ton ma n gba fun ayeye orisirisi ton ba fe se mo ro pe celebrant alayeye ojo yen o seju si awon omose re wi pe kon ma nsonu ile ati pe awon alejo to wa nbe gan won tin fe ri won opo pupo mo bi ti tele ngba ta won yen de tin roju ija ni lasa olorin ti won pe ohun korin lo won de npawo ti e lo ni ni oni nkan ta jo se loso modi gbagbon lowo omo ijo awon obirin ti won je awon ti o nsise labe re won tele won wonu ile lo gba to ya olorin na o fi opin si lo lelo aluko ba lo le jeje mo pe gbogbo awon omo to nsise pelu madam to nse ayeye ajodun ojo bi adota odun 50 years yi ko se ni kankan ninu awon omo ise re to lo sile
1: ojo wa nbe ni
0: ojo wa nbe ni o si ti re madam to je olojo bi o ti esi n so fa awon kan wi pe eyin ti le yin ba jina e ma tete lo o eyin ti esi mo wi pe ile yin o jina si bi ele duro
1: ile yen yen
0: ki le mo si be na opolopo awon omo se re to n ba soro won kuro ase nkan kan ti sele
1: ti won o ti ifura
0: ah ta ba polowo ja tan ma je ke mo bọ̀sùn aláyẹ̀dẹ́ magic finger
1: owó ló lè ṣe
0: owó ló lè ṣe kì í ṣe nǹkan míì ẹjẹ́ àfarabalẹ̀ polówó ọjà náà kí wàá mọ nǹkan tó ṣẹlẹ̀ mo fún yín ní suspense yẹn tó lágbára pọ̀ ẹ̀ má bínú sí mi kó lè bá a dùn náà ni.
2: Flash FM 105.5.
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge, without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
4: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
5: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
6: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
7: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
8: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
7: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
7: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ire gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ gbá winning galọ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù October yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù October yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládìlú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gémi bọ̀dù ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ọ̀ yìí, èmi ó kàn láti dìmìlọ ní àtúntò. Mo ti kaṣe.
6: Who gets the spotlight when work speaks louder than words?
13: Who do we celebrate when excellence becomes a standard?
6: The innovators.
13: The professionals.
6: The bold thinkers.
13: The game changers.
6: This is not just another evening on the calendar. This is the evening Nigeria's marketing communications ecosystem takes a moment to say, we see you, we celebrate you, we honor you. Welcome to the Arcon Special Recognition Award, ASRA, an evening dedicated to recognizing excellence, innovation, professionalism, ethical practice, and outstanding contribution to our industry. And the theme says it all, an evening of many honors. On the 23rd of October, 2026, the red carpet rolls out at Balmoral Event Center, Ikeja. Come witness the stories, the surprises, the applause, the unforgettable moments. For more details about the awards, nomination, and voting process, visit our website, www.asrawards.com. ASRA 2026. Because some contributions deserve more than recognition, they deserve honor.
2: Splash FM 105.5.
0: Ọpẹ lọwọ àmúlàgà tó mẹyìn dúró lókè ẹnu. Ọpẹ lọwọ studio manager fún iṣẹ́ ribiribi tí wọ́n ń gbé ṣe nínú studio lálẹ́ tòní lórí ètò tí a pè ní
14: Agbo Ife Special.
0: Tẹ́ ẹ bá gbàgbé, à ń sọ̀rọ̀ nípa òkòtó ìfẹ́ ti alẹ́ yìí, inú èyí tí obìnrin kan tí ó ní event center gbọ̀ngbọ̀ngbà ló dé níbi tí àwọn èèyàn máa ń lò fún oríṣiríṣi ayẹyẹ tí wọ́n bá fẹ́ ṣe. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ẹni tó ni gbọ̀ngàn ńlá táwọn yẹn ti ń gbàlejò, òun gangan ló wá fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ bíi 50 ọdún 50 years birthday, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin àtàwọn schoolmates tí wọ́n jọ lọ secondary school, universities, gbogbo wọn ìlú òyìnbó ni wọ́n wà. Ó dẹ̀ fi káàdì invitation táwọn sí invitation card ṣọwọ́ sí àwọn èèyàn rẹ̀ tó wà nílùú òyìnbó. Nígbà tó sì jẹ́ pé àwọn yegbà làwọn tí ó wà nílùú òyìnbó yẹn náà tí wọ́n á fìwé pé tádẹ kúrò nàìjíríà tá lọ bá wọn yọ nílùú òyìnbó. Ṣọwọ́ la sọ pé ò sí ni àbí ìlera tó péye, ọlọ́run nínú àánú ẹ̀ yóò pèsè owó fún kálukú wa, a ní wá owó tì nígbà kọ̀ọ̀kan, ọlọ́run ọba yóò máa gbé ọwọ́ wa síwájú, a ní di ajigbèsè, ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́.
1: Àmì.
0: Lédè kúkúrú, a sọ pé àwọn àlejò tó wá láti ìlú òyìnbó láti wá bá àǹtí tí a sọ yìí ṣe ayẹyẹ ọjọ́ bíi 50 ọdún 50 years birthday, wọ́n náwó. Àwọn tó jẹ́ kò rí kò sùn, ọmọọṣẹ́ màmá ọlọ́jọ́ bí kínní báàgì àpò ńlá ni wọ́n kó dọ́là sí. Àsọlẹ̀ kan wí pé nígbà tí wọ́n wá ṣe tán tó di pé àwọn ẹgbẹ́ òṣèré tó kọrin lọ́jọ́ yẹn àwọn náà ti ń palẹ̀mọ́. Gbogbo àwọn ọmọ iṣẹ́ madam kò sẹ́nì kankan tó lọ nígbà tí wọ́n kúrò níbi ayẹyẹ. Kódà gòǹgò bí àgbà kan tí ó dàgbà díẹ̀ tí ò tí ì pé ẹni 30 ọdún nú àwọn obìnrin, àwọn yẹn ló kó báàgì màmá lọ́wọ́ tó ṣe pé dọ́là ló kúnú ẹ̀. Ṣùgbọ́n bí oní nǹkan táàjó ṣe lọ́ṣọ mọ́dì gbàbọ́ lọ́wọ́ ọmọ òjò tó ṣe ń jó tàdíréke, òun ò mọ̀ pé àwọn ọmọọṣẹ́ òun tó ń bá òun ṣiṣẹ́ wọ́n ti lọ ṣèpàdé lẹ́yìn.
1: Ọ̀tọ̀ ni ń tí ẹni ọ̀tọ̀ ni ń tọ́ka ń
0: sọ. Ẹ ní kí ló ṣẹlẹ̀ kàṣepàpàpà torí ọjọ́ ti lọ. Wọ́n lọ di pàǹpá. Wọ́n ti lọ ṣèpàdé lẹ́yìn wípé ẹ̀yin náà rí owó bó ṣe pọ̀ ní adúrú báàgì mẹ́ta mẹ́rin márùn-ún tí àwọn ń gbé tẹ̀lé madam jọ́wọ́ làwọn fẹ́ kúrò nínú iṣẹ́ àtòṣe. Èṣù ti gba àkóso ọkàn wọn. Àtọkùnrin àtobìnrin wọ́n ti jọ gbìmọ̀ pọ̀ wípé báyìí kàṣà báyìí káwòdì nǹkan táwọn ó ṣe fún ọ̀gá àwọn lélẹ́yìí.
1: Lórí owó.
0: Ṣáà mo bọ́ ṣe ṣe mama lọjọ bi adota odun to tin se wahala la taaro bo se dori bed lo sun lo fonfon sugbon gan mo wi pe awon mo se ohun si wa larowo to ti won so ohun
1: to kan re ba
0: asiko yen no ti fin nkan si madam ni mu mama ko
1: gba be soda
0: bo sun alayen de ki lo nse awon eyan wa be ki lo le ton le se rere e se rere e se rere olorun la fi be yin aiso olorun to nse da eyan debi ta ma wa pa yen e se.

0: ẹjọ́ ti ọpọ́n súnkàn ní kóòtù olóòka ti alẹ́ òní ni èyí tí ọkùnrin kọ́lékọ́lé kan ọ̀gbẹ́ni kì í ṣe ọ́yá owó ilé tuntun mi wọ́ bíríkìrà rẹ̀ lọ sí ilé ẹjọ́ ọ̀gbẹ́ni ọ̀gbàgbà nínú iṣẹ́ ẹni láti jẹ lórí bíbíríkìlà ṣe ń bo bàbá onílé mọ́lẹ̀ tí ó sì ń kọ ilé mọ lára láti agbo ilé jìbìtì dìran àdúgbò rẹ́sẹ̀ wèrè òbú ní ìlú adìẹ ń jẹ fún ara wọn.
1: ọ̀gá
0: olúwa mi.
1: wàhálà wà o.
0: ọ̀pọ̀
1: ọlọ́run kò bá lé wàhálà jìnà sí kálukú wa o.
0: kọ́rin wọgbó lọ o.
1: ó dàbí ẹni pé inú ìgbẹ́jọ́ ti alẹ́ yìí ó dàbí ẹni pé ọkùnrin méjì ni wọ́n ń ta ìpóró gan o.
0: bẹ́ẹ̀ ni.
1: ọkùnrin méjì kẹ̀.
0: ọkùnrin méjì ni o.
1: ẹni àkọ́kọ́ ni bíríkìlà.
0: bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni kọ́.
1: ṣé bí bíríkìlà ni àwọn èèyàn ń pè ní ọ̀mọ̀lé.
0: ó lọ mọ̀lé o.
1: ẹ̀yin bíríkìlà ẹ bá wa súnmọ́ rédíò lálẹ́ tòní o.
0: ọ̀rọ̀ fẹ́ gbùrùgbẹ̀ fẹ́ já.
1: ta ni ẹlẹ́ẹ̀kejì ọjàre.
0: ẹni tó nílé gangan tó ń kówó
1: lẹ. ẹni tí ó wà nínú ilé mẹrẹ́ǹtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá gbà ládùúrà fún gbogbo etí tó ń gbọ́ wa létò yìí tó sì jẹ́ pé ilé tẹ̀ ti ń sanwó ọlọ́dọọdún lẹ wà. kí ọdún yìí tí ó parí mi mọ́ bọ́lọ́ ṣe máa ṣe fún yín.
0: ẹni tí gbélé mẹrẹ́ǹtì kan ìbá tí gbégbèsè ìyàwó rẹ̀ ló ń gbà á kí ni ìṣẹ̀lẹ̀.
1: ọlọ́run nínú àánú ẹ̀ ẹ kò lọ sí sáìtì ilé yín.
0: àmì o.
1: kọ́dún yìí tí ó parí.
0: àmì.
1: kódà gan-an tó bá jẹ́ pé ẹ tí ì ṣe kankan lórí ilẹ̀ aláàánú láti àríwá orílẹ̀-èdè àgbáyé aláàánú láti gúúsù aláàánú láti ìwọ̀ oòrùn aláàánú láti ìlà oòrùn aláàánú láti àárín gbùngbùn gbogbo àgbáyé.
0: wọ́n jáde wá tí wọ́n dìde ìrànlọ́wọ́.
1: ọlọ́run á pàṣẹ fún ọ láti fi owó ràn yín lọ́wọ́.
0: àmì àṣẹ
1: ẹ̀yin náà ẹ sì di onílé tara yín. ọ̀rọ̀ jáde
0: àṣẹ
1: tẹ̀lé. yóò sáàní nǹkan tí bàbá ti ń kọ́lé lọ́wọ́ tó ṣe pé ilé mẹrẹ́ǹtì ni bàbá ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀ látijọ́ yìí.
0: ó ń gbìyànjú gbogbo agbára rẹ̀ láti dónlé lórí kó tó di pé ọmọ
1: yìí. ẹdúná kò yé mi o. ṣẹ́yìn ni ẹ̀yin ni bàbá bíríkìlà ni.
0: bẹ́ẹ̀ ni èmi ni. ìdí iṣẹ́ ni láti jẹ.
1: ẹ̀yin ni bàbá bíríkìlà. àbí bíríkìlà tó mọ̀ sá. mi lérò pé nǹkan ẹ mọ tẹ́ ń ṣe ẹ má bínú o.
0: mo mọ tí mò ń ṣe.
1: àní mi ò rí bàbá bíríkìlà.
0: bàbá bíríkìlà gangan ti sá lọ.
1: ó ti sá lọ.
0: ó ti sá lọ.
1: ẹdúná òkè.
0: èmi
1: gangan. ẹyin gangan ni ẹ ti ń ya ilé gbé tẹ́lẹ̀.
0: bẹ́ẹ̀ ni.
1: ẹ wá wò ó wípé kọ́dún yìí ó tó parí.
0: kí mi náà wò ó dóní
1: lórí. ẹ ń kó lọ sínú ilé tẹ́ ẹ fọwọ́ ara yín kọ́ tẹ́ ẹ fọwọ́ ara yín kọ́.
0: mo ti fẹ́ sùn lé tẹ́lẹ̀ kó tó di pé ìyàwó mi pé kíní yìí a máa ń pè lówì ọmọ ńlá àrò nù.
1: ọ̀dà alàgbà.
0: mò ń jẹ́.
1: mo kí yín pé ẹ kú iṣẹ́ akin. ṣẹ́yìn náà ò fura wípé iye owó táwọn èèyàn ń gba ilé 2 flat 3 flat 4 flat. àbí ilé òní iyàrá méjì mẹ́ta ẹ mọye tí wọ́n san fún lọ́dún kan nísìnyí.
0: odidi owó ni báyìí o odidi owó ni o owó tó pọ̀ gidi ni o kìí ṣe owó kékeré.
1: lẹ́yìn náà ṣe wá pakítí mọ́lẹ̀ wípé ìgbà mélòó lèèyàn fi ń kọ́lé nígbà tọ́lọ́run dẹ̀ ti jogún ilẹ̀ tó tẹ́jú gbansasa fún yín àbí bò ni.
0: bẹ́ẹ̀ni ẹ sọ
1: nǹkan tó ṣẹlẹ̀ fún mi gẹ́gẹ́ bí adájọ́ kóòtù.
0: ń tọ́ ṣẹlẹ̀ gan-an ni pé látìgbà tí mo ti ń gbìyànjú pé kèmi náà ò donílé lórí èmi ò tiẹ̀ mọ̀ pé bí ṣe ń lọ́nu lórí pé mo ṣe ń kówó kalẹ̀ tí ọ̀gbẹ́ni bíríkìlà ti ń ṣàhún ibi tọ́yá ti lo báàgì sìmẹ́ǹtì méjì o lè pé mẹ́fà ni ibi ọ̀yá ti lo ogún o lè pé ọgbọ̀n ni. ìyìn mo tiẹ̀ ti sùn lé kó tó di pé ìyàwó mi ni. kí ni ń ṣẹlẹ̀ nítorí àfi kọ́ bí ilé bíi mẹ́rin orí ilé ẹyọ kan kò sì parí.
1: alàgbà ọ̀dà gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe gẹ́gẹ́ bí adájọ́ kóòtù olóòka
0: alàgbà ó ti gbọ̀ngbẹ o.
1: nǹkan tí mo rí nínú ìwádìí tó jẹ jáde sí ọ̀dọ̀ tèmi gẹ́gẹ́ bí adájọ́ kóòtù olóòka ẹ máa gbọ́ mi dáadáa yín tẹ́ wà ń lé tí ẹ̀ ń tọpinpin ètò agbo fẹ́ special ní ìpele
0: kóòtù
1: olóòka tá a wí.
0: ó ti na pápá bora.
1: ṣèbí ẹni foundation lélẹ̀ ń ṣe lọ́wọ́ ìpìlẹ̀ ilé.
0: bẹ́ẹ̀ ni o.
1: ó wá ń sọ fún yín bàbá bíríkìlà ó ń sọ fún yín pé àpò sìmẹ́ǹtì tẹ́ẹ́rà ní ìsìn fún ìpele tó kà
0: àádọ́rùn-ún
1: 90 bags of cement. se mo ye ti won ta apo cement bayi nisin
2: egberun me merin la ko ni
1: yo ti le ni egberun merin la 14000 plus ni o abi sawon lokada
0: o le apo meji abo
1: abo ni moto ti o gbe de site si o ni gbo
0: o le apo meji abo
1: eh
0: o wa ni adorun la lo
1: ki ti won ri yin gba to beyen
0: mo sun le po o lori pe bo se wa lokan mi
1: ati lori mu ton be lokan yi to ba
0: yo si mi lowo keke mi no do ni le lori en do ba ko le lati ri e bo
1: eh yin ti e wa nbe yen ten tele igbejo kotu oloka anu baba to wa legbe mi to nko le lo yi anu re se mi gan o
0: gba mo gbo gbo ara
1: to da nigba ti baba brikila se te ra won brikila ah en gbin eju mo ti se ri gbogbo awon itu te ma npa ni bi ti e ba tin sise brick la yen bo asiri yin ti tu
0: gbogbo ara to fi mi da
1: mo mo pe ika odogba o awon kan se daada na awon brick la
0: topo topo
1: sugbon mi o mo nkan to nse awon brick la to je pe ba go meje abo asale balu o si ma so fun awon iyawo oniyawo tin ba won gbe block ba won gbo mi pe e mai ti lo o e mai ti lo o dere dere dara dara dere de yawo ni yawo no tun bati oju ni yin ti
0: ni saiti
1: se oju ti yin ni
0: o don sai wi ogede lule
1: ah eyin na eje bi baba
0: ye bi bi ibo n to ba wa lo
1: ke nigbati
0: ile yan sa ma ise to le
1: ni oda
0: mo nje oluwa mi
1: nigbati baba brick la so fun yin pe leyin igba te se ipile ile foundation ton won ni ke lo ri ra apo cement adorun 90 bags kilo de sowo yin eyin na lara ni te fi sare lo ra 90 bags
0: bo din lala
1: fun baba brick la to se pe oti ni fowo mu ni gbogbo gba
0: bo won se yo si mi lo
1: ale alale ni kowo fun
0: bo won se yo si mi lo mo se nko le lowo en mo po gbagba ni o
1: ele se lo to ni o te so fun mi nigba ti e de court o dun mi pe baba baba break la o wa njo mejo
0: o ti fi gorin lo
1: e ri o dun mi pupo e je nso nkan ti e so fun mi ki gbogbo aye gbo
0: toro ti e ti ko si ko je mo ti mo se mo gan
1: ah ah eni e de ibi site yin
0: be ni
1: e ri wi pe foundation ipile ele won ni bi ipile baba je kini olododo yo se if the foundation be destroyed what can the righteous do
0: o di ba se yin na
1: won lo wa so fun yin pe eh ka ti e to pari ipile ele foundation yi o tun ni awon kankan ta se o wa so yin do pe o ni ke lo re ra bag cement ya adorun 90 years wa
0: bo yo gun ni ti en lo fun mi ni ko ye mi gan ko je mo ti mo se won
1: laaro ojo keji le ba tun tun ko 90 bags of cement
0: mo ko debe o
1: apo cement ya adorun 90 bags e tun ko debe
0: asi ile ile mi tara ti e lo fi na
1: e se e ti gbagbe un te so fun mi ngba te de eni e wa ni e fe sare lo gba owo ni bank abi be ko
0: mi ti mo pe fun na nu ko to di pe yawo mi so
1: ngba ti ohun de nbi baba brick la nbi pe se yo totun la ke to de
0: o ti duro de mi
1: eyin wa fun lesi pe to ba ya eyin o en pada bo wa site
0: mo ti so fun na nu gbe lo ti wa
1: la ko o ba fi baba brick la ba fi okan ti e si wi pe yo to la tabi otun la ke to tun wa mi wele bagi cement ya adorun e ti jale
0: mo ti ja ah
1: leyin wakati meji le ba pada si site kilele ri
0: wọ́n á tó ti palẹ̀ gbogbo ẹ̀ mọ́ wọ́n ti tó ń ta lọ.
1: nígbà tí bàbá yìí tó dé sáìtì ibi tó ti ń kọ́lé kò rí kankan nínú àpò sìmẹ́ǹtì àádọ́rùn-ún 90 bags of cement níbo ni wọ́n kó lọ.
0: kò yé mi o.
1: ẹ ti gbà pé ohun tó sọ ni yí pé ó ní gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní gbogbo àdúgbò yìí ẹ̀yìn máa ń yá wọn ní sìmẹ́ǹtì àṣé lè tara rẹ̀ lòun fi sìmẹ́ǹtì yìí kọ́
0: ilé tèmi gbé fún
1: ilé ìtọ́jú àṣírí olóko bó tú gbogbo aṣọ ya tòbí tún fàya egungun tẹ agbaṣọ lára egungun po àṣé bàbá bíríkìlà náà ń kọ́lé
0: sítòsí
1: ni kò sì sọ nǹkan kan a jẹ́ pé gbogbo ohun tó ń béèrè lọ́wọ́ yín ìlọ́po méjì méjì
0: ní ń béèrè
1: kí lẹ wá ṣàlàyé iṣẹ́ ti gbàgbé ni pé nígbà tẹ kúrò ní báǹkì te wa pada si site ele ba kankan ninu bag cement adorun odun 90 bags of cement ni bo ni won ko lo
0: ah aloji lo fi pari ile ara re in ta wa si nkan gan ko ti e ti ile
1: kilo de te le gbe lo si ile ejo
0: o ti e ti kokko sa lo na ati won ti nu o wa won
1: ti se tori e ni o se wa si court olohun kalale yi
0: ani yawo mi lo so mi ji bo ti e logun fun mi ni ko ti e ye mi gan yawo mi lo so mi ji o
1: sugbon mi lero pe gbogbo awon brickiller lo nseru aparutu bayi o
0: wo da awon elegbe brickiller gan won gan ti fi oro re
1: yi aya fi awon eyin brickiller ma binu o ododo oro la nso lori radio yi o aya fi awon brickiller ti won yale ti won si motilile awon lo nse radara dare dere debe yin
0: awon elegbe brickiller gan ti rogba yi nka pe awon
1: ba fa bi okunrin kan wa to ba yale to si muti amupara ibi ti ewo
0: ibi ti o bara re
1: o ti di owo ajo ti o ma danu nbo le wa boro de bayi
0: to ina lo je ki n de bi o egba mi ra mi o egba mi ra mi o e ma wo mi ran o
1: ise ise owo yin ti wa ha be
0: ise ogoji odun ibi o ha sinu o
1: edo na un ti o ye mi ni pe nigba te ko apo cement adorun 90 bags of cement.
0: Laarin ka di
1: gbadaju. Se baba brickiller o mo pe e si ma pada wa lojo yen.
0: O ko mo pe Olorun lo pasiri otu.
1: Nigbati baba brickiller wa nso wi pe awon ya awon eyan to nsise ni adugbo.
0: Be no ya won cement.
1: Eto wo ni won ni labe ofin lati ya yen ni cement oni cement.
0: Abeeri, o di mole mole.
1: O le la won ka o, o le la won ka o.
0: O di mole mole.
1: O le la won ka o, o le la won ka o. Kilo de te, oh God. Kilo de ti brickiller wa sile ejo leni.
0: O di na papa bora, awon elegbe brickiller gan won ti
1: yin agugu
0: ati o mu.
1: Eyin te je brickiller ise yin o ni baje
0: mo
1: mo pa awon ojulowo brickiller
0: won
1: po ni gboro e ma binu
0: na ti se won
1: to o kan wa je pe awon kan lo n ba ise yin je
0: awon kan da
1: awon kan da nu re sinu brickiller awon na ni o ma so fun yawo ni yawo to n ba won gbe cement to n ba won pon mi pe mai ti lo
0: ago
1: mejo awo ni mo fe ko lo kokan le run eni eleni sukusuku legbe bi kan
0: olohun sa nu ko lawa nbe
1: ah, ah, ah, kile wa fe se bayi
0: to egba mi o ko ti e yi
1: ma fun yin ni iwe ejo miran e lati pe brickiller wa
0: gbodo odire ko yoju yo yoju
1: e si so fun pe mi o fe ki yawo brickiller wa si koto lo kayi o ohun gangan ni mo fe ri
0: gangan na ni o awon elewe
1: kile wa fe se si oro site yin bayi nisin won de ni ile te n gbe lowo lowo nisin won ti fi owo kun
0: ilopo
1: marun ni
0: ina lo je ki ma ro oju owo fun pe ki todo mi o le tete ya la mi
1: ina ti si gbogbo apo yin kun lotun lo si yi enikan wa n ri yin gba mole be yen ase logun
0: o wa be
1: o ba ye mo apo gidi a ri afefe mu a ro mi mu ko se ni to le mo fo afefe lele loruko baba iji efufu lele loruko baba ojo kaka keji o pa mi ejo deru yo ma lo agbi sinu ni tegbi
0: ako
1: sinu ni tefon oro hunhun nu elede ni gbe oko ajaki igbo oko agboki kan
0: oko
1: orita iji e bo
0: o je lo mo bayi
1: aseyin na korofo le n gbe kiri e logun kankan e wa je ki brickiller kan ma boyin mole o joko te 90 bags of cement ko si salaye ibi to gbe fun
0: tin olon lo lati
1: ko salaye ibi to gbe lo awon to gbe fun
0: o ti je meje na o ko ma je nke egun ni
1: eduro na se awon brickiller to n se radarada bayi se gbogbo owo to po to ba awon yi na ni won fi mu ti ni abi owo bayi na ni won fi yale kilo de to je pe opolopo awon brickiller to n sase mase won yi oju kan na bi adagun odo
0: na ni a ni yo
1: omo ohun ti mo fe so tori igbejo ti n kadi bo bayi omo n ta fe se
0: kini ka se
1: o gba iwe ipejo latowo mi o lo fun brickiller pe mo fe ri eyin mejeji lojo mejo
0: ko si wahala
1: bi se se ku ati bi obe se be e salaye fun wa lori tabili kotu oloka
0: o ti ye mi
1: inu mi si dun wipe kaakiri awon orilede agbaye ni won tele igbejo ti wa tori ni gbogbo agbaye igbejo kotu ti wa lo yato ale nikan la ma n gbo
0: beeni ida yato na
1: e ma binu a yan ju e
0: ko si wahala
1: seri gbogbo baagi simenti adorun odun yen olorun se iye ti erapo simenti nigba yen ko to ye to n ta nsin
0: bẹẹni
1: e so pe egbowo to ba di jo mejo
2: cementi
1: mi cementi ni koko wa
2: gbo e ni koko le
1: gbo awon to nse aparotu a ma tu asiri won ni
2: be
1: je ka fi yoku pamo si ojo mejo pelu ogo olorun abe ni bere ti e fe bi adajo koto loka
0: ibere na ni pe ko ngba to ba ti ko wa wi tenu re ko si ba nko gbo ibi oba ko si menti si lo ba tan
1: oda na
0: ko ma je igbagbe odun ko ma je owo le
1: ba ejo ti yin ki se o da nitori olohun se o da fun awon brekila
2: ki won ma se ru nkan ba won
1: se o da ki won ma pe iyawo oniyawo iyawo to lomo ti e nile iyawo to loko nle pe ko ma wa ba won pon mi ko ma wa ba won gbe block
2: ko wa do dago mejo ale
1: ko ma do dago mejo abo ale ki baba brekila ma se awon obirin olobirin ni sukusuku jontolo badara dati ora songbagi badara dati ora batala le se loye egbenudo ba le o se gbe soso ma lo nilu to lo ba to ri joye
2: ogbo se lo lasawo
1: kini awon ton ba won pon mi ton ba won gbe block ton ba won gbe cement ton di agbo mesan lale dipo ko won tete ma lo le won
2: gbogbo se lo lasawo ibi ta sawo ti
1: wa ejo nbe lorun o
2: arojato arojato
1: ejo nbe lorun o
2: arojato arodake
1: ah odo mi pe baba break la wa lale yi o
2: a le ra mo
1: tori awon iwe ipejo ta ti gba yi ta ba ti ku oni ti baba break la bayi baba carpenter loro kan
2: gbogbo won na la tu se won o
1: ah asiri oloko bo tu gbogbo asoya tobi tun faya
2: beni
1: egungun te agbaso lara egungun po
2: beni o kidiri
1: gbogbo to ba nse asiri yo papatu eyin olugba mi
2: bo sa se gbe ase pamo lo wa
1: kafinta to si gbowo se re soda soda
2: oromboro
1: gbogbo le di apopo pelu awon ton tagi abari igi kan isiko to 35 ko pada lo sodo onile pe 75 ni won la won fe gba
2: akensi ake igi
1: to ah asiri oloko bo tu gbogbo asoya to bi tun fa ya
2: je
1: ko di jo mejo
2: oromboro bo
1: eyin na e ko ku baba
2: ah olorun lo pe abiago sinu ati asoji bayi
1: mba baba break la ni ke lo ri ra apo cement ya adorun wa e mo pe ohun ti baba break la o mo aro lokan ni pe buruko owo nbe la kanti yin ni banki
2: e na wa ji are bayi
1: e mo pe ngba to ti ni e lo ri ra bag cement ya adorun 90 bags o ye ko ni ku salaye bo lo se fe lo
2: o ro bo won egbin owo ni yo ti wa tan le re
1: bi bayi o si kokan lo ra bi mewa na
2: mo gbekele po mo kokan le ayin mo pe na jin pelu osanu
1: se si ma wa wo na o awon brick la to hu ajibiti yi e wa dele won na
2: egere
1: mi ti radarada
2: ti ojo le adie
1: eje a ma fo to sise wa o onjo bi ere
2: ki sere
1: onjo bi awada
2: isa
1: awada ngba te yan ba ti je onijibiti eda
2: beni
1: nkan jibiti ko ni jina siru eni beni kawo
2: nta ba fo to nu si ajemo nu
1: eje a ma ronu ta won mo wa ta fi le ti akoko ti be la ba fon fere ti akoko ba to
2: ta ma fi kan buruku le fo
1: eje a ma se dada
2: ka se rere
1: yo ku di ojo mejo
2: e se popo
1: pelu ogo olohun so ko to di pe a ma dagbere ni ale yi a fe ke yan meta pere ko pe ewo lo wu yin ni gbogbo ta tin so lataaro ki le de fe ba wa so ki le kon te ri nbe
2: abi a ti ri akan ti
1: mi ki la ti se ru e na fo abi splash 105.5 fm ile fofun bala o felele mbadan lori tun ta pe ni
2: agbo ife special baba ti re nti brick la ti wa kan fun ri na
1: won gbo oku la kaye jare baba ta ba re ni ti oko ta so lale yi to ba le lori to se pe won ti yan je bi iru eleyi ta so yi
2: ko na meri wa
1: ti won ni color ri ra po cement adorun wa laarin wakati kan
2: ti agbe fogana
1: won ti gbe fogana afi ton ba ri lola loku
2: 0706 0706 949 949 3000 3000.
1: Ẹtun gbọ́ 0706 0706 0706 949 949 3000 3000 tàbí 0701 0701 447 447 57 57 70 70. Ṣé a tún pè 0701 0701 447 447 57 57 70 70.
2: Ẹ pè wọlé.
1: Ẹ gbọ́ ti àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí bóyá ti gbàgbé 0706 0706 949 949 3000 3000. Ẹ pè wọlé.
2: Ta ló wà nbẹ?
1: Ẹnìkan ti wọlé o. Ẹ ká lẹ́sà o. Àdúgbò wo lẹwà? Ìlú wo níbọ?
3: Agbára
1: làwà o. Ẹ̀wọ̀n lẹ dádì, iṣẹ́ ẹ gbọ́ ètò wa lálẹ̀? Ewo lẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ń bẹ̀ sá?
3: Ọlágbára
1: o. Ó kọjá bẹ́ẹ̀ o.
2: Ó kí ẹ ṣe ràgó.
3: Ẹyin ò pé kéèyàn má dé mi tí ó dé.
1: Ọ̀pọ̀lọpọ̀
3: bíríkì là. Ẹni tó bá ti ń kọ́lé kọmọ lọ mójútó lè rẹ̀ gbá dé bá ń bá.
2: Ọmọ kẹgẹrẹ mi ti
1: ní lórí. Alàgbà. Ẹ ló sà. Ǹjẹ́ ẹ̀yin náà ní ìrírí irú nǹkan bẹ́ẹ̀ látọ̀dọ̀ rẹ yín àbẹni tẹ́ ẹ mọ̀ tó yẹ ká fi ṣàríkọ́gbọ́n? Ẹ gbà mí, wọ́n ló pọ̀ gan o.
2: Ẹja tí ń tẹ fún ambẹ̀.
3: Lórí àwọn tó ń ra búlọ́ọ̀gù kan lọ́wọ́ àwọn ní búlọ́ọ̀gù.
1: Wọ́n tún ṣàṣe má ṣe.
3: Ọ̀pọ̀lọpọ̀ mí búlọ́ọ̀gù mi wà tó jẹ́ pé búlọ́ọ̀gù rẹ̀ ọ̀dà àwọn píríkìlà ọ̀ní ọ̀dà torí tí wọ́n jẹ.
2: Yóò tó kókú tàbá.
1: Gbà mí lójú ń gbọ́ lẹ́rùn-ún, a ṣe má ṣe.
3: Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí onítẹ́ bá ti sọ fún wa pé wọ́n ó fi ọ̀rọ̀ ẹnu wọn ni a máa gbọ́.
1: Alàgbà, àwọn bíríkìlà tó ń ṣeṣẹ́ ìpàtà wíyì ń bonú wọn náwó wọn sí tó ṣe pé wọn rú sí wọn gbọ́n sí bí kinní ibì kan. Mo fi yẹ pamọ́ sọ́kàn mi.
2: Lọ́dọ̀ ẹ ṣeun, ọgbọ́n tẹlẹ̀ mi.
1: Ẹ ṣe ẹnìkan ti wọlé o, ẹ ká lẹ́sà, ẹ ká lẹ́mà o, àdúgbò lẹwà, ìlú wo lẹwà o. Ẹ kú gbẹ́ngbẹ́lẹ̀, a gbò fẹ́ special eléyìí o. 0706 0706 949 949 3000. Ẹ tún gbọ́, ẹnìkan ti wọlé, ẹ ká lẹ́ o.
4: Ẹ ká lẹ́ o.
1: Ṣé a lè mọ̀ yín? Àdúgbò wo lẹwà? Ìlú wo lẹwà?
4: Orúkọ mi Toríọlá Kazeem.
1: A fẹ́ gbọ́ ìrírí tí yín náà ká lè kẹ́kọ̀ọ́ àtàwọn èèyàn wa.
2: Ọ̀rẹ́ mi dáadáa ńlẹ́ o. Bó o ni?
4: Ètò
2: ni o.
4: Ilé ìtẹ́ tó mú wáyé ihò tó lágbára
1: o. Ọpẹ́ fọlọ́run.
2: Ẹ já gbọ́
4: tẹ̀. Wọ́n yín náà ṣe mistake díẹ̀ o.
2: Mistake.
1: Ẹ ṣe á wò sá.
4: Bóyá ẹ̀yin náà ṣe ní tẹ́yìn bá ti ń bá àmọ́ bẹ́ẹ̀ ṣe ń rówó bí táwa ti ń ṣiṣẹ́ tipátipá máa fi ń rí. So àmọ́mọ́ nítọ̀ bá a ṣe ń ra sìmẹ́ǹtì fún bricklayer.
1: Ó ṣe
4: kó 90 bags wẹ̀yìn náà kàn kó lẹ̀.
1: Ó ṣe láti ra 90 bags lẹ́ẹ̀kan torí kí
2: ni? N kò ní tóun olóòórùn àrà ní kẹ́bìtì lera wa lórí.
4: Mo ṣe rí ọjọ́ mi yé èèyàn gan ni bricklayer lọ́wọ́ yìí.
2: Èèyàn
4: gbọ́dọ̀ mọ nítọ̀ ẹ̀.
1: Ṣé gbọ́? Wọ́n lè gbọ́dọ̀ tọ́ pínpín.
4: Báwọn kan dá. Ó ti ṣí bí gòbí márùn-ún. Tí yóò mú. Yóò tún gbóbìnrin.
2: Ó
4: lè ṣe rò pé yóò ṣe.
2: Ó ti dá.
1: Alàgbà.
4: Ẹlòmíì nínú wọn. Yóò ti sá bébà sìmẹ́ntì, yóò ti sá jọ.
2: Ẹja mi tán báyìí.
4: Yóò ti gbé sìmẹ́ntì lọ bí tí ó gbé lọ. Èmi náà ti experience ẹ̀ rí o. Sìmẹ́ntì méjì tó ti gbé pamọ́. Pépà sìmẹ́ntì.
2: Nǹkan kà á jọ.
4: Ààrẹ nìkan fún wa lọ́wọ́ wípé ẹ lọ síbi ẹ̀yìn kúlẹ̀ mu. Àkàrí sìmẹ́ntì wípé
2: ó ti bọ́ gbó.
1: Ìyẹn ni páwọn bíríkìlà

0: 0706 0706 949 949 3000 3000.
1: Yeah,
0: Odometa. Hello.
2: Hello, sir.
0: Hello, Kale. You most welcome like to this program. This is Agbo Fe Special from Splash, Pelele, Ibadan, 105.5. Titi ọjọ́ mẹ́jọ tá ti máa pàdé bọ̀sùn aláyẹ̀dẹ́ ẹ̀kú iṣẹ́ takuntakun Ọlọ́run ọba yóò máa tì yín lẹ́yìn. Lérè ṣítù apèdègbáyé alágbẹ̀dẹ èdè mídò mídò ilé tọ́ba mi kọ́ tí ò ṣeé fọ̀tẹ̀tú iná ló ń kíyín. Lorúkọ ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì
1: fún tòní Ọlágbẹ́jọ́ Adémọlá
0: Adémọlá Ọlágbẹ́jọ́ Bọ̀dátà Orídì sorry ó jáde lẹ́nu mi ni.
1: O díjọ́ mẹ́jọ bàbá àbàdà ló ń kí yín o.
0: Ó dàbọ̀ ẹ mọ orúkọ yẹn orun re làó sùn bọ̀sùn well done.
3: Ilé-iṣẹ́ rédíò ọmọlúàbí. Number one.

tún ti dé lásàlẹ̀ yìí, a ti dé lákòókò yìí fún ìgbádùn ẹ̀yìn ti ajákẹ̀jádò lè àgbáláyé tá a bá ń so nípa ètò yí ètò wa idán. Idán gangan leléyìí, eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni, eléyìí tá a pi amọ̀ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5, eléyìí tó kalẹ̀ sínú ọgbà ilé funfun Báláú lágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Adùgbọ́gbọ́n akánsì bàbá sọ nípa idán gangan. A lọ lánàá lálàáfíà, a tún dé padà lálàáfíà. Àlàáfíà àti yín ti wà òdidi fíafíà. Ọlọ́run ò ní kọ̀ fún wa lágbára Ọlọ́run. Bọ̀sùn aláyọ̀dé ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo, òun ló lóòótọ́ ètò yìí. Alex Ferguson ti já ní olóko dáná ló kọ́ mi. Olóko eléyìí tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti Antia the Sport Actor. Actor eléyìí tó wà active, ẹ wò wá ní Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok at Tijani Olóko Dáná Sport Actor ní TikTok náà. Kò síbi tẹ́ ẹ̀ ti lè wò wá nù méjèèjì bá a bá ń sọ nípa idán gangan. Ṣé ẹ̀ tún gbàgbé pa tún máa yí koto tí káà ṣe lálẹ́ ìfẹ́ tí ó gbọ́ pẹ́ *347**1004*1#* tàbí www.cashier.ng. Play 3 tickets, get 30 tickets náà ń bẹ́ o. Bàbá sọ nípa ti Cashier. Ẹ ń bá winning gallon lápèyé. Ọjọ́ 18 oṣù tá a wà yìí, nígbà lágé ló bá ń pé ẹni ọdún 11. Cashport tún wà fún yẹn náà. Lágelu at 11 Cashport. Àwọn èèyàn ó tún gbẹnu sí. Lálẹ́ yìí, play 3 tickets, get 30. A tún yí koto owó fẹ́ tí ó gbọ́ pé lálẹ́. Ẹlẹ́yìn tí ń play káàṣì ẹ̀ ti pẹ́ ẹ̀ tí ìjẹ́ káàṣì ẹ̀. Ṣé ẹ ti play talẹ́? Kálẹ̀ ti play talẹ́ ni ẹ̀ ti gbẹnu sí. Ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tó láǹfààní àti wáyé láàrin ikọ̀ Super Eagles àti ikọ̀ àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè ti Russia. Omi ayò mẹ́ta-mẹ́ta, òun náà ni ìfigagbága òun olókù sí o. Omi ayò mẹ́ta-mẹ́ta. Ìfigagbága òun, ó bẹ̀rẹ̀ bí wọ́n ṣe kọ̀wé ẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà, àwa la kọ́ mi àwọ̀n látọwọ́ Kelechi Iheanacho, ológungun àkọ́kọ́ wọlé fún orílẹ̀-èdè Nàìjíríà. Kó tó di pé orílẹ̀-èdè ti Russia, wọ́n mi méjì ní sísẹ̀ntẹ̀lé. Wọ́n dá padà ní 30 ìṣẹ́jú nígbà tó di 50 ìṣẹ́jú ó lé ìṣẹ́jú méjì. Láfikún ìṣẹ́jú abala àkọ́kọ́ nù o. Wọ́n fẹ́ lẹ́ẹ̀kejì sí, ó di àmì ayò méjì sẹ́yọ kan. Ìyóná gbá lọ lábala àkọ́kọ́. Abala ẹlẹ́ẹ̀kejì, oníkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Russia, òní ọba fẹ́ lẹ́ẹ̀kẹta sí ní 54 minutes. Ó dàmí ayò mẹ́ta sẹ́yọ kan. Òun là ń bá lọ. Ní agbábọ́ọ̀lù tá a ṣe fìwé pè, ìyẹn bá sọ nípa Edo Polo ló bá mú ẹlẹ́ẹ̀kejì wá fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Ló bá di 3-2. Ìyún náà ní tẹ̀sọ́wọ́ iwájú kó tó di pé Nàìjíríà tó padà fi ẹlẹ́ẹ̀kẹta sí látọwọ́ akọ Adams. Òun ló fẹ́ lẹ́ẹ̀kẹta sí. Omi ayò mẹ́ta-mẹ́ta náà ni ìfigagbága òun ló bá dé. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn o. Bàbá sọ nípa ìfigagbága eléyìí tí wọ́n fẹ́ gbá láti fi ṣe ìdágbére fún Lionel Messi. Láago 12 ní ìfigagbága òun, ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè ti Benin Republic. Aago 12 ó ní ìfigagbága òun mọ̀ láǹfààní àti wáyé. Bákan náà, ìdíje ti UEFA Nations League, eléyìí tó láǹfààní àti wáyé
torí àkókò wa àwọn ìfigagbága tó ní kìmí. Orílẹ̀-èdè Slovenia ó fìyà jẹ Scotland mọ́lé méjì sẹ́yọkan ni. England òun náà fìyà jẹ orílẹ̀-èdè ti Czech Republic àmì ayò mẹ́ta sódo. Òun ni England ló fi láǹfààní láti ná orílẹ̀-èdè ti Czech. Harry Kane láǹfààní láti gbá góò méjì wọlé nínú ìfigagbága ọ̀hún. Ilé tó láǹfààní àti wáyé òun gòl ẹlẹ́ẹ̀kẹta bí nǹkan ṣe rí nù. Bákan náà orílẹ̀-èdè ti Spain ó fìyà jẹ Croatia látọwọ́ ẹ̀yìn àmì ayò méjì sẹ́yọkan ni. Orílẹ̀-èdè ti Switzerland òun náà fìyà jẹ North Macedonia mẹ́ta sódo. Ní àwọn ìfigagbága tó ní kìmí bó ṣe wáyé nù bá bá ń sọ nípa ti ìdíje ti UEFA Nations League. Kò sí UEFA Nations League lọ́la ó ti tán fún ti international break àsìkò yìí nù. Ẹ mọ̀ pé awuyewuye tó bẹ́ẹ̀lẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Portugal níbi tí Cristiano Ronaldo tó ti bínú kú ò ìyẹn ní ìpàgọ́ ibi tí wọ́n pàgọ́ ìgbáradì ti hàn sínú tó bínú kú ò tó gbala tó ọ̀dà fún private jet ẹ̀ tó wá gbé kú òun bẹ̀. Ronaldo sọ nǹkan kan gbà yẹn pé bó bá yá kò ní pẹ́ òun ó sọ gbogbo àlàyé gbogbo bí ìsúnṣe kú bọ̀bẹ ṣe bẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ìgbìmọ̀ olùkọ́ni àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè ti Portugal. Bàbá ti sọ̀rọ̀ báyìí o gbogbo tí bàbá sọ nígbà wọn ka ogbọ̀ lẹ́yọkọ̀ọ̀kan ó jẹ́ 2000 words òun ni Cristiano Ronaldo ló sọ. Gbogbo bí nǹkan òun ṣe bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì gbogbo ẹ̀ ni Ronaldo láǹfààní àti jẹ́ ó di mímọ̀. Torí àkókò wa a mú gẹ́gẹ́ bí Ronaldo gẹ́gẹ́ bó ṣe tó akànṣọ́ máa ráìsì ẹ̀ ṣùgbọ́n tí ẹ ti play káàṣì ẹ̀ *347*1004*#. Tàbí www.cashier.ng òun náà bẹ́ẹ̀ láti gbẹ́nu sí káàṣì ẹ̀ òun náà kò sí tẹ́ẹ̀gbà wọlé nù méjèèjì. Gẹ́gẹ́ bí Cristiano Ronaldo gẹ́gẹ́ bó ṣe ń bàbọ̀ ó ní jẹjẹ́ mọ̀ pé lẹ́yìn ìdíje fi ẹ̀yẹ àgbáyé lòun ti ń dárò pé ṣé alayé ò ní kéde ìfẹ̀yìntì báyìí. Òní ṣùgbọ́n báwọn ṣe parí ìdíje fi ẹ̀yẹ àgbáyé táwo japa báwọn ṣe kúrò nù ìdíje fi ẹ̀yẹ àgbáyé òun ni àjọ FA ẹni tó jẹ́ ààrẹ wọn president football association orílẹ̀-èdè Portugal òun ló kàn sóhun pé alayé ní tó ṣẹlẹ̀ world cup ó ti ṣẹlẹ̀ ó ti lọ́nu o tuale o bó wa lọ́jọ́ ọ̀làbàyà ṣé ṣe pé ẹ̀ ń ronú pẹ́ fẹ̀yìntì ẹjọ́ kúrò lọ́kàn pẹ́ fẹ̀yìntì o àwa sì nílò yín o nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Portugal o ẹ má lọ sọ pé ń fẹ̀yìntì o òní FA orílẹ̀-èdè ti Portugal. Àwọn ni wọ́n pàṣúwèdò òun láti mọ́ fẹ̀yìntì ìyẹn ní national team ìyún kú ò ń bẹ̀ onígbà ó yá wọ́n tún jẹ́ òdi mímọ̀ fún un pé lẹ́yìn ìgbà tó ti pàṣúwèdò òun láti mọ́ retire fún national team wọ́n tún wá jẹ́ òdi mímọ̀ fún un pé àwọn wá olùkọ́ni míì tí ó mọ rọ́pò Roberto Martinez o wọ́n sì ka àwọn olùkọ́ni kalẹ̀ pé aláyé ojú wo lẹ fi wo àwọn olùkọ́ni tá a kà kalẹ̀ yìí èwo ni ká gbà nínú àwọn olùkọ́ni yìí ó lóun sì jẹ́ òdi mímọ̀ fún gá gba àwọn olùkọ́ni tẹ́ kalẹ̀ náà ló dúró déédéé ṣùgbọ́n George Sous olùkọ́ni àwọn ti jọ ṣiṣẹ́ pọ̀ ní ànásìrì ẹ wo òun mọ tó lè ṣe ẹ lè gbéṣẹ́ fún eléyìí. Wípé olùkọ́ni George Sous òun lòun mú pé nínú àwọn olùkọ́ni tẹ́ ka kalẹ̀ òun mọ eléyìí dáadáa ẹ gbéṣẹ́ fún un ó ní bíi tí gbogbo ẹ bó ṣe ń bọ̀nu wọ́n gbéṣẹ́ fún olùkọ́ni George Sous. Oníṣáájú ìfigagbága ìdíje ti lọ́lọ́kanòjọ̀kan táwọn bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gbéṣẹ́ fún un kí UEFA Nations League tó dé gbogbo ohun tó jọ ṣẹlẹ̀ láàrin òun àti olùkọ́ni ọ̀hún òun náà ni pé nígbà tí wọ́n gba George Sous pé òun
pe alaye oga ti a oga ke baba leyin je fun wa eh mo fe ki emi ati yin ka foju ka se pade laarin awa mejeji ni oni ko si wahala ori olohun ti so ba ika lo ba je ki gbogbo kini ohun ko rorun daada fa won oni ko ti anasue lawon ba wa se first pre-season training camp awon ba si si Cidadedo football njuba fun awon lanfani lati foju gan ni ara awon se ipade oni oluko ni ohun o si je odi mimo fun pe alaye oga wa mo nilo yin gan o mo nilo yin nu se yo a jo se gbogbo epo na ni ti o fi dun si gbogbo o fi kan si o ohun ni ko si wahala olohun o ba wa se iyun lo be saju ti idije ti UEFA Nations League ipade mi to tun lanfani ati waye o na ni pe idije UEFA Nations League ni nbo yi oga wa o e mo pe tori physical condition yin I need lati manage yin daada mo pe agba tin de gbo aye le mo fara janle bi ti gba kan mo awon figabaga kokan wa te ni le gba e gba figabaga akoko e ni gba Norway e ni gba orilede Denmark na koda e ma wule so pe en dara yin laamu awon figabaga ta fe lo gba yen eyin e wa nle baba ti gba figabaga akoko tan ta gba nle ta ba lo kita eyin duro le oni sugbon ese kese lo so fo lo ko ni pe laye ohun o le duro nle o ngba te ba ni eyin lo e pe mi ba logun captain eyin wa lo oke te wa ni kemi duro le oni koda bo se pe ewe ta won lo yen to won o ba ti e ni gba bo o ye ko hun le wa nbe as captain ohun o ni juri na ohun o le duro nle o oni awon jo yoju gbogbo e sibe pe oluko ni na pada gba sohun lenu pe to igba te ti le le duro le ko si wahala oni en to je sporting director fun iko ti anasue ta ba so nipa sima kuti o ninu awon ipade ta won se imo wa nbe imo wa nbe o ipade ta won se inu osu kejo o wa nbe won ni biyun se bo se nbo werewere nu o baba ni ka wo ifigabaga akoko e ri pe gba won yo ohun fun alara ohun lohun lo gbe captainship armband lohun gbe le Bruno Fernandes lowo pe ohun sa wo pe awon so abon ba lo awon mo ba lo be gege bi ti Cristiano Ronaldo ti jodi bi monu o nto fi lo ohun ohun ko pe laye ohun o le duro nle o sugbon awon kankan wa eleti ohun ato luko ni ohun tawon jo fenu ko le bi e meji ni oluko ni da ohun tawon jo so oni ke le mo oni jo kan ibi ti wahala ti bere si bo leleyi oni figabaga eleti awon lanfani ati gba koju orilede ti Norway saju ifigabaga ohun awon jenje osan lowo ni oluko ni George Jesus o ba ran kan nu awon igbimo oluko ni wa ba won pe e lo ba pe Cristiano Ronaldo wa awon jeun lowo onje osan ohun si dide ohun lo da oluko ni lohun onigba ti oluko ni dohun lo da oni ko ni lohun lo oluko ni bi ohun le re pe Norway ti a fe gba yi bo ni so le gba 30 minutes o lohun ko lohun bere pe e je ngba 30 minutes o ni oluko ni George Jesus lo so pe so le gba 30 minutes bayi oni ko si ngba te ti so pe 30 minutes ni ko si wahala 30 minutes abi ko si wahala pe o bi ohun pe so ohun fit lati gba 30 minutes ko si ba ti je 30 minutes ko si wahala ibi ka gba 30 minutes ni olohun so pe yes ohun fit lati play 30 minutes oni bo se di figabaga won ati Norway ati first half lohun ti warm up ohun warm ohun fe jona ore alaye ohun warm first half pe won play oni bo se di pe figabaga nlonu ohun ba wo lo legbe bi to njo hello sir awa wa nbi o oni iyun lo be ifigabaga won ati Norway olukoni so pe so ohun fit lati play 30 minutes ohun o ti e pada gba nkan kan
o ni inu bi ohun o ko mo ko ko mo jale o si wu ohun lati da wa leyin fi gabaga yen ohun fe da wa ni ohun o fe wa pele anybody tori inu bi ohun ko si ti o le sele bo wa lo wa pele anybody o o ni ibinu yen lo fa to won o se ki awon lolufe leyin fi gabaga awon ati nowe o si be awon lolufe pe kan ma binu won sa mo pe ohun ise be ibinu yen lo fa ohun fe da wa ni olohun ki gbogbo awon omo bibi orilede Portugal atawon ti se omo bibi orilede Portugal to je pe tori ihun ni won se wa wo ifigabaga Cristiano Ronaldo o tesiwaju o ni leyin 48 hours wakati 18 o ni ipade waye o laarin ohun ati George Jesus ati Simao Coutinho ngba o je pe o na ni mo wa bi gbo awon ipade awon tawon ti se seyin ipade waye laarin awon mejeji ninu ipade yi ohun binu soro si olukoni yo ohun obu o gbo ohun binu lati je ki olukoni mo pe eyin le so pe so ohun fit lati play 30 minutes koju Norway e tun wa gbada lo ohun ohun binu o oni awon si jo yanju gbogbo e olonikaluku so ti e onikaluku so ti e oni onikaluku so ti e ohun wa jodi mo fun olukoni ohun pe gbogbo gbogbo nti o sele nisin e je ki gbogbo aye mo saaju awa ati Denmark ni press conference pe emi ko mo bere fun 30 minutes o eyin ni e so pe se mo fit lati play 30 minutes o oni ninu ipade ohun olukoni ohun o ngba ta won yanju e o si bere fo o bere lowo won pe jadi mara wa ka le fi sami pe gbogbo e ti yanju to si se ilere fo won pe ohun o salaye gbogbo bi nkan se lo fun gbogbo agbala aye ni pre match conference olohun ohun o salaye o ni afi bi olukọ ti se de press conference to tun lo wi nkan mi lenu lo wa oke o ti wa da bayi se n ta jo so leleyi ilere alakoko eyin le ni so won play 30 minutes e pada lohun lati je pe ki gbogbo ti to wa nle ko tan eyin na le tun so pe e so gbogbo alaye tin be nbe pe ki se pe ohun lohun so pe ohun fe play 30 minutes dandan eyin le so pe so play 30 minutes o fit ohun si lohun fit e tun le salaye gbogbo in to sele ni press conference oni lara awon kan to fa in to n fi binu ku onu gege bi Cristiano Ronaldo gege bo se jodi bimo baba wa fi kun pe ohun toro aforiji lowo national team awon igbimo fa awon akegbe ehun awon omo bi orilede Portugal atawon ti won wa wo bolu na pe tori Ronaldo la won se wa awon otan mo Portugal tian o ohun toro aforiji lowo gbogbo yin o ohun o si ti se tan lati kede ifeyinti ni national team orilede Portugal o bi nkan se lo nu kini ohun po meyan ba ni keyan mu lati ibere pepe dopin ani 2000 words ni baba so baba binu tan ki binu kini kan ni ma fa *347*1004*#, tabi www.cashier.ng play 3 tickets get 30 tickets aye ko to laipe ni isin Dani Carvalho agba bolu fun iko ti Real Madrid nigba kan gbo mi dada ijoba atalo ala Madrid Dani Carvalho ti gba lati darapo mo ipege agba bolu ti Getafe adehun olofe ni o sugbon won duro de ajo La Liga lati gbon gbogbo ewo won ye gbogbo oju iwe wo yebeyebe lati confirm pe boya Getafe won wo won yan kenken lati gbe Dani Carvalho lade won olofe bi nkan se renu awon ti a Facebook ti a se wa yi koto abi aye koto ti cash e laipe ni isin aye koto ti cash e *347*1004*#, tabi www.cashier.ng interfi gbenu si cashier nu ba yin ticket meta lekan na anfani 30 ticket won ifun yin o wa ku number ti o gbe gese number yin lati je cashier lale yin.
àwọn tí a facebook àwọn tí a wọ́n ti wà facebook náà wà ní tiktok gbọ́lá adégbọ́lá ní tiktok kọ́lá boy ò náà bẹ́ tiktok bákan náà làwọn tí a náà wà facebook wọ́n ti wà ní facebook ni wọ́n wà ní tiktok náà. Facebook ń lòdù lọ́wọ́ ni láti fún àwọn tí a ní Facebook ní kúdòsì. Tọ̀yìnbá Abiodun Olúwadábírà láti ìlú Èrúwà náà bẹ́ẹ̀ Èrúwà Ojoko Matthew Olúṣẹ́gun Abdulaziz Ọpẹ́yẹmí Adédìran Adémọ́lá Nojim Ìdòwú Ọ̀rẹ́ Olúwaṣẹ́gun Òjò Látèkìtì Ọjẹ́ Èkìtì Olúwaṣẹ́wọ̀ Adébáyọ̀ Ogunléyé Káyọ̀dé Ọlásùnkànmí Látẹ̀pẹ́ Oyèwálé Ọpẹ́yẹmí Báwàsí Alátaníyọ̀ Abdulhafiz Ọmọlára Ìyákọ́mù náà bẹ́ Facebook Wahab Jalil Oyelákin Daoud Akànmú Akínọ̀sùn Ọpẹ́yẹmí Abiodun Oyelade Rasheed Kẹ́hìndé Ọlọ́runwá Adélakùn Saheed Ọláwálé Ọdẹ́yẹmí ọmọ Kúrè náà bẹ́ẹ̀ ọ́sẹ̀sì Ìṣọ̀lá àwọn tí a ń Facebook Àfáà tó tó fún Ogunyẹmí Sáfíò Adéṣọjí Ẹ̀sọ̀jì Excellence Tèmítọ́pẹ́ S Adébáyọ̀ Akínṣọlá Peter àwọn tí a ń Facebook nu Fúnṣọ́ Adétọ̀nà ò náà bẹ ní Facebook Mọ́gàjí Sports. Bákan náà ààyè kò tó ti káàṣì ẹ̀ ní ìsinyìí wọ́n bí Steven Gerrard nínú interview kan pé nínú òun Postcos àti Frank Lampard ta ló mọ bọ́ọ̀lù gbá jù. Gerrard ní eyín ó le o ṣùgbọ́n gbà wá ló le ó dáadáa nínú ìtàn ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì ǹjẹ́ lè dákun àwọn midfielders mẹ́wàá. Ǹjẹ́ lè dákun àwọn midfielder mẹ́wàá? Eléyìí tí a lè sọ pé mọ bọ́ọ̀lù gbá jù nínú ìdíje ti league ilẹ̀ gẹ̀ẹ́sì. Steven Gerrard jóde mímọ̀ pé agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Manchester United nígbà kan. Bàbá sọ nípa Roy Keane lòun lè tọ́ka sí gẹ́gẹ́ bí best midfielder of all time. Nínú ìdíje ti league ilẹ̀ gẹ̀ẹ́sì Roy Keane ni kò sẹ́lẹ̀mí ẹ̀ Steven Gerrard ló sọ bẹ́ẹ̀ mi kọ́ o ẹni tó fi sí ipò ẹlẹ́ẹ̀kejì ó fi ara tiẹ̀ sí number two lòún wà o nínú àwọn midfielders nínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì Patrick Vieira ló fi sí ẹlẹ́ẹ̀kẹta Frank Lampard ló fi sí ipò ẹlẹ́ẹ̀kẹrin Kevin De Bruyne òun ni Steven Gerrard fi sí ipò ẹlẹ́ẹ̀karùn-ún Cesc Fabregas ló fi sí ipò ẹlẹ́ẹ̀kẹfà Postcos ipò ẹlẹ́ẹ̀keje ló fi sí. N'Golo Kante ó fi sípò ẹlẹ́ẹ̀keje àbí ipò ẹlẹ́ẹ̀kẹjọ Rodri láti inú kọ Marseille ó fi sípò ẹlẹ́ẹ̀kẹsàn-án Bruno Fernandes ló fi sípò ẹlẹ́ẹ̀kẹwàá àti Jiko tó ti káàṣì ẹ o. Ta ni nọ́mbà yìí 20. Ẹ̀dákun ara ti pe a máa dùn mí ká pe nọ́mbà èèyàn onítọ̀hún mọ́ gbàgò nọ́mbà yẹn ti jókòó 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 070 ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 9178 òun ló parí nọ́mbà òun 9178 òun ló parí nọ́mbà yìí 20.